Jésù tó ṣe mí lógo ó ṣe mí dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kan sí ògo ògo ògo ògo ògo ẹ̀yin ọmọ ọlọ́run mo gbọ́ òun olúwa o àní gbogbo tí mo gbọ́ yẹn náà nísìnyí mo fi pèdè ní ọ̀sẹ̀ yìí ẹnìkan ní kí n lè gbọ́ ẹ̀mí olúwa ní kí n sọ fún ọ pé wàá so ẹ̀rí lọ́sẹ̀ yìí o ẹnìkan lẹ́yìn ò tiẹ̀ mọ̀ jẹ̀ rí lọ kò sọ́nà tó fi lè gbógun ti èṣù kò sọ́nà tó fi lè ṣẹ́gun ẹ̀ bíbélì ní aṣẹ́gun dragoni náà nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́àgùtàn holy communion ó ní nípa ọ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́àgùtàn àti nípa ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn ọ̀nà tó burú jù tó le jù tí ọ̀tá rẹ kórìíra jù láyé ó ní kọ́ mọ́ sọ ẹ̀rí gbogbo ìgbà tó bá ti ń gbọ́ tó ń sọ testimony bí ẹ bá mi yọ inú rẹ̀ á sì bàjẹ́ ẹnìkan ni ẹ̀hẹ́ olúwa wá ní kí n sọ fún yín bí mo ṣe ń gbàdúrà ọlọ́run kí n lo ní fún wa lọ́sẹ̀ yìí ó ní sọ fún ọmọdé àti àgbà pé wàá wà nínú àwọn tí ó sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí bóyá o ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí ó tó sọ sí bóyá ò sọ rí oṣù ìmọ̀ṣù kẹjọ òun la yóò gbóhùn tiẹ̀ náà lórí rédíò tí wọn náà mọ báwọn ọmọ ọlọ́run yọ tí wọn mọ bọ yin ọlọ́run tí wọn mọ bọ gbé hallelujah sókè bó o ṣe jókòó yẹn kan sọ ọlọ́run ó sùn keje yìí ọlọ́run ó sùn keje yìí ò bá sanú ààyè mi dàwọ́rẹ́ lé mi kí testimony mi jáde ẹni bàbá dáwọ́ lé mi jẹ́ testimony mi ó jáde lọ́sẹ̀ yìí kẹlú àmì náà ṣàhàlàdùsà ẹ̀ṣà in tí mo gbọ́ ni ẹ wo nǹkan o pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ lórí facebook láàárọ̀ yìí pẹ́pẹ́ yọ pọ̀nmọ́ nínú wema ní ọ̀la pẹ̀lú ìsípayá tí mo rí sà olúwa sọ fún mi pé ọ̀sẹ̀ yìí ló rí mú ọ̀sẹ̀ tá a wàá nú ẹ̀yìn ó ní àdúrà yóò ṣe ìtẹ́wọ́gbà ẹ̀mí olúwa ní sọ fún ọ pé ìdùnnú yóò padà ṣubú lu ayọ̀ fún ọ lọ́sẹ̀ yìí ó múra lẹ̀ ọ̀sẹ̀ yìí lọ́ọ́ sọ testimony ẹ wá gbọ́ mi mi mọ̀ bóyá o lè rí mírọ̀ gíláàsì inú ilé yín ẹnìkan sọ bẹ́ẹ̀ mírọ̀ tó ọmọ wò tó bá fẹ́ jáde bó o bá nítan fóònù ẹ wá gbé ojú ara rẹ sí lójú fóònù ẹ wà wá dìde wà á rìn lọ wájú wà á rìn lọ sẹ́yìn wà á pópọ̀ ẹ pópọ̀ mọ̀mọ́ tó bí ọ wà á ní ọdẹkùnlé Epaphras ọmọ títí Láyọ̀ Deborah wà á sọ ẹ̀rí lọ́sẹ̀ yìí ọdẹkùnlé Epaphras ọmọ títí Láyọ̀ Deborah ayé yóò gbọ́ testimony mi ayé yóò gbọ́ ẹ̀rí mi wọ́n bá mi yọ̀ inú mi yóò dùn ó gbọ́ bóyá yẹn ṣe wọlé ni mo dúpẹ́ tèmi ìwọ náà dúpẹ́ tiẹ̀ tó o lè dúpẹ́ tiẹ̀ ó ọpẹ́ lẹ́ẹ̀bà jáde nínú oṣù yìí ìgbà tí ó bá fi di parí oṣù tí máa ń gbé ohun ọpẹ́ sókè lára àwọn tájọ dúpẹ́ ẹ̀mí ọlọ́run yóò ka ọmọ wọn ẹnìkan ní wòlíì why tí mo fi gbọ́dọ̀ ṣí a testimony nǹkan méje why tó fi ṣí a testimony mo lè má lè sọ gbogbo ẹ̀ màá wá máa sọ oríṣiríṣi àwọn testimony tó wà nínú bíbélì ẹjú ánẹ̀mẹ̀nú àmẹ̀náṣà dìde ńlẹ̀ ọyá tan fóònù ẹ tàbí kó mú mírọ̀ gíláàsì ló ti dáa jù tó bá ṣe pò lè rí ẹnìkan ní mi ò níná náà ni tan fóònù ẹ wá gbé fótó rẹ sí fóònù taná sọ́bẹ̀ rẹ yìí o mọ́ wọ̀rí tí testimony ẹ bá dé taná sọ́bẹ̀ a sì dìde gbẹ̀ngbẹ̀ fóònù èmi ọ̀rọ̀ mo ti dá ọlọ́yìn mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ mo mọ sí agbára tó lè ṣe àìmọye àwọn tí ò ní fóònù lánàá kó tó dalẹ wọn ti dẹni tó ní fóònù mo sọ pẹlú àṣẹ gẹgẹ bí wòlíì ọlọrun tá a rán sí ọ pé kó tó dalẹ ọlọrun oṣù keje yóò pe testimony ẹ jáde wá rìn lọ wájú kó mọ gbé mírọ yẹn sọwọ gbé gíláàsì sọwọ tan fóònù ẹ bàbá jọ dẹkùnlé Epaphras ó sọ ẹrí jẹ kí testimony mi ó jáde jẹ testimony mi ó jáde testimony mi á jáde. Testimony mi a jáde testimony mi a jáde jẹ n sọ nkan fún ọ inú ọtá rí odun kọjá fún ọ o nígbà tí ọtá rí ọba mọ tó fẹ wí mọ tó bá ti rí fóònù yọ pé testimony ń jáde ọmọ gbọ ẹ àwọn tí ọlọ ọjọbọ ọrun àwọn tó jẹ wípé ọwọ tí wọn fẹ ojú kí wọn gbà yanu lọwọ ọlọrun ẹ ṣàì mọ mọ sọ bá mọ ní tí wọn ń pè ní ìyanu jésù ọlọrun gbọ kò sọ èdè ẹlẹsẹ bọ ọgbà yanu láyé kò túmọ sí pé o tó ń lọ ayé abrahamu dáa nínú ayé abrahamu èso lò sí kìí ṣe akúṣẹ abrahamu èso arébìpa abrahamu ayé rẹ ọbàjẹ ó sì tún déjọba ọrun ọmọ ìbílẹ̀ ọrun sì tún ni pọ ọgbà yanu ọsọdọ ọmọ ọrun àpáàdì pọ mẹkì ẹnu ayé ọsọdọ ọrun àpáàdì pọ lówó láyé ọsọ ìpọ̀ ńlọ ọrun àpáàdì sá mọ̀jẹ̀ wọn mọ̀ gbé ọmọ ra mọ́
ẹkú ìké ẹkú ìsù ni kí wọn sọ fún ọ pé ẹ ń bá ti lówó ní déjọbọ ohun ó ní àbíbélì sọ bẹẹ pé bó ṣe le fúnra kùnmí láti wo ìwà àjùbẹrẹ bẹẹ ni yóò ṣe le fún ọlọrọ ta ló sin ọlọrun tí ò dó lọrọ ní báìbù fún mi ní àpẹẹrẹ ni tó sin ọlọrun abraham sin ọlọrun nígbà tí ó pò láyé bàbá ni ìbò tó déjọbọ ohun bàbá tún ni isaac ọmọ rẹ ọlọrọ ni bíbélì sọ pé gbogbo tí abraham ní isaac ló kó fún ọ dá fún láyé ó tún dá fún lọrun jacob tẹ ń wò yẹn sọ ọmọ adúgbò ọmọ tó bí sọ ọmọ iye irú ayé tó gbé ayé rẹ dá láyé ayé rẹ tó dá lọrun ohun tí bíbélì sọ fún wa ni pé jésù olùgbàlà di tálíkà ká lè bá di ọlọrọ jésù olùgbàlà di tálíkà kó lè bá dá fún wọ kò ní aṣọ kó lè bá donígbà aṣọ jésù ọkọlé olùfẹ kó lè bá di onílé lórí nínú ìwé ìsáyà ó ní ẹkọ ilé ẹ sì máa gbé bẹ ó ní ẹ fi aya ẹ fi ọkọ fún àwọn ọmọ yín ẹ gbé ọgbà àjàrà ìyẹn ni pé ẹ dá lè ṣẹlẹ ó jésù olùgbàlà oníṣẹ kó lè bá ṣiṣẹ iṣẹ tó sì ń sọ yìí kó lè fi nǹkan mọ nǹkan kó jèrè jésù rẹ lọ sọ bẹẹ ó àìmọye tí jésù ò rí ṣe tó ní káwọ lọ ṣe ó lè tẹmí ṣe ẹyin ó tún ṣe jù bẹẹ lọ pó o rí mú ayé rẹ dá kò túmọ̀ sí pé ọjọ́ ọrùn ọmọ ọrùn àpáàdì ní ọwọ́ lórí wà ní testimony ayé rẹ yóò sì dá ó sì tún déjọbọ ọrùn.

0: ayọ̀.
1: Jésù Olúwa, mo gbàdúrà gbogbo ilẹ̀kùn tí wọ́n ti fàyè tì kó máa ṣí ilẹ̀kùn iṣẹ́ kó máa ṣí ètò ìṣúná kó máa ṣí ọmọ bíbí ilẹ̀kùn ṣí mọ́tò rírà ilẹ̀kùn ṣí. Ilẹ̀kùn ìlú òyìnbó máa ṣí ìwé ìgbélú lábẹ́ríkà ní lọ́dọ̀ ní Canada ní rò ilẹ̀kùn máa ṣí ẹgbàwé ìgbélú ẹyin tó ń sunkún lórí ọmọ ẹ jẹun ọmọ ẹ ò ní sunkún mọ indanemọ jẹ ẹ kígbẹ́ bíi tẹ àdúrà eléyìíle ẹ ń bá rí gbà yóò rí èsì
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: àwọn aláàánú tó gún ti lé lára
0: mi
1: wà á ní májẹ̀mú máa lé wọn
0: kọ́ mọ́
1: ọ̀bọ̀ máa mú ọ̀bọ̀ ẹyin ogún ọ̀run àwọn olóore tí ogún ti lé lára mi ẹ darí wọn wá gbogbo aláàánú
0: mi
1: san fogun lé lọ ẹ máa darí wọn
0: bọ
1: ẹ darí wọn bọ oyo oyo oyo gbogbo olóore aláàánú tí wọn ti fi ayé lé lọ ẹ máa darí wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa kú wọn bọ ẹ máa dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹ dá wọn padà wá ẹyin olóore ẹ máa bọ ẹyin aláàánú ẹ máa bọ jésù olúwa wa àwọn olóore tó tó aláàánú tó tó kí wọn jíṣẹ fún ọ o kú ònú ìdádúró o kú ònínú ìdádúró ayé rẹ sáré ọ̀rọ̀ rẹ dayọ gbogbo ẹ tẹwàá social media ẹ ṣíà fídíò
0: yìí
1: 7 times àdúrà méje o gbà kó ṣíà lẹ́ẹ̀meje èèyàn méje gbúdọ̀ rí láti
0: pa ẹ
1: ẹ wá gbàdúrà ní dandan ayé mi dìde my god ní dandan bó ṣe wulẹ̀ kó gúnlẹ̀ tó ayé mi dìde wà á ní joseph padà dìde màá dìde nasaru jí dìde ayé mi dìde ayé mi dìde iṣẹ́ mi dìde ìpè mi dìde ṣẹ̀dá mi dìde wà á gbé ara ẹ ayé àwọn ọmọ mi dìde lónìí o gbogbo ìdìde
2: orúkọ mi ni absa gbemi ni láti ìlú àgbòha ni mo ti wá ní last year august tí mo wá sí orí òkè ògo nígbà tí mo wá lọ wẹ̀ torí kò sówó tí màá fi padà sílé mọ́ mo ṣe ń wẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọṣẹ lára mo ṣáàrí pé fóònù mi ń ṣẹ́jú nígbà tí màá lọ wò tí màá wonú àkáǹtì mi mo rí 1,000,000 naira ńbẹ̀ ìgbà tí màá tún délé mo tún mú àkáǹtì mi mo tún kọ́ sínú òróró bàbá mo dẹ̀ nílé tí mò ń kọ́ lọ lọ́wọ́ ọmọ kékeré kan wà lọ́dọ̀ mi bí ṣe délé báyìí ní bàbá ẹni mọ́mìfẹ́ ṣe bẹ́ẹ̀ nígin lẹ̀ mo ní ẹni sílẹ̀tì lẹ̀ ó ní ẹjẹ́ ń sanwó kápẹ́ńtà kan lọ kàn án wọ́n dẹ̀ kàn lé náà ṣùgbọ́n láti ìgbà tí mo ti kọ àkáǹtì mi sínú òróró yẹn ṣe dà láti bẹ̀rẹ̀ sí ní wọlé títí tí mo fi kọ parí ilé náà tí mo ṣe pop ẹ̀ tó ní mo dẹ̀ kọ sínú ẹ̀ nínú new year ibẹ̀ mo ti ké happy new year.
3: Ẹ ti parí ẹ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Ẹ ṣe POP.
2: Bẹ́ẹ̀ni sà. Bí tún ṣe ń ṣe prayer lọ ní àárọ̀ àná ta bẹ̀rẹ̀ program ní 9:30 mo tún gba alert. Nígbà tí bàbá tún sọ̀rọ̀ ní alẹ́ àná ní 10:30 mo tún gba another alert. Láàárọ̀ yìí ó tún pè mí fúnṣẹ́ pé kí lọ já iṣẹ́ méjì pé owó yẹn máa wọlé nsìn.
3: Ẹ yọ fóònù yín jáde gbogbo
4: èèyàn. Everybody bring out your phone o.
3: Alala ti ma fẹ bẹta o. Mo pe angel iroyin ayọ.
4: I call an angel of good news.
3: Ko lọ wọnú ọkàn olórí ẹ.
4: To enter the heart of the benefactors.
3: Congress is send the owó sí ẹ. Sọ pé lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Alá ti máa wọlé.
4: Alá ti gígùn kámi.
3: Sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta léraléra.
4: From the four corners of the earth. our light begin to come in from the four corners of the earth. Our light begin to come in from the four corners of the earth. Our light begin to come in.
1: Àdúrà yẹn gbà.
0: Mẹ́ni àbí àtàǹsà.
1: O lẹ́rìí.
0: Mẹ́ni àbí àtàǹsà.
1: Náà gbogbo àwọn ẹ̀rí tó bá gbọ́ táwọn èèyàn sọ
0: báyìí. Àdúrà yẹn tẹ̀síwọ́n yẹn kú gíbi yẹn.
1: Nítorí pé wọ́n make attempt.
0: It's because they took at it.
1: Àdúrà mọ̀ ń gbà.
0: Prayer answers.
1: Bẹ́ẹ̀ni ọba gbẹ̀gbẹ̀ sí.
0: When you text it.
1: Na gbogbo ẹni tí Ọlọ́run máa dá ló ń pàtà.
0: Although
1: mo ma wa church laro
0: yi. I've been in church this morning.
1: Gbogbo èèyàn ló ti gbọ́.
0: Everyone has heard.
1: Wípé ní èní lálẹ́
0: yìí. Today this very night.
1: Mo máa wọ ìjẹ̀bú òde.
0: Yes, so I'll be in ìjẹ̀bú òde.
1: Mo máa ṣèpàdé ní ìjẹ̀bú òde
0: lálẹ́. I'll have a program at ìjẹ̀bú òde tonight.
1: Kí gbogbo wa tó máa lórí òkè
0: lọ́la. Before we all move to Mountain tomorrow.
1: Àwọn tó bá ń lórí òkè
0: tán ti kú bíà. Those who go to Mountain.
1: Ní Ìbàdàn.
0: In Ìbàdàn.
1: Ẹ máa ní sòmbẹ́.
0: You can go ahead.
1: But tó bá wà ìjẹ̀bú òde.
0: But if you are still in ìjẹ̀bú òde.
1: Ìjẹ̀bú musin.
0: Ìjẹ̀bú musin.
1: Àgọ́ àwòyè.
0: Àgọ́ àwòyè.
1: Gbogbo ẹ̀ lọ ṣàgámù.
0: Adáko ṣàgá.
1: Ní alẹ́
0: yìí. This night.
1: Mo máa wà ní orí òkè
0: wa. I will be at our mountain.
1: Ní ìjárí.
0: At ìjárí.
1: Olúwa ní kí n fẹsẹ̀ tẹbẹ̀.
0: Yes sir, the last time I was
1: here. Kí n ṣe pàdé fẹ̀yàn 20,000.
0: I hold meeting with 20,000 people.
1: Kí n tó máa lọ sí Ìbàdàn.
0: Before going to the mountain.
1: Mo máa wà lẹ́kọ̀ọ́ láàárọ̀
0: yìí. I will be in Lagos
1: tomorrow. Ní Lolo bus stop.
0: At Lolo bus stop.
1: O ti bá ti kú ọ̀nbẹ.
0: From there.
1: Ó di ìjẹ̀bú òde
0: ṣe. I head straight to ìjẹ̀bú òde.
1: Mo ní ìpàdé àyànmọ́.
0: I have destiny meeting.
1: Pẹ̀lú ẹ̀yàn mo ológun.
0: Without glory.
1: Mo fi Olódùmarè bẹ̀
0: ọ́. I beseech you by the Lord.
1: Jájọ pàdé mbẹ.
0: Let us meet
1: yóò dá fún ọ.
0: Tó
1: bá ti wọ ìjẹ̀bú òde.
0: Wọ́n ti ẹ̀ ta
1: ìjẹ̀bú òde. Sọ fún ọ pé ìjárí
0: ló lọ. Ìjárí.
1: Àwọn tó wá ní ọjọ́ Sátọ̀dé.
0: Yóò dá kí mo Sátọ̀dé.
1: Then Olúwa ní ká ṣiṣẹ́ kan.
0: Then lọ́sẹ̀ oṣù tó ń
1: lọ. Lórí ogun ó kù díẹ̀ kó bọ́ sí.
0: On the battle of all those there.
1: Ẹ bá rẹ̀ tó ní nǹkan ńlá tó lé.
0: Anyone that has something
1: big down there. Ó jẹ́ àpàdé lálẹ́ yìí. Let me be there
0: tonight.
1: Ẹ ra àánú gbà.
0: All those that have the those that have that
1: Ìwọ náà fi ọrẹ rẹ jẹ.
0: You too give your offering.
1: Fi wà nípa ẹ.
0: Use it to do it.
1: Lu ọrẹ rẹ láti jẹ alábàápín nínú
0: ẹ. As a partaker.
1: Ọ̀run á dẹ̀ sí
0: fún ẹ. And everyone will open for you.
1: Ó ra àánú gbà. So gbogbo tó bá dé ọrẹ lẹ́nu.
0: Those that give offering today.
1: Orúkọ wọn wọ yàrá àdúrà.
0: Their names are going to the room of prayer.
1: Nítorí pé.
0: Because.
1: Láti ọ̀la lọ.
0: From tomorrow.
1: Inú yàrá àdúrà máa ti
0: máa gbàdúrà fún. I've been to prayer
1: room. Ẹ fún mi ní account number ti fún
0: mi. The account detail. Unity Bank. Unity Bank 00-32-39-37-01. Again, Unity Bank 00-32-39-37-01. Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use our First Bank account. First Bank account is 20-14-65-1906. Again, First Bank account 20-14-65-1906. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use those 70-81-16-4090. God bless.
1: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ wà.
0: And the Lord liveth and the spirit of
1: God. Ó jèrè àdúrà.
0: Hey, that will benefit from prayers.
1: Ogun ayé ò ní dẹ́ẹ̀dọ́.
0: That will not stop you.
1: Ẹ ti rà àánú gbà. Gbogbo ẹni tó bá rí.
0: Anyone you see.
1: Sọ fún ọ pé.
0: Tell them, I will use my glory.

gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Lago Sport ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéríyéri yàtọ̀ sí kíkà ń fọlọ́ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́ Lago Sport aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday ni gangan máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport wos magọ mafọ gbéra mákẹra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbọgbọ́n nu.

0: DJ ITTM. Bọ́ọ̀lù ẹlẹ́yin lórí kankéré ni Mọ̀nàkàì. Ó ti bẹ̀rẹ̀ gbérasọ. ITTF Africa Youth Cup. Ó ti gbérasọ. Ìyẹn lórílẹ̀-èdè Ghana. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Mo ní kí n láǹfààní láti gbé sẹ́yìn tèmi létí ni. Kẹ́ẹ̀bà tó lè mọ̀. Ipò ti bẹ̀rẹ̀ sí ní gbérasọ o. Nítorí pé bọ́ chairman òun náà ló ti máa wáyé ìyẹn ní Accra lórílẹ̀-èdè Ghana lọ́hùn-ún. Ọmọ mi ògo ìparìpátẹ̀ ó yá sáìdì lórílẹ̀-èdè Ghana ó yá mọ́ jẹ́ ọlọ́kùn sáwẹ̀ ó ń gbé mi débẹ̀ live and direct. Ó ṣe ń fún mi ní fídíò ló ń fún mi ní ló tún fún mi ní news tó kì dáadáa ó yá mi ò ní gbọ́kọ̀ ẹ̀ mi ò dẹ̀ ní YT nínú ayé gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe ń láǹfààní láti jà yín bẹ́tà àjá àjá tán ìjà ní dálẹ̀ ní gbòòrò ayé bó má bàa wà á dìjà òun náà ló jẹ́ ní kí n sáré jà yín nínú ìdíje commonwealth tọdún 2026 Mọ̀nàkà ẹ jẹ́ ń sáré láǹfààní láti gbé yín débẹ̀ kí n tó bọ́ sábala kálàkátà mídòmídò abala fèrè sí ojú ọjà ni látàpá ti bẹ̀yẹn ni o. Nítorí pé àjẹ̀nú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ẹ̀dídán Joseph Imuavia ó ti fi tó balẹ̀ kàṣàgbà gẹ́gẹ́ bí ẹni tó ṣe kíni ẹni tó ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà. Lọ́kùnrin nínú ìwọ̀n gbígbé ni ó gba àmì wúrà nínú àwọn tí wọ́n ń gbé ìwọ̀n eléyìí tó ṣe fún ti 1kg kódà ó lé ní báàgì sìmẹ́ǹtì kan gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn nínú ìdíje commonwealth tó 2026 commonwealth game eléyìí tó wáyé ní glasgow gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní mo ṣe láǹfààní láti ti jà yín bẹ́tà àjá àjá tán ìjà ní ń dálẹ̀ ní gbòòrò ayé pápápá ó yẹ bàtẹ́ ìtẹ́lẹ̀ ọwọ́ tọbẹ̀ ẹyọkọ kejèèjì ó náà ni mò ń bá lóòrọ̀ tòní ó dá mo ta mọ́ra gbé bọ́dì mi ò dẹ̀ fẹ́ la bọ́dì mọ́lẹ̀ ó yẹ látàgbà àti bíjọ ẹ jẹ́ kí n wọlé sábàlá fèrè sí ojú ọjà káràkátà mi dòmídò ǹjẹ́ ẹjẹ́ mà wípé ẹkọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù àlìlà wọ́n ti ń ṣiṣẹ́ lórí ta ni ògbóǹtarìgì agbẹ́bọ̀lù lọ́wọ́ gan ìyẹn fún ẹkọ ẹgbẹ́ agbẹ́bọ̀lù bayamu ní ìjọba orílẹ̀-èdè Colombia lucia 70 million euros rèé wọ́n ní adákan ẹgbà ẹ fún ọmọ náà lẹ̀ fún wa gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ti dìgbù lọ́dọ̀ ta ni Leeds United wọ́n ti súnmọ́ pé wọ́n gbé agbẹ́bọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Man City yìí James Trafford ó ṣeéṣe kángbè láti inú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù Man City £40 million lówó náà eléyìí tán fẹ́ fi gbé gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ ṣe wà báyìí ọ̀rọ̀ ti ń wọ̀ láàrin àwọn méjèèjì lọ́wọ́ ibi tọ́rọ̀ náà bá dé àjàrà wà tó bá dì létà gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn ní mada sifa junior tó bá ti dòpin ọdún yìí yóò di free agent o wọ́n ní wọ́n pẹ́ kẹ́kọ̀ọ́ sí ń bẹ̀ ó yá mọ́ rìnrìn àrè lánàá mo dórí ìtàkùn ayélujára àjọ tó ń ṣe kò kárí agbábọ̀lù eléyìí tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwọ ẹ̀bọ̀ táàmà sí bàlóńdì yọ àá ti fọ̀rọ̀ léde lánàá o lórí ìtàkùn ayélujára wọn wọ́n lè yàn lè gba àmì ẹyẹ bàlóńdì yọ láì gba ife ẹyọ kan péré báyìí iyún lódìdí sá wọ́n fọ̀rọ̀ náà léde kàṣàgbà mo ní kí lẹ́nu ìbápè kò ti rọ́wọ́ ẹ̀ lára àgànná ó yẹ brandy bàbólà ó ti lóhun òfẹ́ sí olójú sí pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù paris saint germain gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó yẹ wá jẹ́ kí n láǹfààní láti wọ yín débẹ̀ wípé ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù liverpool àá ní ẹ̀wọ̀ ẹni máa kú ti pàdé ẹni máa pa àfin káwọn gbé mevis de bay agbẹ́bọ̀lù ọmọ orílẹ̀-èdè netherlands ni ẹ wò ó ti fẹsẹ̀ rẹ̀ lójú sí pẹ̀lú àdéhùn ọlọ́dún méje pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù corinthians ẹjẹ́ ńlá ọbẹ̀ ó dorílẹ̀-èdè ìtàló andrew pilo kò ní jẹ́ olùkọ́ ní ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù orílẹ̀-èdè ìtàló wọ́n ní wọ́n pẹ́ kankan sí ń bẹ̀ kí ló dé ẹni tó jẹ́ ààrẹ tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè ìtàló ìyẹn màlágò olófọ̀rọ̀ náà léde wípé kò nílé láǹfààní láti lè jẹ́ olùkọ́ni nítorí ìbáṣepọ̀ tó wà láàrin andrew pilo àti iléeṣẹ́ tẹ́tẹ̀ kan ìyẹn lórílẹ̀-èdè russia gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn nu ó yá mọ̀ ní ǹjẹ́ bẹ́tà èmi ń gbé ẹ débẹ̀ ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù arsenal wọ́n ti ní látẹ̀yí o ìyá àti bàbá nìkan làwọn ọmọ lẹ́yìn àwọn ò ní mẹ́gbọ́n àtàbúrò àwọn lẹ́yìn o àwọn ó sì wá jẹ́ǹjì díẹ̀ ìyẹn kún £70 million eléyìí táwọn ń kó wá sínú ikọ̀ ẹgbẹ́ agbẹ́bọ̀lù newcastle lórí ta ni agbẹ́bọ̀lù lánàá bruno guimaraes ọmọ mi ògo ìparìpátẹ̀ ń láwọn fẹ́ gbé ní gbogbo ọ̀nà ọ̀nà gbogbo ni mo ní ìdè ṣeré my farm tó o bá lè fẹ́ bó bá fẹ́ gbọ́mọ ọ̀dọ́ mílíọ̀nù rí ó pè é wọ́n bá mi sọ káàdì káàdì ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wà báyìí o ọ̀rọ̀ ṣẹ̀nà ti fẹ́ dàbí ẹni pé ìgbín tẹnu mọ́gí ọ̀gbọ̀n a ti fún mi ní close mark tó gbá yẹgiyẹgi torí pọn fẹ́ gbọ́mọ náà a láwọn ó tó fi kó 70 million táwọn ń kó wá o nípa àwọn sáfẹ́ gbégún mẹ́rẹ̀ sí ni kò sí wàhálà àṣẹ́nà wọ́n ti wò wípé táwọn bá fẹ́ jẹ ọ̀pọ̀lọ́ tó bá jẹ́ méjì péré làwọn jẹ ó dẹ̀ tí ó lẹ́yìn tẹ́yìn rẹ̀ tóbi dáadáa tí ó tó yàn jàmàlà gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àṣẹ́nà náà mo ṣe wà agbábọ́ọ̀lù ọmọ ọdún 24 yìí ọ̀dọ́ léńjẹ léńjẹ ni Axel Donzel ó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àṣẹ́nà láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Cardiff City ni gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù léńjẹ léńjẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Cardiff ìyẹn nínú ìdíje Carabao Cup ìyẹn lóṣù kẹwàá ọdún 2025 nìyẹn ẹ wò ó ti da agbábọ́ọ̀lù ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bó ṣe wà báyìí mo ti fi tó yín létí ẹ dẹ̀ mọ́ gbàgbé olólùfẹ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United eléyìí ti rún oríire títí kankan gẹ́gẹ́ bó ṣe wà lásìkò yìí o ó kú ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tí sàábà tó ti gbéra sọ lóṣù tó ń bọ̀ ó tó di pé yóò láǹfààní láti gẹrun rẹ ó wá ṣeéṣe kó láǹfààní àti gé o ó tún wá ṣeéṣe kó jẹ́ pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Everton ó ní ó tún ba tiẹ̀ mọ́rin nítorí pé ṣe ráwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí ṣe ni wọ́n sọ pé bó ṣe ń dùn fáwọn kan ló ń kó rò fọ́mọ ẹlòmíì ó dáná ni wọ́n mọ̀ kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù OCT Ipswich Town pẹ̀lú Everton ṣe mọ̀ pé méjì nínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí wọ́n promote wa ni wọ́n ti jáwé olúborí méjì kẹ́yìn nítorí pé sáà tó lọ parí ó bá ṣe é ṣe tán bá lè jáwé olúborí mẹ́ta wọ́n sì sánú ọmọ ọlọ́mọ kan jẹ́ ojú ọ̀yàn kan tiẹ̀ jáwé olúborí mẹ́ta kọ́ ọmọ ọlọ́mọ gẹrun ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe lẹ́sẹ̀nu ẹ̀yìn nù ọlọ́nu ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n rọ́jú wọn wà ìrọ́jú kiri mọ̀nàkà nítorí pé Jordan Henderson agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín gbogbo fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool tẹ́lẹ̀ rí tó ń bẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brighton ní ń bẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford ó ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ti ń wá gidigidi lásìkò tá a wà yìí o wọ́n láwọn fẹ́ gbé ọmọ náà wípé kó máa bọ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn wípé àwọn nílò rẹ̀ gidi gan ni kódà wọ́n ti sọ̀rọ̀ lórí Danny Welbeck wọ́n láwọn fẹ́ gbé òun náà gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ní bóyá àwọn ó jàgbẹ́rẹ́ sí o ìyẹn lórí ọ̀rọ̀ Julian Alvarez 130 million euros Atletico Madrid dẹ̀rí wọ́n ti tòwé ìlépo bọtí wọn àgbọ́ pa wọn àgbọ́ po àmọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ ta gẹ́gẹ́ lọ́wọ́ tó wà lásìkò yìí ẹ dẹ̀ mọ́ gbàgbé wípé Jadon Sancho lọ́wọ́ ibi tó wà yìí wọ́n ní wọ́n pẹ́ kankan sí ń bẹ̀ àdéhùn ọlọ́fẹ̀ẹ́ olófin ń gbáraka sí dàkáàkiri àgbáláyé gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn ó ní mo ṣe láǹfààní láti jẹ́ yìí tèmi bẹ́ta àjá àjá tẹ́sẹ̀ ìjà ní ń dálẹ̀ nígboro ayé kó má bà wá dìjà ó ní mo ṣe láǹfààní àti wọ yín débẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà níyẹjọ ẹ jẹ́ kí n ṣe báyìí kí n gbé ayànnà tó gbóúnjẹ fẹ́ gbẹ́ tó gbó wa tó tún gbàwọ́ ẹ̀bọ̀ ẹ jẹ́ láǹfààní láti gbé wọlé torí wípé kí ni torí pé mi ò rọ́jọ́ múṣọ lókùn mo dẹ̀ láwọn ìròyìn eléyìí tó ti ń ba tí mo fẹ́ yànnàná ìyẹn gẹ́gẹ́ lóòrọ̀ tòní ó dájé ń gbábẹ̀ lọ́wọ́ yìí nítorí pé kí ni ìpolongo àti ìpolówó ọjà tí ń bẹ́ wájú mi yìí èmi ò lọ́rùn gbèsè ẹ jẹ́ sáré mú kúrò lánàá tí ń bá padà dé adáyó kùdọ̀ balẹ̀ collectively ìyẹn látakọ àti bẹ̀yẹn ó yá mo lọ́wọ́ mo ń bọ̀ wá gbogbo ara mo fi ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé. Kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀dí Abájọ. Monomin Plus atẹ́jẹ̀ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé. Monomin Plus.
2: Monomin Plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀.

ọyẹ gbé bọ́dì gbé bọ́dì ọmọ ológo gbé bọ́dì fású ẹni kandú gbàgbé ó sì wọn ò fẹnu ja kọ fún à ń bèrè ta ni bàbá wa lẹ yìí wọn lè bọ̀ tún ò bá wa lẹ yìí à ń fẹ́ rí wa ká mọ sunkún ṣùgbọ́n wà ń rẹ́rìn ó jẹ́ tánṣu ẹ bá ń jí ilẹ̀kùn ẹ bá ń sì àwọn eléyìí ní lámbà lẹ́nu láti bí dé bá ó jí wo bọ́ sẹ́ wò mí àwọn olúkú bàtà sí wọ́n ń fi ẹ̀mí wọn lè dí ẹ̀mí bíi gúrú màrájì yá pàápàá ìyẹn látàpá ti bẹ̀yẹ ikọ̀ ẹgbẹ́ pẹ̀lú ayé sọ́fútàdà lọ́wọ́ tán wà yìí à ń fẹ́

0: 32 ma de janyin beta to ba di later javia jitari to anades ogbon tari gbagbo lo morile de mexico o ti darapo mo iko igbe agbobo lu uss iko igbe agbobo lu don be ni atletico dallas gẹ́gẹ́ bó ṣe wà látàpá àti bẹ̀yẹ chicharito ẹni ọdún méjìdín ní ogójì ó ti darapọ̀ báyìí pẹ̀lú agbẹ́ ìpọ̀lúkọ ẹgbẹ́ gbọ́bọ̀lọ̀ ọ̀hún ìyẹn lórílẹ̀‐èdè amẹ́ríkà gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ ó ní mo tún ṣe láǹfààní láti jẹ àyín bẹ́ta ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀lú bayern munich ẹni tí í ṣe adarí ni christopher freund ó ti sọ wípé sẹ́rí sàtàbóyì àti joao palhinha kò sí nínú pa àwọn fẹ́ tà wọ́n o ta ló sọ wípé wọn sínú plan ẹja wo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern munich ń sáyé wọn fẹ́ ta agbábọ́ọ̀lù kankan ìròyìn kan sì jáde wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern munich wọn ń pinnu àti mọ́ta kankan nínú àwọn agbábọ́ọ̀lù wọn kán lè bá gba ife ẹ̀yẹ uefa champions league ní sáà ta fẹ́ tẹnu ta fẹ́ bẹ̀rẹ̀ yìí.
1: orí pé tó bá wo gan bayern munich a ti máa ń sọ pé àti gba gan german bundesliga kì í ṣe nǹkan lójú wọn nǹkan tó máa ń wà lójú wọn ni pé kán win champion ó dẹ̀rí pé tá a bá dẹ̀ wo wọn ti win ẹ̀mọ́ láti 2020 ó ti pé bíi ọdún mẹ́fà ń báyìí nígbà yẹn náà na PSG ní 1-0 bóòdì ti kì ní score Lewandowski àwọn àwọn pé ẹni tí àwọn gbé pé èèyàn fisa company pé a lè jẹ́ kí àwọn súnmọ́ champions ó dẹ̀rí pé tó bá dẹ̀ wo kí ni òfìsẹ́ company sáà tó lọ òun náà ó kọ àwọn ìtàn kan pé ó máa jẹ́ olùkọ́ àkọ́kọ́ tó yẹ pé goal tó score jù òun ló pọ̀ jù
0: bẹ́ẹ̀ni
1: nínú ìdíje ìtàn kí german bundesliga kò ṣẹlẹ̀ rí a ti wá wò pé ẹni tó lè ṣe báyìí fún wa ó dẹ̀ rí pé a ń súnmọ́ náà tán báyìí tí báyìí pé eré àṣeré ìgbé tán ṣe pẹ̀lú psg tí a dé semi final tán náà wọn tán fi lọ na àwọn kinní arsenal final ṣùgbọ́n èmi wá wò pé àwọn náà wá wò pé nǹkan táwọn lè ṣe ni pé àwọn pléyà yìí ẹ̀jẹ̀ ká filẹ̀ ó dẹ̀rí pé a ti ń gbọ́ fìfìrí náà pé wọ́n fẹ́ fún harry kane náà ní ó fẹ́ kó ti wọ́ bọ ìwé àdéhùn tuntun
0: kó fẹ́ sẹ̀rẹ̀ lójú
1: sí kó jẹ́ pé ọdún mẹ́rin tàbí mẹ́ta ó rí pé àwọn náà wá wò pé tí a bá sọ pé ká fa àwọn pléyà lẹ̀ ó tún lè jẹ́ ìfàsẹ́yìn o mọ̀ fún wa láti gba champions nǹkan tó wà lójú wọn báyìí ni pé àwọn àti barcelona nǹkan tó wà lójú wọn ni pé àti lè bájà.
0: gbèsè barcelona nìkan o mo fẹ́ débẹ̀ náà pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù bayern munich àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona àti gba champions league yìí wà lójú wọn lójú ozi mourinho àti gba champions league yìí náà ń bẹ lójú tiẹ̀ náà
1: àti bàánà bẹ ṣùgbọ́n ẹni tí
0: ṣe champion ti dogun ní sáyì
1: ẹ sori ẹni tó máa fẹ́ wù jù ní arsenal ni ó máa tó tún wọn pé hàn gbárí andre ti dé final lẹ́ẹ̀mejì tán fìdí rẹmi wọn pàdánù kan sọ̀rọ̀ kí barcelona
0: ìkejì sọ́wọ́ paris saint germain
1: ní 2006 ìkejì sọ́wọ́ kí ní ilé tó lọ sáà tó lọ ṣùgbọ́n àwọn tó kù an ti gbari omo bayern ti gbari dáadáa
0: barcelona náà ti gbari
1: ṣùgbọ́n nǹkan tó wà ní ojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé èmi ni madrid o èmi ni barca o èmi ni kíní bayern munich o league yẹn abomo an kàn máa ń ka league yẹn pé bóyá
0: bíi o ti nígbà tó jáde pé o ti sú wọn
1: an máa ń ka league yẹn bóyá bíi second option pé àìrí kan ṣe kan pé wẹ́n
0: àfẹ́jọba mo ń jẹba
1: òwe yorùbá tó sọ pé ìyẹn ló ń jẹ ọkà lóògùn àìrí alàjẹ akẹ́nu mọ́ ìjìnlẹ̀ gúgú so an ti sọ omo league yẹn di gúgúrú pé an kàn máa rún jẹ ṣùgbọ́n champions league yẹn ni yẹn wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé lójú wọn so olùkọ́ tó bá ti wá àbúmọ̀ tí ò bá ti gba kíní fún ọjà àwọn ò ká sí bí olùkọ́ tó ní ìrírí.
0: ó ní 1-6-1-5-1-1-1 ó lójú òpó tẹ́lá ọ̀fàdé láti gbà wọlé ẹ jẹ́ káwọ́ finisẹ́ junior nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù arsenal ṣé man city ò ti dáràn báyìí
1: lọ́wọ́ arsenal. ẹ ti ní tó bá wo a ti ń sọ náà o dẹ̀ ti sọ pé ibi tí kinní wà báyìí arsenal àwọn ń wo pé àti lè gba champions league yẹn òun ló wà lójú wọn àti lè gba champions league yẹn ni kinní wà lójú wọn nǹkan tí kinní ta wọ́n sọ ni pé wọ́n ní ìdí àwọn pléyà náà láti lè jẹ́ kó lè bá wọn ṣiṣẹ́ yẹn ó dẹ̀ bí wọ́n dẹ̀ wo finisi junior ó ti ń wò pé àwọn pléyà tó ń bọ̀ madrid ó ṣeé ṣe kí òun mọ̀ rí àwọn mọ́kànlá àkọ́ ṣùgbọ́n ó sì mọ̀ rí òtí sọ pé kó fọ́n bá ṣùgbọ́n nǹkan míì tó kàn wá ń bẹ̀ ni pé tí kinní bá máa gbé arsenal bá máa gbé senior player ni ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹni tó ti gba champ ń rẹ́dì láti sanwó o mọ pé kíyẹn náà ṣẹlẹ̀ nígbà tí máa ń yùgbé kí casemiro ó ṣẹlẹ̀ nígbà tí máa ń yùgbé casemiro láti real madrid owó ẹ̀ bíi 350,000 ìgbà yẹn tó dẹ̀ fẹ́ fa ìjà pé owó tó ń gbà bọ́ so àwọn pléyà tó máa ti ń win champions tó máa ti ní wóoru kéna ẹ̀lẹ́ aland owó tó ń gbà máa ti so arsenal máa múra pé tó bá ti ń bọ̀ àwọn rẹ́dì láti sanwó nǹkan tí kíni tó tún wá ba madrid lẹ́rù ni pé àwọn ò pé tán bá tètè filẹ̀ pé torí sáà tó ń bọ̀ ó ṣeé ṣe kí àdéhùn ẹ ti tán àwọn tẹ̀ ní fẹ́ kó jẹ́ ọ̀fẹ́ ló máa bá dé ṣùgbọ́n èmi wá arsenal pé sáà yìí náà àwọn budo ọmọ rẹ̀ nítorí pé champions yẹn

0: Al-Hikmah University, àkọ́kọ́ rú ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí a mọ̀ lórí ìpìnlẹ̀ ìgbàgbọ́ ẹ̀sìn Islam ní ọdún 2005. A kì í kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ lásán bí kì í ṣe káàkọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó ń gbéni dépò aṣáájú pẹ̀lú ìmọ̀ tó péye tó ń sọ ní díẹ̀ níyì. Ẹni ẹ̀yẹ láwùjọ gbogbo àwọn ètò ìgbẹ̀kọ́ wọn ni NUC Fiontelu. Ilé ẹ̀kọ́ gíga Al-Hikmah ló gbapò kínní láàrin àwọn ilé ẹ̀kọ́ aládàáni ní ìpínlẹ̀ Kwara látọwọ́ Kwásímà tó sì ṣepò kẹta ní North Central Nigeria lọ́dún 2025. Wá kẹ́kọ̀ọ́ ní àyíká tó fini lọ́kànbalẹ̀ pẹ̀lú ètò ààbò tó péye àti àǹfààní san díẹ̀díẹ̀ owó ìgbẹ̀kọ́ tó rọrùn. Ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún medicine, surgery, law, nursing, mass communication, agriculture, software engineering, accounting àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà tètè lọ forúkọ sílẹ̀ lónìí lórí ẹ̀rọ ayélujára www.alhikmahuniversity.edu.ng. Al-Hikmah University, Ìlọrin, Nàìjíríà. Learning for wisdom and morality. Olùkéde Dr. K.A. Oladimeji, Registrar and Secretary to the Governing Council.
1: Ìfẹ́ mi.
2: Ọkọ mi.
1: Ṣé o ti fi ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà yẹn ránṣẹ́ sí mọ́mì fún ìtọ́jú ara wọn?
2: Mo ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́.
1: Àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà fún owó ilé ẹ̀kọ́ àlàbí?
2: Mo ti fi ránṣẹ́.
1: Àti ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà fún owó mọ́tò yẹn ń kọ́?
2: Mo ti ṣe ìyẹn náà.
1: Ó mà yà kọ́kàn.
2: Bẹ́ẹ̀ ni o. Ilé ìfowópamọ́ ti NPF Microfinance Bank ló jẹ́ kí sísan owó náà rọ̀ mí lọ́rùn.
1: Gbádùn àwìn owó tó yá kọ́kàn, ìfowópamọ́ tó dára jù, ètò ìfowópamọ́ lórí ẹ̀rọ ayé ayárabíàṣá tí ó ní ìfọwọ́sọyà àti iṣẹ́ ìsìn sí àwọn oníbàárà tí ó lè gbẹ́kẹ̀lé. Tẹ *577# láti ṣe àkáǹtì pẹ̀lú ilé ìfowópamọ́ ti NPF lónìí, tàbí kí o gba ohun èlò lórí ẹ̀rọ áàpù wa lórí Google Play Store tàbí App Store.
2: Bẹ́ẹ̀ni, tètè yára lọ sí ẹ̀ka NPF èyíkéyìí tó súnmọ́ jùlọ kí o sì ní ìrírí ètò ìfowópamọ́ tó rọrùn.
1: Ilé ìfowópamọ́ ti NPF láti mú kí ìgbésí ayé sunwọ̀n fún gbogbo ènìyàn.
3: God's Project for Nigeria Forum presents Prayer Summit 2. Ẹ̀yin o, àdúrà ọ̀lọ́pàá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn. Ìpàdé àdúrà ńlá èyí tí God's Project for Nigerian Forum lábẹ́ ìdarí bàbá wa Evangelist Professor T.O. Ọ̀pọ̀ alágbèékalẹ̀. Ẹlẹ́kejì irú ẹ̀rẹ́ o, ní irú àkókò bí èyí tí gbogbo ẹ̀ dojúrú. Àdúrà nìkan lọ̀nà àbáyọ, ohun gangan nìkan la lè fi ṣẹ́gun. Níbi àpérò àdúrà ńlá yìí la ó ti máa gbàdúrà fún àlàáfíà, ètò ààbò, ìlọsíwájú fún ìpínlẹ̀ Kwara àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, la ó ti máa fi àdúrà jagun kọjú ìjà sí àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé, àwọn bandit tí ó jarọ́ orun sùn nísinmi. Ọjọ́ Friday, July 31st, 2026 ni ìpàdé àdúrà ńlá yìí o. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní UMCATC Àjàṣeporo, Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ibẹ̀ ni gbogbo wọn ti kórajọ sí tẹ́wọ́ àdúrà sí Ọlọ́run tí ń gbàdúrà. Àwọn òjíṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi Ọlọ́run yóò ti gbèsè kalẹ̀ fún wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 08033614223. Má sọ pé ò gbọ́ o. Ẹ̀jẹ̀ jọ gbàdúrà fún ìpínlẹ̀ Kwara àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Kàlàáfíà ìjọba.
4: Ẹ káàbọ̀ padà sórí ètò yìí, ètò wa, ètò àtúpalẹ̀ ìròyìn ní Kehinde Amode ti 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Abala kejìre, Abala Lamẹ̀tọ́ Alájà lónìí ni alàgbà Abẹnu Akínwùmí tó wọ́n jẹ́ ìklara àwọn olóòtú ìròyìn ní Kehinde Amode ti 8.7 ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ẹ ká wá sí ìpínlẹ̀ Kwara. Gómìnà ìpínlẹ̀ Kwara lánàá, Abraham Abdulrazak, wọ́n fọwọ́ gbáyà. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC pé àwọn èèyàn ìpínlẹ̀ Kwara wọ́n á dìbò fún wọn ní kẹ́tíkẹ́tí. Bẹ́ẹ̀ gómìnà ní ọmọye fún ipò gómìnà ní ìpínlẹ̀ Kwara tó jẹ́ Abẹnú gan Ìlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kwara ẹ̀yìn ara ìtọ́nà ìbò Danlad wípé ó kojú òṣùwọ̀n pọ́n tó tọ́ sí àti gómìnà ní ìpínlẹ̀. Ẹ jẹ́ ká wò ó, ṣé sọ wípé ìfapàtọ̀ ohun léde ní ọpẹ́ṣù APC ti parí báyìí pàápàá jùlọ àwọn G15 lánàá náà. Àwọn sọ yìí pé àwọn ò tí ì sinmi ogun o, àwọn náà ti sinmi ọ̀tẹ̀. Ṣùgbọ́n ló sọ báyìí pé ìtẹ́ wọn fẹ́ lónìí.
5: Ẹ rí i pé tìrò ti yẹ lójú òkú báyìí lórí ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ olùdíje nílẹ̀ ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n ẹ rí i pé láti bíi oṣù kan oṣù mẹ́ta sẹ́yìn àwọn pé ẹni pàì náà mú Lábújá wọn lè pààrọ̀ list. Ṣùgbọ́n pẹ̀lú tó sọ lọ́wọ́ báyìí nìsín, ó ti fihàn pé Danladi ni wọ́n ti okọ rẹ̀ náà upload rẹ̀ sórí INEC portal. Ṣùgbọ́n lórí tá à ń gbọ́ lánàá gan, wọ́n ti kódà pé state kápẹ́rẹ́ ló kù tí wọ́n ti upload list wọn nínú APC. Torí pé 28 state ni bó ti wáyé ní next year. Ṣèyí táyé òkúta city lásìkò Nàìjíríà. So náà àwọn state yòókù yẹn, irú Ọ̀ṣun, irú Èkìtì, àwọn ti dìbò wọn kọjá. Ìmọ̀ irú Kogi, irú Anambra, irú Edo, Imo, Ondo. So àwọn yẹn ti ní dìbò wọn kọjá bọ́ lọ́dún tó ń bọ̀ 28 ni wọ́n dìbò. So 27 wọ́n ti upload ẹ̀. Àti mọ̀ pé Danladi ni candidate lọ́yọ̀ lọ́sùn state ní Kwara state. Àti mọ̀ pé Ali oni ní Ọ̀yọ́ state. So fanfa yẹn o ti dópin lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n ẹ̀rí pé lórí ọ̀rọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC, a mọ̀ pé àwọn G15 wọn àti ìdákẹ́. lori oro pe bawo ba ko sin ni eh won si ni pe ah ninu lagbaja ija lo nbe nbe ka pare e so pelu doro gomina so bo si je ka so na na ni e tori pe awon na ni adare gbo selu ko si se en ti o jade ti o lo soju.

0: Stay hydrated wherever you go with Seaway On The Go Tin Water. Available in 75 and 150 cl. Always choose Seaway for every family.
1: E tẹ́tí sí ìkéde pàtàkì yìí, èyí ni láti fi tó gbogbo ènìyàn létí pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mojú ìlẹ́jà nípa ètò ìtọ́jú ojú lájọ Benjamin Franklin Foundation ṣètò ìtọ́jú ojú fáwọn èèyàn léyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin àti agbègbè rẹ̀. Láti jẹ àǹfààní ètò yìí, ẹ ó gba káàdì ìforúkọsílẹ̀ pẹ̀lú 500 naira. Lẹ́yìn náà ni ó ní àǹfààní sí ìtọ́jú àìsàn ojú gbígba oògùn tí mọ́ àwọ̀ ojú tá a mọ̀ sí medicated glasses lówó tí oògùn ní lápá. Níbi tí ètò yìí ti ń wáyé ni Ọlálómi Hospital tó wà ní agbègbè Stadium Road nílùú Ìlọrin. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni ètò yìí fi ń wáyé o. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àjọ Benjamin Franklin Eye Foundation sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032622377. Àjọ Benjamin Franklin Eye Foundation ni olùkéde.
2: Ẹ̀kábọ̀ padà sórí ètò yìí, ètò wa, ètò àtúpalẹ̀ ìròyìn kan dá mọ́dé tí pọ́n sẹ́wọ́n lọ ní ìpínlẹ̀ Kwara lónìí. Abala kejìlé, abala lámẹ̀tọ́ ọ̀pá. Àwọn àlebà fún wọn ní ojúòpó.
3: Ojúòpó tẹ́ lè pèsè 09136556952 09136556952 lórí WhatsApp ẹ̀fà tẹ̀sán sọ lórí 09136556864.
2: Ẹ kojú mọ̀.
4: Ẹ̀lú ẹ káàárọ̀.
2: Ó kọ yín.
4: Orúkọ mi ni Abdulfatah Ifatesh láti Jerewu.
2: À ń gbọ́ yín sà.
4: Mo kí lámẹ̀tọ́ wa lọ́wọ́ ní Kùlákàyọ̀. Ṣé rí lórí tí ààrẹ wa fi fún aṣojú South Africa? Wàláì lọ́dọ̀ ti tọ́ da gidigidi ni. Ìgbà tí àwọn ọmọ wa ti di àfimọ́sí tí wọ́n fi rè áàpì tó bá yẹn kí ló dé kí lóyìn fún ọ̀kan tó rí áàpì kí ló dé tí wọ́n àṣètò ìgbé kí n ṣe ìpétọ̀ nígbà àmọ́ ṣé àwọn tí wọ́n ṣe àfimọ́sí kí ló ti wọ́n rí wọn mọ́ tẹ́bí wọ́n ń lọ́lá àti àwọn nàìjíríà bẹ́ẹ̀. So ìṣẹ̀tú táwọn ọ̀wọ́ ni wọ́n wá káàkiri nísìn wọn láì sáré sí wọn láì sọ ká gbé kúrúsì fún wọn nìyẹn. So ọlọ́run ní dààmú ṣe wá lè sìn ìpínlẹ̀ Kwara èmi ọkàn rọ tẹ́rí gọ́gùnà mo gbádùn akin àtàkẹ́ tí wọ́n lò lánàá èmi ọkàn rọ gbogbo àwọn jìbìtì àti gọ́gùnà gangan tẹ́rí kinní yìí gangan ààrẹ ló lè dá sí kí wọ́n pe gbogbo wọn kí wọ́n bẹ̀tù sáwọ̀ fún wọn èyí fún lápọ́nmẹ́t kan fọ̀ bùkọ́ tó sẹ́ni tí wọ́n tí ó rira rẹ̀ di pé wọ́n yẹ̀ wọ́n jẹ́nu ẹgbẹ́ nínú rẹ̀ ó dùn tó kò sí ní dá táwọn ti sí yòókù nù ẹgbẹ́ tó ọlọ́
2: ní WhatsApp wa alàgbà kọ́lá dáǹdé láti àṣà dààmú àwọn ṣókí wọn ní ilẹ̀ nàìjíríà wípé káwọn ọmọ ilẹ̀ wa tán lókun bẹ́ẹ̀ kan padà wá sílé wípé kò sí ibi tó dàbí ilé.
5: Ilé ẹ kojú mọ.
4: Hello ẹ kojú mọ.
5: Ẹ kọ́ yín bilẹ̀ tí ń pè.
4: Orúkọ tèmi ni Lukman Ẹlẹ́ẹ̀lẹ́ láti Bàbókò.
5: À ń gbọ́ yín.
4: Lórí ọ̀rọ̀ àwọn G15 ni mo fẹ́ dá sí.
5: Ọ̀yà.
4: Ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé gómìnà ń ríra wọn gẹ́gẹ́ bí ẹni pé igi kan lè dá igbó ṣe léyìí tí sì ń túmọ̀ sí pé igi kan ò lè dágbó ṣe. 2019 àgbájọwọ́ ni wọ́n fi gba ìjọba lọ́wọ́ Dr. Bukola Saraki. So 2027 tí ń bọ̀ yìí náà bí gómìnà bá ń wò fáwọn lè dá ṣe láì kárí àwọn títọ̀ wọn àlọ́ng wọn ń tanra wọn ni. Àti pé náà gan nínú ètò pé kí wọn ó ṣe dialogue pé àwọn ò fún wọn ní kúrò. Kí ni àrídájú pé tí wọ́n fi mọ̀ pé ààrẹ ní ó wọlé 2027 fún èyí tí ń bọ̀ so ọlọ́run ló mẹni tí ó wọlé. Kí ni àrídájú tí wọ́n á rí níbẹ̀ tí wọ́n fi sọ pé kí ààrẹ ó promise wọn àbí kí party ó promise wọn pé ẹnìkan gba mínísítà ẹnìkan gba kínní. Wọ́n èyí mọ̀ bọ́yẹ́ bí àwọn ní ó wọlé ọlọ́run ọba ló lè so èyí tí ó wọlé nínú wọn. Ẹ̀mí gúngún làwọn ọmọ tọrọ.
5: Adúpẹ́ fún ìṣẹ́gun.
2: Ṣàkóyún nọ́mbà láti Alóore wọ́n kí wa wọ́n ní gómìnà Abdulrazak wọ́n ní gómìnà ti gbìyànjú padà sókè ní ìpínlẹ̀ Kwara pò ló ń fún wọn ní ìgboyà wọ́n ní wọ́n parí gúngún ògo tó ń lòdì láàrin gómìnà àti G15 àti gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ìyẹn Ṣàkóyún nọ́mbà láti Alóore.
5: Ẹ kojú mọ̀.
4: Ẹ káàárọ̀.
5: Ọkọ yín bilẹ̀ ti ń pè wá.
4: Abdulkabir láti Madina.
5: À ń gbọ́ yín sà.
4: Ìjọba tí ó débẹ̀ tí ó tọrọ wá lọ́rùn ní Kwara òun la ń tọrọ. Wọ́n gbọ́ra wọn yìí wọ́n gbọ́ra yìí wọ́n lè wọlé mọ́tẹ́lá ètò ìṣòlè wọlé mú Kwara yìí. Ìdìkì ló ní ìṣàlá.
2: Ní WhatsApp wa Ọlámilékan láti Alágbàdo wọ́n ní ọ̀rọ̀ tí gómìnà Abraham ń sọ wọ́n ní wọ́n rí sọ púpọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ Kwara won ni ko daju pe egbe selu APC yo wole mo ni ipinle yi latodo lamile kan lati alagbado
5: e kojumo
4: e ma taro
5: e kojumo yin sir
4: kashi lu soro lati ita ogunbo
5: agbo yin sir
4: se ri oro o se G15 ati governor eni keni to ba ti wonu moto odi ki kan de se to nsare asaju ibesin ko so ba te le ko bo le ni o oluwa ko wa pelu wa
2: a se ka fun reti Honorable Yusuf Abaya Yusuf lati aga kaisale fulani lorin won ni ko si nkan ti o nlo ninu egbe selu APC wi pe APC 27 pe PDP oni yo wole won ni engineer kale kawu ni gomina to kan ni ipinle kwara ago meji lajo na gan won ni won ti wole latodo honorable Yusuf lati
5: awon loko eleyun
2: na awon loko
5: e kojumo
4: e
5: kojumo
4: Ọlọrun yìí da mọ̀ jọba jẹ.
5: O kọ yín bọ̀ lẹ́tí ń pè wá.
4: Aláìjì Sọmọlájà ń kúrò bàbá ìta.
5: Àgbọ̀ yìí sàn ní ìsàlùkọ.
4: Ọlọ́run ó sànù. Gómìnà náà la pè láàárọ̀ igi ìpò lè dágbò sí i. Àgbájọwọ́ wọn fi ṣe 2019. Ẹ̀yàgbọ́ lè dágbò sí ẹ̀yàgbọ́ rẹ̀ lè já wà láti bàbá parọ́ tara wa lókun kí wọ́n pè wọ́n mọ́jọ dáínọ́sì. Àmọ́ nítorí kémi ń gbàdúrà ní bí gbogbo ẹjọ́ tó dẹ̀ ti kẹ́ sẹ́wọ̀n bó bá jẹ́ bẹ́ẹ̀ ni bó bá lè jẹ́ bẹ́ẹ̀ ni ìpínlẹ̀ ọ̀rọ̀ kwara lọ́mù.
5: Adúpẹ́ lọ́wọ́ yín fún ìdásí
2: yín
5: àti ìwòye yín àkóhà àti ọlọ́lórí
2: kí ọlọ́tún jí káyọ̀dé wọn ní fìdí ẹ̀rọ pé spíkà ni ọmọ òye ẹgbẹ́ òṣèlú APC fúnpọ̀ gómìnà wọn ní ètò ìdìbò náà pé yóò gbóná wọn ní ṣùgbọ́n PDP rẹ́sẹ̀ walẹ̀ ju APC láàkó ta wà yìí ipe tó máa dágun la sáwọn G15 wọn ní ó ṣe é ṣe kó ṣàkóbá fẹ́ gbèsè lé pc ọ̀pá ilé ya
5: tọ́ ó dá èrò ọkàn tí wọ́n nu ẹjá mọ̀ fèyí ṣe ládúpẹ́ gbogbo ọ̀rọ̀ tí àlejò wá sọ àti ilé ìtẹ́yìn ara lé tẹ̀ dá sí èrò ọkàn tí yín nu kì í ṣe oníkankan ṣe pẹ̀lú ìkànnì diamond 88.7 fm nílọrin àbí àwa tá à ń ṣe àtọ́kùn ètò ayábàdúpẹ́ lọ́wọ́ lámètò wa tòun ọ̀gbẹ́ni abiodun akéwùmí títí ọ̀la táti mọ pàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ wa mi ọ̀làdéwájú ògùn ní ọ̀pẹ́ pìtì lórúkọ tìmí àtẹnìkejì
2: tó taiwo adéyẹmí lórúkọ mi ó dàbọ̀.

0: Ṣẹ́ṣù wa di ẹ jáde kàpé fún pé aya ẹyẹ ẹyẹ mi ṣàárẹ̀ òkè ọdẹ o ẹṣọ àdìkẹ́ ìdìbò fún ṣẹ́ṣì bẹ́ẹ̀.
1: Ẹyà yín ṣe bẹ́ẹ̀.
0: Ẹ jáde fún ẹṣọ àdì.
1: Ó ti tán. À ní ṣe bẹ́ẹ̀ yín dìbò.
0: Àwọn kákan kọ́ ẹ dalẹ̀ àwọn G15 tẹ̀ wá náà ni o.
1: N dalẹ̀ G15.
0: Àwọn náà wọ̀ bí lánàá tó pèsè
1: ni. Let me tell you one thing. Nínú G15 lónìí, nínú ẹni tó wà níjọba, mi sọ àwọn tí wọn dipò mú o, wọn nú ẹni tó wà níjọba tó ń jìyà jù ní G15 lónìí. Tó ń jìyà ìjọba yìí jù lónìí tó ń jìyà ẹgbẹ́ jù lónìí mo wà lára wọn but in terms of sori nkan tó ní house of assembly wa is an institution kò sí nkan tí wọ́n pín bẹ̀ tó wà nínú budget tí wọ́n fún mi o àfi àyẹ̀gẹ́ mi o àti ẹ̀ tó bẹ̀ n ta jọ sign the 24 house of assembly member ta jọ sign lori budget kò sí nkan tí house ń pín tàn fún mi gbogbo ẹ̀ náà fún mi àfi ìyá rẹ̀ jẹ́ mi but èmi sọ fún ọ pé láti ìgbà tá a ti wọlé second time yìí ọdún mẹ́ta là ń lò lọ yìí àti nǹkan díẹ̀ gbogbo ohun tẹ́gbẹ́ ń pín kò sí tí mo gbà kò sí táwọn èèyàn mi gbà I finance it by myself I promoted this party by myself pé pati wa ń pín rẹ sí àbọ̀ ń pín kinní kankan àwọn apin mi irọ́ ni bọ̀ ohun tí wọ́n bá gbé wá assembly lì fi ṣẹ̀bi lì láì kò sí ìtàn fi dùn mí.
0: Torí pé ẹ ṣàdúrà kò fẹ́ àjẹyìn gẹ́gẹ́ bí aṣòfin.
1: Ìyẹn náà kò fi ya rẹ̀ jẹ́
0: mi. Ẹ jáde ẹ kàmpé fún kọ́ńdìbò fún kẹ́tíkẹ́tì.
1: Aláàna mi ọmọ yín pé ọ̀rẹ́ rẹ jọba ọlọ́ọ̀ ni jọba ọlọ́ọ̀ ìwọ náà jẹ́ ọ̀rẹ́ ọba ni àna mi jẹ gómìnà nù.
0: Ìyẹn ni pé torí pé
1: àna gómìnà lè ló ń bọ sọ̀rọ̀
0: yìí. Ẹ jẹ́ mọ̀lẹ́bí ẹ fi ju ẹ wò.
1: Ọmọ mi
0: àwọn G15
1: ju Yorùbá ni mí. Mo fẹ́ wọn ní Bàrùtí, Òkúta àti Gwanara. Ṣé Yorùbá ń jẹ́ bíọ́? Wọ́n sọ ọmọ mi ń bíọ́. Ṣé Yorùbá ń jẹ́ Dántàlá? Wọ́n sọ ọmọ mi Dántàlá. To let you know yìí pé èmi àti SYD family ni wá. Àbúrò rẹ̀ ló wà ń lè mi. So ma wá orí afẹ́fẹ́ pé àyàn ní support SYD is strong.
0: Lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ní kọ̀rọ̀ǹkọ́.
1: Ìwọ lọmọ yóò kú.
0: Lórí afẹ́fẹ́ ẹ tẹ̀lé SYD ṣùgbọ́n ní kọ̀rọ̀
1: ẹ làkà. Àníwọ̀ lọmọ yóò kú.
0: Ètò ẹ̀ sọ yìí àwọn G15 àwọn bínú wípé owó la bí.
1: TG15 bá ń bínú.
0: Wọ́n máa bínú pé owó la
1: bí. TG15 bá ń bínú. Mọ̀ gbọ́ TG15 bá ń bínú kán ta mínú. Kán náà ò fẹ́ mi mọ́. G15 ò ṣe bínú. G15 náà yóò ní èèyàn tó jẹ́ àna rẹ̀ ní wọ́n wà nǹkan. Mo ní SYD ò lè wá takò mí lórí afẹ́fẹ́. Ọmọ yìí ọmọ kankan.
0: Ayárale kábà wà dá sí láti ilé. Ṣùgbọ́n kí wọ́n bá láti ilé, àwọn ọ̀rọ̀ pé owó la bí ṣé ẹnìkan jẹ́ kílẹ̀ fẹ́ o. Ipá láyé pé nǹkan tó ń sọpá G15 lẹ́yìn náà ṣe pé ẹnìkan jọ́pọ́n. Àwọn èèyàn tó wà ní ẹkùn Dìbò Ṣàárẹ̀ òkè ọdẹ wọ́n fẹ́ẹ́ pọ̀ mímí iye wọn. Mímí ẹgbẹ́ ọ̀run fún wa jẹ́ ẹ̀yìn nìkan ṣe ọdún mẹ́jọ.
1: Tọ́fẹ́gbọ́ let me tell you one thing olotu sori ojo nkan toju orun ro ni ojo le todo ogbo soro ojo yen nkan toju orun ro ni amojo yen ko le todo
0: lai lai
1: ko le todo lai lai to ba pe won fe ka lo mo is a simple arithmetic is a simple arithmetic ẹnìkan jẹ kílẹ̀ fẹ́ yorùbá ló sọ bẹ́ẹ̀ sọrí to apc àti ilẹ̀ ló ti wọ́
0: báwo ló ṣe wọ́
1: thank you very
0: much
1: thank you very much ara ìwọ lọ bèrè ọ̀rọ̀ tó ní ilé gba ọ̀rọ̀ ṣẹ́jú méjì
0: o ẹmu
1: ní jìnjí nígbà tí mo ti ọ̀rọ̀ primary yìí bẹ̀rẹ̀ I obtain house of reps 10 million plus ni mo fi ra house of reps why things dey contest the house of rep mo is not to me
0: eso
1: me ni so toro bi mi
0: gomina fe yin
1: anise me ni so
0: ajakayin gomina fe
1: oyi ntun dojo mi mo sese tun wa pada olotu lo tun gba form another 6 point something million total the money together beyan ba ti wuwo ohun lele sebi mo le fowo ra deep freezer mo le fi ra machine fa awon to ba tun need e I wasted the money.

0: Agboyin.
1: Tẹ́rí ọ̀rọ̀ yìí owó la bí n sọ, ọ̀rọ̀ ọmọkọ ni o, èyí sọ̀rọ̀ ọmọ àlè o. Nínú gbogbo àyàwùlọ yàn rẹpísẹ́ǹtì ìfẹ́lódùn. Ìbá lẹ́yìn lẹ́yìn rẹpísẹ́ǹtì pé kó wá sọ, yéè ṣe dá kan nínú ọgọ́rùn-ún iye owó la bí ṣe. Ọmọlúàbí lowó la bí, ọmọlúàbí gidi ní àṣìlégbà káàyàn jẹ bó ti jẹ́ nìyẹn, kí gómìnà kan ṣe ẹ̀tọ́ kan dẹ̀tọ́ rẹ̀ padà run.
0: Ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tiyín. Ká wo ìpẹ̀lómi. Ẹ kojú mọ́.
2: Ẹ̀lú ẹ̀ka.
0: Ẹ kojú mọ́.
2: Bí a máa di ọbẹ̀ mú ní bàjẹ́
0: náà ní àrọ̀ lọ. Orúkọ yín o.
2: Orúkọ mi ni Ambassador Mummy Mariam láti Àkálàmbì.
0: À ń gbọ́ yín wa.
2: Mo kí owó sáré òkèrè owó ojú òní tì í lágbára ọlọ́run. Ọ̀rọ̀ náà ti sọ látàárọ̀ yìí o. Because emi na omo ife lodun ni mo se wa yi but nijo ti olorun ni lati jo si fi se oselu laye ni to lo selu fi se empowerment ni je nfani empowerment lo se nu be ba si odo lo re gbowo labi ni mo ba ma si ran so be ton wa se nijo ye o ko duro duro. Wọ́n pè fáwọn èèyàn máa sí bẹ́ẹ̀ àtàwọn pizza. Ẹ dákò torí ọlọ́ èmi ó kàn rọmọ lámà abdulrasaq. Ojú ò ní tì wọ́n. Nǹkan ò dẹ̀ ní bàjẹ́ o. Kọ́lọ́mọ gba nǹkan jẹ́ fún wa. Wọ́n bá wa ṣe àtúnṣe. Ọlọ́run jíjẹ́ Nàìjíríà bàjẹ́ Kwara náà dẹ̀ ní bàjẹ́ lágbára ọlọ́run. God bless them.
0: Ẹ ṣe fún ìwé yín mà. Ẹ kojú mọ̀.
3: Ẹ kú ètò.
0: Ẹ kojú mọ̀ orúkọ yín.
3: Ọ̀nàdẹ́gbẹ̀ àti àlejò wa ọlọ́run ní kó bàjẹ́ fún yín o. Ọmọ ẹbú owó la bí. Ọmọ ẹgbẹ́ PDP ní tẹ́lẹ̀ ẹgbẹ́ APC ni ẹ bá padà bọ̀ wá. Àrùn ẹ̀ ń dìkàpù lọ́wọ́ báyìí. Kwara Nàìjíríà ọlọ́run ní kó bàjẹ́ kó ètò.
0: Mẹ́kẹ́ padà sílé.
4: APC làwọn wà báyìí.
0: PDP kọ ẹni lọ sọ́dọ̀dà.
4: Ẹ jẹ́ ń sọ gángan fún yín olóòtú. Ọlọ́run ó da wà láre. Bí ó ṣe dá mi láre ni mi mọ̀.
0: Bí a fi dìbà padà pẹ̀yìn.
4: Ṣé fẹ́ gbọ́? Empowerment tí mo ṣe tán yìí dílà tó ta mọ́tò tí mo pín fún mi bóyá yóò mọ̀ gbọ́ báyìí owó yẹn sì kù tírí mi lọ tí mò ń san to let you know yí pé kì í jẹ́ pé mo kówó kan pamọ́ the money remain 3 million plus. Mo sì ti gbé mọ́tò fáwọn tó ń lo mọ́tò ó ṣeéṣe kódà kan ẹlòmíì tiẹ̀ fi kó bàjẹ́ nísìnyìí kò kàn yàn mọ́ màá sanwó yẹn. Ẹ wá ṣe election ẹnìkan wá kó gbogbo pépà wá kó sílé ó wá nǹkan tó wù.
0: Kalẹ́ kó sílé.
4: Kọmíṣánná.
0: Ẹ ní èrè ọ̀rọ̀ yìí.
4: Yes, Ṣẹ́gun Ògúnṣọlá. Ibẹ̀ náà ti ń kọ gbogbo ẹ̀ ẹ wá ní kí n gbà. Yes, Ṣẹ́gun Ògúnṣọlá nígbà tá à ń ṣe ìgbò Mallam Abraham Abraza ní 2023 Ṣẹ́gun was not around. Ṣẹ́gun òdìgbò fún gómìnà tó wà ní orí ipò lónìí. 2023 I can sell it anywhere. Ìgbà tá a dìgbò àwọn National Assembly Ṣẹ́gun was around. He voted for Asiru àti ó sì lọ. Governorship election he was not around.
0: Wọ́n ṣe fún Commissioner àgbà yẹn.
4: Kí ni ìjẹ́ ìtọ́sí mi ọlọ́run ló fún orí rẹ̀ ló jẹ́ àtakò yẹn.
0: Ẹ kojú mọ̀.
4: Ẹ kojú mọ̀. Wá kó kinní sí mi lé wa ló ń kọ́.
0: Ẹ kojú mọ̀.
4: Kó wá kó ń jẹ́ election tó ń bọ̀.
0: Kámọ́kámọ́ ẹ mú.
5: Èmi ọba bẹ bàbá yìí kọ́dà kan kó gbà fọlọ́run ìbọ́lọ̀ ti ká dára nù ẹnìkan kì í jẹ́ kí lè ọ̀fẹ́ ẹ jẹ́ kẹ́lòmíì náà ó tún gbìyànjú rẹ̀ wò ó lọ́n bá ká dára pé orí rẹ̀ yóò jẹ mà kí ni fẹ́ gbà á mọ́ra.
0: Àṣegàn ọ̀nàdẹ́bù wọn ní kí ẹ fi ọwọ́ wọ́nú àwọn náà sọ wípé.
4: Inú ó lọ́n gbà mí mọ̀ràn.
0: Ẹ kà mí pé
4: mọ̀ràn ni.
0: Ẹ kojú mọ̀.
4: Ó lè gbà mọ̀ràn sí lè mọ̀ gbà.
0: Ẹ kojú mọ̀. Ẹ kojú mọ̀ orúkọ yín.
6: Mo kí Atọ́kùn àti Àlejò yín. Ṣé rí gbogbo nǹkan àbí ká máa ní sùúrù? Ǹjẹ́ àlejò yín lè sọ wípé gbogbo àwọn ń gba fọ́ọ̀mù 6 million gbogbo fọ́ọ̀mù tí wọ́n gbà ní 6 million ṣé torí ara àbí ìrẹ̀lẹ́ fi ń gbà á?
4: Torí ara mi ni.
6: Mo ṣe rí ẹja tó tọ̀rọ̀ níbi gbogbo ọ̀rọ̀ wà. Ẹ ń sọ ní ìsìnyẹn lówó tí tẹ fi ṣe empowerment ẹjá wà pàtíkùlà lónìí gbé tá a bá ń sọ ẹdá kan tó rí sọ lọ.
4: Ẹ jẹ́ kí n dẹ́nu ẹ lóhùn. Bàbá yìí n tí ẹ bá mọ̀ ẹ mọ̀ sọ àwọn tí mo gbé mọ́tò fún mo bù wọn ni o kì í sáyà pọ̀ tezi o àwọn tí mo gbé máṣíìnì fún mo bù wọn ni kì í sáyà pọ̀ tezi o emi o fun yan ni moto abi machine kan wa mo sanwo pada o nte ba mo e mo so o e mo jo lo nbinu o
0: ka gbe o kin sa wa lo sile ipe po lo ni e ko dimo eh o ti lo ah olimero abirekim akeuke lati agbaji won ni e so nkan to dun lokan won ni sugba awon aro yi ke je ke lomi na lo ka gbe o ka ma lo sile e ko dimo pe lo keyun.
7: Hello.
0: Kama emu.
7: Ma kan ro baba Olabi. Emi o mo won o sugbon mo n gboro won. Pe ki won ti gbogbo eleko Olorun. Olorun adake ja ni. Ngba to ba de nja, ko se ni ti o le bi lejo. Nkan keji ni pe pelu gbogbo tin sele ni APC Kwara yi. O da be ni pe won kan joko lori etuban ni o. Olorun ko ran wa lowo.
0: Orebu. 27 siboro shin lo ye Olabi ni wole.
4: Alan lo ni.
0: Awon kan minu pe o da pe ji ti gan e fe sise fun PDP ni. Aye kan minu. Se wo labe ni wole.
4: Emi wo labe Oladunra Azak APC mo si wa.
0: Loni.
4: Ah, APC mo wa. O me gbe APC ni me.
0: Ola nko.
4: APC mo wa se bayi.
0: Titi aye eni ko le APC.
4: Ah, okay. Eni kan le so gbo. Even wo to joko me o le dola kan ni ko wa se GM ni e Harmony FM.
0: Ta ba peyin ni PDP e lo.
4: Kina an pe mi an ka owo la bi mo bo
0: en ko be pa ticket rep abi wa gba ti kini se lo
4: bo ni se lo bo ni se ni lo
0: se lo
4: bo ni se lo bo ni se ni lo bo na se pe mi se mi adi won soro ni
0: to ya ka re ni te ra le ha lo ni ya pada to ba di ola fun akotun eto e ba da sele jubilo ni awon ni honorable owo la bi Razaki ta soju awon eyan e kan debo sare oke ode ile gbo mo asofin ni ipinle kora taibo ah de yemi loruko mi o dabo.

nko ni se wa wa la mo gbe on to da se ko wa nipa laanu wa ti awa ti won yo saanu fun e raye sami abe busy e ku iyale ta o bi ago mokanla ba ti roke lapa abi ta ajo wa yi ikan ni alalubarika yi diamond 8.7 fm ni le lori e mo pe awa ati yin ni akase eto eyi ti le se ibedc ti won se onigbowo e òun náà ló máa ń gorí ẹ̀rọ agbagbe nírú àkókò bí èyí ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday báyìí ṣáájú gbogbo ọpẹ́ pàtàkì lọ́wọ́ Baláwúrà bí tó sọ wà lọ láti ìjẹjọ nínú ọláńlá ẹ̀ ó tún lẹ́mí wá sí ta tó jọ ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lórí ètò láàárọ̀ yìí ọlọ́run ògo ní forúkọ rẹ. Bẹ́ẹ̀ la tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ ìgbìmọ̀ alábòjútó iléeṣẹ́ IBEDC tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí ló ní gbé tán fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko. Abọ́ ìwà pàtàkì tún lọ sọ́dọ̀ ìyáàfin Falila Adébáyọ̀ Lawal tí wọ́n jẹ́ Regional Communication Officer fún iléeṣẹ́ IBEDC ẹkùn ti ìpínlẹ̀ Kwara. Àwọn náà ń bẹ lórí ètò láàárọ̀ yìí. Ẹ jẹ́ kẹsẹ̀ sọ́nà ká tẹ́ pẹ́.

0: láàárọ̀ tòní mo ní àwọn tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ IBDC lórí ètò yáàfin Falilat Adébáyọ̀ làwọ̀ àwọn bẹ lórí ètò pẹ̀lú mi ti mọ alàgbà Abdulrahim Abubakar ṣé mo gbà àwọn náà bẹ lórí ètò táwọn náà jẹ regional safety supervisor ní iléeṣẹ IBEDC ẹ jẹ́ mọ ṣe báyìí ẹ jẹ́ fún wọn láǹfààní láti kí gbogbo ẹ̀yìn ara lé ká mọ takòtó àwọn ìbéèrè tí ń bẹ níwájú wa sọdọ ọmọ lọkọkan ìjẹjì yáàfin Falilat Adébáyọ̀ wa ẹ bá kí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé wọn tún kò dédé àsìkò yìí.
1: ẹ ṣe pastor
0: adúpẹ́
1: à ń fi àsìkò yìí kí gbogbo àwọn aráalé ń pe ẹ kú ọ̀gìnìntì yìí adẹ́nfi àsìkò yìí àfi ń dúpẹ́ lọ́wọ́ yín fún ìfọwọ́sowọ́pọ̀ tí à ń rí pẹ̀lú yín ní iléeṣẹ́ wa ètò ti bẹ̀rẹ̀ fún ọ̀sẹ̀ tí ní ẹ má bá wa kálọ̀.
0: ẹ ṣeun adúpẹ́ ẹ alàgbà Abdulrahman Abubakar Abdulrahim ni ewo ń bẹ̀ Abdulrahim tọ Abubakar tí wọ́n jẹ́ regional safety supervisor fún iléeṣẹ́ IBEDC ẹ̀yin náà ẹ bá ń sálámọ̀ sí gbogbo àwọn aráalé tó ń gbọ́ wa lásìkò yìí.
2: ẹ kúlẹ̀ o ṣé dáadáa lába yín.
0: adúpẹ́.
2: a lérò pé dáadáa lába yín. gẹ́gẹ́ bí àwa náà ṣe wà ẹ ṣeun tẹ́ ẹ̀ bá wa lo iná yẹn láì mú ìpalára dání.
0: adúpẹ́ ọ̀rá ẹja tètè lọ tààràtà sínú ètò tòní torí aṣojú òpólẹ̀ fáwọn aráalé ó sì ṣe kárí nínú àwọn tó ń gbọ́ wa tó yẹ pé wọ́n ní àwọn ìbéèrè tí ó ta kókó èyí tó ń tawó tasẹ̀ lódò òkun wọn tó ṣe ṣe kí wọ́n fẹ́ nà ń bẹ̀ sí ti gbọ̀ yín ohun tá a fẹ́ yiri wò láàárọ̀ tòní ẹ̀ rí i pé lásìkò tá a wà yìí òjò ń sẹ́lulẹ̀ lọ́tún lọ́sì bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ bàbá sọ̀rọ̀ nípa ohun tí a lè ṣe ká mọ́ lò kò ṣe mọ́ lò kò ṣe mọ́ ní iná ọ̀bà ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká wò báyìí kí ni àwọn ọ̀nà tá a lè gbà láti dáàbò bo ara wa nírú àkókò yìí tí òjò ń rọ̀ lọ́wọ́ lọ́wọ́ ìjàm̀bá iná ọ̀bà ẹ jẹ́ káwọn aráalé mọ̀ ẹ jẹ́ ká la àwọn aráalé lọ́yẹ̀ nípa àwọn ìlànà àátọ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wa lọ́wọ́ ìjàm̀bá iná.
2: ẹ ṣeun atọ́kùn oríṣiríṣi ọ̀nà ni a lè gbà láti ṣàmójútó ara wa nínú àsìkò tí a wà yìí gẹ́gẹ́ bí àjọ amúnáwá àjọ ìmọ́lẹ̀ wí a máa ń gba àwọn oníbàárà wa níyànjú wípé ètò ààbò yẹn safety about us is paramount then adẹ máa ń fẹ́ kí bàbá dẹ̀ ṣe fẹ́ ká bàbá ṣe ń sọ fún yín náà torí tiyín náà ni wọ́n ṣe la ṣe wá sí orí ètò yìí láti gbọ́ àwọn ewu tí ó ṣe ń avoidable accident because most of these accidents ta máa ń sọ wípé à ń rí nípa electricity they are all avoidable accidents so tí ta bá ní ìṣítí lórí ẹ̀ a lè máa caution wa and a lè máa caution ara wa láàrin àdúgbò ni o àbí ní àwùjọ ibi tí a bá wà lára àwọn ààbò tí a ní láti ní òun ni wípé ní àsìkò yìí ta mọ̀ pé òjò ń rọ̀ atẹ́gùn náà ó tún máa mátẹ́gùn dání nínú ká ní understanding bí network connection pé ṣe wà àdúgbò wa ó jẹ́ àkọ́kọ́ a máa ráwọn ibì kan tó jẹ́ pé wáyà mẹ́ta ló wọbẹ̀ a máa ráwọn ibì kan tó jẹ́ pé wáyà bíi mẹ́rin ni àwọn tó wọbẹ̀ I'm talking of the LT and the HT.
0: Okay.
2: HT tá à ń sọ yẹn ó ní high tension yẹn mẹ́ta ló máa ń jẹ́
0: àwọn wáyà náà tó jẹ́ pé
2: wáyà náà tí náà bẹ lórí ẹ̀ lágbára so 11 kV ni àwọn mẹ́ta yẹn then wọ́n dẹ̀ tún máa ń ní 33 kV lines so àwọn conductors yẹn mẹ́ta ni wọ́n ta bá ti máa ń sáré pé mẹ́ta lé wà ní ló gba àdúgbò wa kọjá then láwọn HT máa ń jẹ́ mẹ́rin HT tó máa ń jẹ́ mẹ́rin yẹn nígbà tójú ò bá rọ̀ tilẹ̀ ṣú ẹ jẹ́ ká máa try láti máa wo òkè yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mi máa ń wọ èmi tiẹ̀ máa ń advice wípé gbogbo wáyà náà tàn sọ yìí àti ilé tó wà nílé wa ni o àti ilé tí ó gba ibi tá a bá ń wà kọjá bóyá iná wà àbí iná ò sí ẹ jẹ́ ká máa wò wípé iná wà lára ẹ̀ ẹ ká máa wò bí ìgbà pé iná wà lára ẹ̀ because tá a bá ń take caution a máa ewu yẹn a máa kò ní dé bá wa rárá kò ní lè mú wa nígbà tí a bá ń lọ ní àdúgbò tá a wá rí pé ilẹ̀ ṣú bá wa òjò dẹ̀ ti rọ̀ a wá ń rí wáyà méjì instead mẹ́ta ẹ jẹ́ ká padà
0: eyin agbọrin bi ade duro yi mo fe ki oye ko yi awon ara le dada eni awon high cable wire kan be abi tension le pe
2: high tension wire
0: high tension wire yeah. Eni mi ni meta emi ni merin beyan ba wa rin lo lowo ale tojo sin ro teyan wa kefin pe oni meta yen ti di meji
2: e ka pada kapada seyin ka lo gba bomi
0: aje pe nkan kan ti se waya
2: yen nkan kan ti se le niyan
0: eni sunle
2: so ta ba wa tun wa wo wi pe inu meta merin ti a so yen merin yen lo gbe na wo ninu ile odo wa gangan merin to gbe na wole odo wa yen se mo pe mo so le kan mo ni bojo yen se nro o ma mu ategun dani o de tun ma mu ara dani so lara awon ibi ta ti le dabo bora wa lori eni wi pe ka mo eye merin yen se ko ge eye meta yen na se ko ge
0: so pe
2: so pe se merin se to ye ko je merin so pe e to ye ko je meta so pe se to ba pe e je ka ma lo ati ati le koja niyan bo gbogbo waya to ba ja e je ka ma wo ni wo bi pe ina wa ninu e de ma de je ka sun mo be rara ra de bi pe a fowo kan de e je ka se e je ka try lati ka ma wo bi pe ifun ko je eran eran me abi adiye lo fe rin sun mo be e je ka le won ko ma ye pe a fe fi won se test boya ina wa nbe because gbogbo e lo ni ewu lo lewu so ta ba so pe okay ni ati ati eyin waya la so yen so ta ba tun wa nu le wa na an da won ni bara ni mo ran pe kon try lati check atin system ile won atin system ile o se pataki gan te ba ti wa nle te ba tin ri pe boye fara kon fridge o rin yin lara o rin yin lowo abi e fowo kon stab o rin yin lowo edete check atin system ye pe license electrical contractor kon wa ba yin wo so ton ma ba yin wo won le so bi ti level e de so eyin te ba ni ile tele e try lati lo se eyin te ba de ti ni tele na e ma try lati ma yewo lore kore o ma fail te ba ni ile o ma fail
0: atin system ten so
2: yes o ma fail o na de tun ma ngbo so ton ba check e lore kore o ma je ki o le mu kole sise bi ise kawo for instance nsin lawon bi kan ti ijamba na kan sele ni ehin ni ipinle yi ni bi april last this year high tension wire yen ja sori low tension wire e de won pe voltage si tinin line ba ti mu na ni gbogbo ibi to ba bale lo ma mu kawo wi pe 400 kv ni 400 volts only low tension. So by the time see 11 kV abi 33 kV ba ti bo sori e automatically o ti convert si high tension yen. So ibi ti atin system we o ba ti da gbogbo be lo ma electrified
0: ina ma
2: wa laye ka yen
0: to si le gbe eyan
2: to si le gbe eyan then kini nkan ta le se ni ru asiko yen ni wipe e ma ye ka fowo kan any of our appliances bo yo wa ninu na ni o abi ko si ninu because won je ka a ri ni ri wipe nigba yen awon ti ijamba yen sele si won n se pe boya won plug nkan sinu na awon appliances won to wa nle lo n buna jade so ti ru nkan ba yen ba sele ka ma move ka ma lo bi kankan ka ma shift
0: kiru feyan be o duro soju
2: ka duro soju kan ka duro soju kan lati le move lati le save a n pin nkan ni stepping potential ati torsion potential stepping potential yen ni keyan kese le ibi ti ina wa torsion potential ni keyan fowo si ibi ti ina wa ni asiko yen nibi ti waya ba ti snap to je high tension low snap to ti di je pe mo so fun yin pe o ti di automatically o ti upgrade are si eye number high tension to jale lori so 415 wa abi 200 abi 120 volt ala nlo nu le yen o ma convert si 11000 ni that is to buy pe 11000 let's say kese that is to buy pe 11000 ni ele to wo odo wa then to buy pe 33 ni 33000 volts ta pe yen na ni o ma convert si automatically meanwhile ni insulation to le gba wa ta fi le sustain ibe yen ko si so the next thing ni pe je ka duro ba se duro ka ma la ese a ma wo kini kan wi pe eye ma ndro lori opo na you know the king be secret so wa behind there ni pe won pa ese po ni
0: leye to ba sori wa na
2: leye to ba sori conductor to je pe naked conductor ni secret so wa nbe ni pe tori po pese po ni e de le reye ko ma gbese le okokan te ye ba gbese le okokan ojo to ba ti gbese le okokan lori high tension o ma jona straight ni
0: o lo re ni
2: o lo niyan so lasiko yen e ma ye ka ka ka ta ese wa en to ba le ka ese kan soke ko fi ko up ko ma e mo awon irin kan wa ti je pe a ma se ngba kan ta la kese kan ro awon fese kan fo
0: ko mo se lanka lanka
2: so ti ta fi jade kuro ni
0: pelu kese kan wa loke
2: kese kan wa loke
0: ko ma fese keji se lanka lanka lanka jade
2: kese keji yen ma wa nle nle so ko e to ko wa loke yen atese to wa nle nle ese to wa nle lo wa ma up ti to fi ma kuro ni radius bi ti o ti le save
0: sugbon mo nbo eh ibi e boro de yi eh enikan ti fi igba kan so pe biru isele be ba sele won ni se lo ye keyan ma wo ese keyan ma wo ese bi pe eyan pa ese po
2: bakon bakon meji
0: mejeji
2: bakon meji
0: mo nbo na sugbon yi teyin so yi nisin ni pe eyan le ka ese kan ro ko ma fese keji ko ma fi se lakalaka ti no si ni gbe ti o si jade laaye
2: eti o ba ro yin lorun ninu mejeji le le se yes e to ba ro yin lorun ninu mejeji ni bi te bi so pe e ma wo se nle ti e ba ti lo bi ese keji si bi ti ina wa ohun no pe ni stepping potential by the time te ba lo bi ese keji se pe e wo ese yen lo ni be se n wo yen kin se pe ese yen jura won lo so ba ti tan je ba lo wo te wa lo wo te wa lo gbe kan ju ikan lo ju ikeji lo e ti ma eyan le bo sinu stepping potential yen then to ba je pe irin wa wa nbi ta tun wa wa ibi ta tin up ta tin up yen ta wo pe o tin re wa a wa fe fowo mu nkan irin wa tun wa lo wa nbe iyen lo pe ni touching potential
0: agba kan
2: so ina le gbeyan lati be so awon kan ta le se
0: mo nbo sa eni gbeyan ba wa loju kan now any ko gbodo move rara sugbon ikorita teyan de duro teyan fe fi
2: eyan fe move
0: teyan ti fe ka ese kan ro
2: se ese pe
0: it's going to be body movement
2: so na ese ka fe royan nigba teyan ba wa loju kan yen so tori e ni a ma ma up titi ta fi ma ko ni radius bi ti eyin
0: ina
2: yen wa so nigba ti gbo orun kan ba e ba sele gbogbo npa ati time ta so yi o le ma ju arin iseju aya lo because normally equipment wa o ye ko ri then wo gba ta ba so pe equipment gbodo ri o gbodo je bi ti wire yen ti kanle ti wire ba ti kanle gba to ba ti kanle equipment wa ma ri but ti o ba si lara nkan to le je ko kanle
0: to bolu nkan ti e so ko kanle
2: ti o ko je ko kanle a ma dangling a ma dangu kakiri ni so gbogbo time yen lo ma ni a ma gba awon ni baba ni moran yi pe e pe te ba ni access si telephone yin e le pe so that one lay pa ina yen ni oju ese so ade le save fun wa then
0: se ni ru korita eyan le mu phone dani sa
2: ni ru korita yen o lewu but awon to ba mo nkan to nsele layika kon pe wa kon ma fowo kan waya kon ma fowo kan waya kon de ma so pe eyan tori pe nikan je electrician ladugbo won kon ma anu ton le se fun wa abi nkan ton le iran lowo ton le se fun wa ni time yen o ni wi pe ki won pe wa kade pa ina yen so that I le save fun everybody then that is fun side kan side keji tun ni wi pe ta ba wo asiko ta wa yi a ri pe awon mo amolewe tin gbolide
0: beni
2: so nta le se ni ru time ni pe gbogbo awon appliances wa lawon bi ti wire wa ti bo lara e je ka paro won so that awon mo won ni lo fowo si wire to ti bo lara ki no ma gbe won then e je ka kon won bon se nlo na ki se pe ki eyin kon wa lo fowo mu se pe plug ta wo yi o ni metal part o de ni insulation part yen ni ke je ka kon won lati ma fowo mu ki se bi metal part
0: ewo ni insulation part
2: yen ni bi covering ibi cover yen ohun lo ohun ni
0: ki se bi ti rin wa
2: tori to ba lo fowo si bi tin rin wa ina ma shock won to te ba lo bi te ba lo si school sensitization te lo school sensitization te ba bi awon egekele re yi pe ta lo le so eyin iriri e pelu electricity e ma ri won ton ma so yi pe eyin igba ti mo fe fi ti mo fe plug television abi igba ti mo fe plug eyin charger mo mi abi igba ti mo fe awon kankan igba ta won sa fe plug kankan sa awon sa fi pe ina sa gbe awon tori pa awon fowo si bi meta part bi tin rin wa yen so eje ka ko won bon se nlo ina ka ma ka jeje ko mu ka wa je pe boya bi omo to wa ni bi eyin odun meji abodun meta ka ma so pe a la won lati ma lo se run kan eje ka ma le won kuro ka ma le won kuro lori ipe won ma fi ina sere
0: o se nkan to da eje sare bomi ladie eyin alagba Abdulrahim Abubakar eje sare bomi ladie baba ti pada de eto inte siwaju eyin arale eje lo papapa ni pe de ambo.
3: Got your new prepaid meter, like the Sweeto. To avoid service disruptions, learn how to vent on your new prepaid meter. You've already applied and gotten metered. One last step, vent on your new meter. Dear customer, congratulations on your new meter. Complete the process by purchasing your first electricity token to avoid service disruption.
4: Visit any of our trusted channels on the screen and follow the steps to purchase your token.
3: After payment, you'll get a 20-digit token. Keep it handy. Next, you'll load it on your meter. Enter the token on your meter keypad. Type all 20 digits carefully. Then press enter. Your units will load right away. Vend regularly and stay in control of your power. Having difficulty vending? Contact customer care via the channels on your screen. IBDC Distributed Power. Changing lives.

0: O le do ni lo fun
1: aboti jo wa lo fun ni
0: do wa lo fun
1: mala lo mi ko le je mi lo wa lo fun to ba njo wa lo fun ko le ja wa lo fun ogele e check e ogele bi ya o si aye bo
0: e ma bo o kawe ya ma
1: o se pando
0: e ma bo o kawe ya ma
1: awa la mo wa
0: ara tia
1: e wo se ti ri
0: omo la lo ri awa la mo wa
1: ara wa e ti wa se mo mi si ko mo le be
0: e fe ranje ba ke
1: e yes ma bi
0: e fe ranje ba ke ba ke
1: at the same time e to le je wa ara ke mo mi si
0: e mo mi si
1: bo wu yi e je bi ri po ke ro mi le oya e je ka jo jama la
0: kabo mi ja bo je ti ma
1: ko oya e tu su ma bi e ja jo je wara kabo mi kamo mi le e yo le je wara dede
0: ke yo mo fun mi si
1: ko mo mo mi si ko possible
0: o la gba
1: fun yan lo igbe yan je ipa bread ti o mo mi le wara dede mo gbadun e po agaga te ba to danu ata ta lo mi
0: wala omunje buku
1: ara onirisi
0: kini risi
1: ma fun ya ni 10,000
0: fun kini
1: mo ni egberun mewa re o era ilubo 5,000 ki ale lubo nle mo ni e wa 5,000 to ku
0: okay
1: era nkan nu eran o ba ri bi awon eran die era so mo like awon
0: 5,000
1: se pe awon ni awa fi nseto lori radio o da ki soro soro ma ja awon
0: eran
1: e awon
0: elo lo wa fi
1: le ni le lo mo le lo le ti e lo di awon ara le ngbo ti mo wi no 5,000 yen
0: eyin iyawo gidi ile oko won fi 5,000 le
1: para balẹ ko je nsiru e
0: o pe awon ti o
1: mo ni ko ra pamọ die
0: e po ngboro ka won wa lo elomi o le ma
1: ko ra nkan nu eran die
0: nkan nu eran die no 5,000
1: mo like okan okan eran
0: inu 5,000
1: ti a ba la meji bayi na daji e tori odidi le won ko je bi okan malu to ba wa ri kidi
0: inu 5,000
1: ta ba se kidi po mo okan ti a ge pamọ die pẹlu awon
0: ere si
1: mo ni tori pe owo ti mo
0: fowo to kan
1: mo wule ra ogun fesi
0: kini ko wa ra
1: mo ti mo kale na ni ko ra lo ba ni
0: o ba ni ko ro ogun fesi
1: lo ba ni se mountain se toro won fe soda keji mo ti ba ni se mountain se o nto won gbadun nu
0: e ti wo ba wa jọ mo lu abi o ye ko so fun pe o mo nto nse o
1: je n wa ko egunle mo ni fun ara yin le fenu ara yin so mu ni emi na oni oda elubo ni era e ko 5,000 wa oro jejo mo so hun e ko 5,000 wa ba se a pari eto
0: baba ko ri oja
1: ni jejo
0: baba ko ja lo
1: kaya mo e fun mi nwara to je tutu bo se ri bi ori yi ti mo ra bi ori e lo se ri
0: well done
1: boku bayi ba ma ko dele
0: mi ri boku
1: ni e koko bo ngba e ba bo na e ko nu epo
0: baba fenu boku je
1: lara bi ni ba bo ni ba la ba ko nu epo la ko nu ata a ma mi bi se gbe yin le bayi epo pupa tu si lenu ya a meji ni na wo papo le kan na de ti se practice e ni o ko ye mi dadi mi intera ila ma je a jeran mo
0: o ma ko ba wo mo olodum tori gbogbo eyan opolo eyan le do lu bi ti e ko bo tu jo ko tu jo
1: into yakaya mo le se bimbari to tori e inira boya
0: o le ra size tori o le ra size tori re
1: ki fori e se sample
0: iru o ti ori re ni o fi se sample
1: tori temi o ton kan ki gbe iru e dagun se ni wara to tori okunrin
0: to tori ola lo
1: e ka ga jo don ko de pada
0: ani de
1: ga fori e se sample
0: ojojumo lo gba promotion
1: ni de re lo wa ile se ti a ba ko wara sinu epo pupa to ba gba
0: kai
1: e ti yo to ba tu wonu ata yo wa ma fa tamu te ba ti gbe yin le ba nkan meji ni o tu si yan lenu
0: kini
1: ata obe o tu epo pupa ti wa ati mo tele yo tutu ame gbogbo nkan ti mo si so lo san fa ni fara
0: dakun mo ko ba awon eyan eleni nle oko won se ri okunrin tin ko yin ni ko ku ko yin
1: se wa nu
0: iyawo e ni ma le bota ko lo ja fun re
1: ni time te ran da fun apalata iru e bo se wa yi o gbodo jeran mo
0: thank you very much
1: la ye fa bada nto le ma je bi
0: da ko ma fi afose buruku pe mi soro
1: emi bi pa
0: emi o ma jeran mo ma jeran
1: so jeran keke ni
0: be mo ra oya kan ni jo ni size re gedegbe lo ya o
1: ah
0: ti mo ra
1: mo ni ni oya ki jobo mu ẹni ọta ọyẹ kí jọba ìyà tí ó jẹ sáìsì mi ọwọ gbá wá wà wọn àbí
0: ebi wọn wà lọgbàwọn
1: ebi wọn wà lọgbàwọn yà lọ àti parí ètò kábíyèsí ọlọ́wọ́n bá mi odumare
0: kábíyèsí rẹ o
1: ìwọ lọ sọwọ́ di adẹ́rìn pòṣónú
0: amúlùdùn
1: o ní iṣẹ́ tí mo bẹ̀ yín nù
0: ẹ lọ́ọ́ máa jẹ
1: ẹ máa pa wọ́n lẹ́rìn
0: ọlọ́run sì ní payínlẹ́kùn bẹ́ẹ̀ bá ti ń ṣe bẹ́ẹ̀
1: wọ́n máa lọ kọ́ máa wálẹ̀ lẹ̀ àwọn ìfúnpá tó ti ga
0: wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí
1: ẹ̀yin méjèèjì yẹn bá ti gbọ́ yín kí ìfúnpá wọn máa sọ̀kalẹ̀ ẹ wá máa bèèrè ohun tó bá wù yín lọ́wọ́ èmi ọlọ́run kí n máa ṣe fún yín ẹ máa kì mí ẹ máa gbé òṣùbà fún mi ẹ máa pọn mi lé ẹ máa sọ pé mo tóbi okùnkùn yé eyín pé mo tóbi
0: àwọn aláìmọ kan ó lè mọ
1: ẹròyìn mi báwọn tí ọmọ wípé nílá ni mí èmi ni wọn ń pè ní sátìtì jẹ èdùmarè
0: kábíyèsí
1: bàbá wa rí bẹẹ tó ṣàdéhùn oníṣẹ ìlọrin síbàdàn kẹ ẹ tó pò lé mo ti pa ojú ọ̀nà mọ́ ẹ bẹ́ẹ̀ mọ iye ọdún tẹ́ ẹ ti ń wọ́ ìbàdàn tẹ́ ẹ ti ń padà sí ìlọrin ẹ ń wá lọrin ẹ ń padà sí ìbàdàn
0: ọkọ̀ tó dáàmú láwọn
1: fojú kan
0: ọlọ́run ò jẹ́ ọkàn wá
1: ẹ bẹ̀rẹ̀ ètò lórí diamond radio yìí ṣe bí ẹ ti kọ́kọ́ ṣètò láì mọ iye ọdún ní rédíò kwara nta television tó jẹ́ ti kwara yìí bí ọdún méjìlá ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ fi ṣètò nígbà náà ẹ ń lọ ẹ ń bọ̀ a rí nínú yín tó jẹ́ pé ẹ̀mẹta ní ń wá ìlọrin láàrin ọ̀sẹ̀
0: síbẹ̀síbẹ̀
1: ṣé bẹ́mi ni mò ń pa lílọ bíbọ̀ rẹ̀ mọ́
0: kábíyèsí
1: mo tún ti gbé yìí fún yín
0: ṣùkùràn
1: ọyẹ ẹ máa wọ àwọn ẹ̀dẹ̀ káàkiri ẹ máa tún ilé ṣe
0: ṣùkùràn lèlà
1: ẹ̀yin ẹ̀fọkànbalẹ̀ ṣé lílọ yín
0: bíbọ̀ yín
1: ṣé bíbọ̀ yín ọwọ́ èmi ọba sáàtì lọ́wà mo ti yan àwọn géèlì kan tì yín àwọn màláìkà kan ń bẹ pẹ̀lú yín
0: ó ṣàdéhùn ó sì múṣẹ
1: tí mo bá rí pé wúwà lójú ọ̀nà àwọn màláìkà yóò pé kẹ́ ẹ yalé olóúnjẹ
0: àmọ̀ jẹun lọ́wọ́ lè wúwọ́ kọjá
1: ewu yẹn ó sì kọjá bẹ́ẹ̀ bá jẹun tán wọ́n sọ fún yín bóyá ẹ máa lọ bébí ọ̀bà wá payí tá a rẹ́ ni ó dábàá oúnjẹ nínú ẹ̀yìn méjèèjì pé ó yẹ ẹjẹ́ jẹun kéwu ó lè bá a sọdá lọ tó bá lóun ti yó ohun tó sọ ni pé ẹjẹ́ á máa lọ bẹ́ẹ̀ bá ti rìn díẹ̀ sáà
0: ṣùgbọ́n
1: sì mú táyà ọkọ̀ yíjò ẹ wà á sọ̀kalẹ̀
0: ẹ
1: máa wá fọganáísà kiri àárín wákàtí kan kó tó yọ ìtòjò kú o kó tó fì mí sí
0: ewu ti kọjá
1: ewu ti ré kọjá lọ lẹ́bàá máa lọ láyọ̀ lẹ́ẹ̀mọ bọ̀ láyọ̀ ó mú àdéhùn rẹ ṣẹ́
0: kábíyèsí
1: ọ̀yẹ́ àdéhùn lórí wa
0: kábíyèsí
1: iṣẹ́ tá à ń wá ìlú lọ́rí
0: alimuliku
1: bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún
0: alimuaminu
1: tá a ti wá ìpínlẹ̀ kwara yìí
0: alikudus
1: a ti kọjá lára ọkọ̀ tí ń jóná lọ́wọ́
0: èèyàn
1: bẹ́nu ẹ̀ a lọ wájú a páàkì adúró wọ́n ń pariwo ẹ́ẹ̀pù a ṣe wọ̀n táwa lè ṣe
0: a
1: ti kọjá lára ọkọ̀ tó wọ gbó sọ́tàkìtì tá à ń rí eruku lálálá nínú gbó adu a paaki a ṣe wọn tá wàá lè ṣe a rí àwọn tó yè a rí àwọn tó sọdá a ti kọjá lára ọkọ tó ti jóná káwọ tó débẹ tó ṣe pé èéfì ẹnì kan ló kù ti ń rutu akọjá lọ àwa sọ pé ọlọ́run ọba mi edumare bọ́ọ̀bá yẹ àdéhùn àwa náà ò ní yẹ àdéhùn torí pé aládéhùn ni ọ́ ìwọ kì í ṣàdéhùn
0: kọ́ ọ mọ́ musẹ́
1: àdéhùn ti wá rèé o ká máa júwe wípé nílá ni ọ ò tóbi ojú gbogbo ayé lọ ọba ajabi ìjìwọlú ọba tí ò
0: ṣe ìjàlù
1: ìjìnlẹ ìfẹ
0: ọpọ
1: pẹlú àánú lélẹtí gbòrògòdò èyí ọrọ kì í kún ọba tó ṣòro dojú ìjà kọ
0: ìwọ ni kò
1: so àrí ìró àlá ìwọ ni kò so àrí ìgbámú ìwọ ni kò so
0: àkọdá
1: ìwọ ni kò so àṣẹdá ìwọ ni kò so ọṣẹdá ayé ìwọ ni kò so ọṣẹdá ọrun ìwọ ni kò so náà ló ṣe jì lálọmí ọmọlẹ ọjọ yẹ sọsán o tún padà o tún ṣe bẹ́ẹ̀ ṣooru ibi ẹ̀rù rẹ ti ń yọ mi bà kábíyèsí ọlọ́wọ́n bá mi edumare o tún dá ìràwọ̀ ó ní wọ òṣùpá alẹ́ ni ọmọ ọpúrẹ́tì èmi ò rí mẹkánò tí ọlọ́run fi ń taná òṣùpá
0: kò sí
1: èmi ò rí jẹnẹrétọ̀ tó fi ń taná rẹ̀ ọ wá sọ fún ìwọ oòrùn ọ̀sán ni ọmọ ń ṣiṣẹ́ lálọ́mí àmọ̀lé ibi elédùmarè lágbáradé tí bá ti ń di nírọ̀lẹ́ oòrùn ọmọ sọ fún àwọn sàábẹ̀ rẹ̀ ẹ máa
0: palẹ̀ mọ́ ẹ máa palẹ̀ mọ́
1: iṣẹ́ òní ti parí
0: o ti parí o
1: ẹja máa lọ òṣùpá ó máa sọ fún àwọn sàábẹ̀ rẹ̀ ọyẹ ẹja lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ilẹ̀ ti fẹ́ máa sùn
0: àwọn oòrùn ti lọ
1: oòrùn ti fẹ́ máa lọ ká máa tàn
0: àwọn
1: The king of the king, head of the church, omnipotent, omniscient, omnipresent, along you want the canny,
0: yes,
1: man of Pacama, so pay,
0: Oluboria, ye, Ewale Jebe, Olopwa Jobo, Eile Jebe, Awa Komadano, Eile Jebe, Aditua, no, Eile Jebe, Ejiden Daye, Eile Jebe, Egamura Tete, Eile Jebe, Patabata Ola, Eile Jebe, Borobodoba, Eile Jebe.
1: Along, ti ati tanasi
0: eni to ba ke ba fari ko mo ya ko mo re jumbe die die
1: lala olu loni
0: akutupu akutupu.

0: àwọn tí ó wà ló kọ ẹrú àwọn ọmọ ìsírẹ́lì kọ́ yọ̀ǹda wọn. Ẹ̀gbọ́n tí Mose wí ni, Mose ní Ọlọ́run, bó ni Mose mọ̀ pé wọ́n ni Ọlọ́run ni pẹ̀lú pọ̀ wà nù gbọ́dọ̀ ń dara lọ́wọ́ ìwọ ọ̀kan. Ó wá rí tí pápánjó, pápánjó ìgbẹ́ sí kọ ìgbẹ́ òsì ọ̀run.
1: Sẹ́mà
0: pé tí pápánjó gbogbo ewé kò lọ́yẹ
1: kó máa jóná,
0: pápánjó nínú igbó ìgbẹ́ òsì ọ̀run. Ọlọ́run ló ń lo òun ọ̀pẹ́rẹ́tì. Tó akínyẹ́ ò pẹ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ wọn. Ọlọ́run ó ọ̀pẹ́rẹ́tì nínú ayé gbogbo wa o.
1: Ami.
0: Ọ̀pẹ́rẹ́sàn rẹ̀ yóò jẹ́ eléyìí tí ó dùn mọ́ wa nú.
1: Ami àṣẹ o.
0: Ìṣe jẹ́ èyí tí ó bà wà nú jẹ́. Yóò ọ̀pẹ́rẹ́tì àdólówó. Yóò ọ̀pẹ́rẹ́tì àdọ̀lọ́mọ. Yóò ọ̀pẹ́rẹ́tì ànire gbogbo tí wọ́n ń pè ní baálé ọ̀rọ̀.
1: Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ni ọba mọ oore Ọlọ́run ọba kó tẹ́wọ́ kó dúpẹ́ oore ni. Àìmọye tó tẹ́ pé àjọ sùn lánàá tó yẹ pé Ọlọ́run kí wọn káàbọ̀ mọ́jú máa tòní ni. Àwọn míì sì ń bẹ tó jẹ́ pé ẹkún ọmọ tuntun ni ẹ gbọ́ nílé wọn láàárọ̀ yìí tí wọ́n pé ìyá alágbájá ti bímọ o. Ọmọ tẹ bí yẹn kò ní yànkú
0: mọ́ ní lójú. Lọ́wọ́ báyìí tí wọ́n pa mẹ́mẹ́ lọ́wọ́ ń bò
1: mí. Àwọn míì ń ṣe mẹ́mẹ́ tí wọ́n fi ń ṣe nẹ́mì
0: lọ́wọ́ báyìí. Mọ́mọ́ ìjọba fi ṣe nẹ́mì àwọn bú ẹ̀rìn.
1: Wọ́n bú ẹ̀rìn.
0: Wọ́n dí àkájọ́ mẹ́jọ tẹlẹ̀mí lọ́wọ́ báyìí.
1: Kálukú.
0: Ibi já ti ń dín ká omi lérò lójú wọn pé ṣé alájà ti yá lọ náà.
1: Ìyá.
0: Ọlọ́run wọ́n fi ìbànújẹ́ jẹ́ ṣọlá o.
1: Àmì
0: o àṣẹ. Onígbogbon tó rí lọ́dọ̀ wa ẹ já lọ sí iléeṣẹ́ tuyi
1: pharmaceutical
0: tá a bá wá ti padà dé méjì ní dẹ méjì ní bàbà méjì méjì lọ̀rọ̀ dún méjì ló jẹ ti ń sun jáde nígbàyà obìnrin eléyìí tọmọ máa mu ẹ já mú méjì nínú àwọn bíi ọgọ́rùn-ún méjì èèyàn tí wọ́n gba àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí
1: wọ́n
0: gbà wọ́n nímọ̀ràn níjẹ̀jọ́ àti ọ̀dọ̀ tuyi láríwájú wọ́n bá ti kúrò níléeṣẹ́ tuyi alálùbáríkà mélòó la fẹ́ ka ẹ̀sọ́ láfáláboyún tó bá lóyún ẹ pé oògùn tuyi ẹ pé ọmọ lò ó ẹ sọ fún arúgbó tí ò lè rì tí ò lè rù kú ẹ sọ pé oògùn ń bẹ iléeṣẹ tuyi
1: ọmọ lò ó
0: tó bá tún bímọ tán àwọn gẹgẹ ń bẹ jẹ pé wọn máa ká sórí àwọn ọmọ iléeṣẹ tuyi ni ó ṣe
1: tó
0: bá tún bímọ tán àwọn gẹgẹ ń bẹ tí ìyá ọlọmọ ọmọ lò tí gbogbo ẹjẹ tó dànù ó fi padà sípò fún àpẹẹrẹ ẹ wo monomíì. Hey. Monomi tonic èmi ò ríru ọlọ́run rí o alẹ́ nìkan rí mi ń jò ní lónìí baba ọdún wo lẹ́tọ̀ wá gbó mo ní ọdún tí wọn ò bá ti ṣe monomi mọ́ tí baba bá ti dáwọ́ monomi dúró
1: ó lè wo wọn pè ní monomi
0: o ní ẹ ò tí ì já sí ìwọ lọ kẹ́míìsì tàbí fámásì pọ̀ fẹ́ ra monomi kí ni mo pè monomi tonic mo ní tí wọn bá bẹ̀rẹ̀ sí nílò ó rí pé ọ padà dọ́mọ tuntun ni ṣé ẹ mọ éjì mi ẹ mọ.
1: Okay.
0: Mi ni sọ ẹyin lọ bi gúgù léèrè ẹ mọ pé iṣẹ monomi ilẹ rí lára mi ọya láríwájú nìṣó ní kòríta ọjà.
2: Orúkọ mi ni Yèyé Lua Tóyìn Adégbọlá. Mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra. Ìgbòkègbodò mi pọ̀ gan nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi. Àwọ̀ mi sì ń jí pépépé síbi tọmọ tuntun lójoojúmọ́. Ẹ fẹ́ mọ̀ di abájọ. Monomi Plus atẹ́jẹ́ṣe oògùn tán fi epo ẹja cod liver oil ṣe joy full supplement ni. Èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé. Monomi Plus.
3: Monomi Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí i ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní Monomi Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomi.

0: ọmọ nàìjíríà àtúnkì káàbọ̀ lẹ́ẹ̀kan sí kagókagó lòun agogo dùgbẹ̀ ní takiregbe bagogo bá balẹ̀ agogo ọmọ ọdún kagókagó àjábalẹ̀ àjá méje tẹ̀tẹ̀rẹ̀ orí ọ̀pẹ balẹ̀ kó fún akọ níjẹ ṣe bá sọ fún yín níjọ ní àwọn méjèèjì láro dòdò lọwọ ńdòdò ọmọ ńdòdò pamí ńlu lodo àti ìlú dòbọ ọnú olódó ara dòdò ńdò àtúnbọwọ dòdò gbọ ọmọ onídòdò lórí ìdòdò yìí onídòdò ńbi dòdò dòdò ṣeré ọmọ onídòdò bọ́ ludo ńdòdì ọyọ níbi tó ti ń sáré ọkọ lùyà oníyọ pẹlọpẹ ìyọ ọlọmọ yọyọ tí ń gbé lọyọ lọyọ ìyá oníyọ nínú ìyọ lẹnu ṣé ẹ rí ètò tẹ fẹ gbọ láàárọ ẹ farabalẹ dáadáa o pàápàá jùlọ gbogbo ẹyin tẹ jẹ ìyàkọ elédùnmarè ò ní fi kútọ yáwọ payín
1: àmì o
0: ilé fi gbọ tẹ ẹ máa gbọ pé
1: ìyọkọ
0: mi ṣaláìsí lánàá ẹ wo ẹ tẹ jẹjẹ ṣé ẹ rí ẹ ti fàgbò fẹẹgún
1: ẹ sọ okun ẹ lẹ ẹ ju okun lẹ
0: ẹ sọkun lẹ
1: àbí
0: ṣé ẹ rí bẹẹ ṣe ń darí ọmọ yín kó tó ní pọ níyàwó ipò ti níyàwó o ìyàwó yẹn ni ọmọ gba ipò ti yín láìkú yín ìyàwó yẹn lọ wà nípò yín ọdà fún àpẹẹrẹ ṣé ẹ mọ pé ọmọ yín mu oúnjẹ ọmọ nígbà ya yín nígbà ó ti fẹ́ yàwó ọwọ́ ìyàwó ni yòókù kù sí ìtumọ̀ ni wípé ẹ tú ẹ dẹ okùn lọ́rùn wọn àkànjí bá ń sọ fún ìyàwó rẹ pé ìgbésẹ̀ tó fẹ́ gbéhùn láyé kò gbọdọ̀ gbé bóò ni màmá ṣe mà pé ìyàwó ọmọ ẹ fẹ́ ralẹ̀
1: ọmọ
0: gbọdún ẹ
1: àgbà náà lè tà ń dá
0: yìí mama kẹ ẹ mọ bá
1: ojú wa ti rówó ọrọ mọ
0: kẹ ẹ mọ lọ lásìkò tẹ ẹ dá ni
1: o ti rí ẹ ìlàáfíà ẹkú baálé ọrọ
0: ọmọbìnrin ti wọ ẹgbẹ tó pọ wọn ràn yín lájọ àìdè ẹ já mi lórí ẹ ebẹ ẹ ti fọkọ fún ìyàwó ẹ ti fi ìyàwó fọkọ tí wọn bá jà sí ẹ kó wá ẹ mọ dẹ nìkan láre ẹ mọ gbèsè ẹyìn ẹ nìkan ẹ kàn bá yanjú ẹ ìwọ ọjẹbi o ọkọ lẹnuwọ sí ìwọ ìyàwó ìwọ náà jẹbi ńgbọ sọ báyìí ìwọ kí ló dé tí wọ
1: yẹnu wọn náà ò wí báyìí.
0: ṣé ọmọ pọ́n méjèèjì lẹ́dẹ̀bí fún wọn ó sì lẹ́ ṣe ọ̀kọ́ wá jẹ́ pé ìyàkọ ni wọ́n máa pé èmi mo ní nǹkan mi mama ńgbẹ wà láyé lẹ nìkan yìí o àmọ́ yìí wọ́n lè lọ 100 miles lórí ọ̀rọ̀ ọkọ wọn o ọlọ́run bá mi èdè mari kọ́dákun ẹ̀yin lẹ́sẹ̀ bẹ̀ ọlọ́run jẹ́ ẹ̀jẹ́ adúgbò lọ́wọ́ lè ṣe fortunate bread aláàjì àti adéadé adéjùmọ̀ ẹ wò ó bẹ́ẹ̀ wà nílé ìwẹ̀ ẹ máa sàmí bẹ́ẹ̀ wà ń bẹ túùmù ẹ máa sàmí
1: bẹ́ẹ̀
0: wà lórí wc ẹ máa sàmí torí àwọn èèyàn ń ṣe àdúrà fún yín
1: wọ́n nílùú
0: lé
1: ẹ̀ẹ́dẹ́wọ̀n
0: ọmọ kò lè má wọn.
1: mo fẹ́ lo búrẹ́dì ẹlẹ́yìí mẹ́ta o.
0: mo fẹ́ lo búrẹ́dì wọ́n ń ta lórí igbá wọ́n ń ta.
1: tí bí bàbá gangan ni mo fẹ́ jẹ.
0: àwọn ọkọ ọmọ náà lọ́wọ́ lọ́wọ́ lára lébẹ́ẹ̀lì ó ti fọ́túnẹ́tì mẹ́.
1: kí ni ògùn ọmọ ṣe ta
0: with your age.
1: kókó ṣe máa ta
0: fún òyìnbó báyìí
1: ní tí mò ń jẹ tí mo mọ pé mo tún fi ń sara.
0: ìgbà tí wàá mọ̀ pé omi ń sara ó ṣe lé lọ́ra
1: ṣe
0: wọ́n bu wọn fúláwà ni àbí wọ́n bu wọn ní ṣúgà.
1: ọ̀dà bàbá ẹ fi yọ sàkáàtì
0: fún mi. ara rẹ kí wọn ó ti yọ àwọn ń bára
1: wọn táwọ
0: àwọn ń bára bẹlẹgbẹ títí táwọ òsàlẹ àti táwọ òkè bàbá ẹ lọ yọ sàkà mbẹ ara rẹ kí wọn ó ti yọ.
1: bàbá fortunate ẹ jájá mi lórí ẹgbẹ náà.
0: ẹbẹ ìwà gbà mí ara kan ló gbọmọ sọlí ìṣe mo sì fi sáàrin ọkọ èmi mo dáìfù yàwó ló ti jẹ kọjá àdájì mo ní gbọ́ná wọn fi fortunate.
1: torí ilé ń lọ lẹ́nu èèyàn
0: ni èyí ń lọ lẹ́nu
1: ẹ lọ ní tìrín
0: wà á máa tó ṣẹlẹ̀ tó o bá ti rọ ajo ń bò wọn yẹrin díẹ̀ sí tó o bá jẹ ajo ń bò díẹ̀ tó yẹ dúbù yẹrin díẹ̀ jẹ yóò fi lè máa yú ọ ó fi máa mísì ẹ
1: nígbà
0: tá a ra búrẹ́dì ni tí mo ra 50-50 méjì yàwó ló parí ẹyọ kan kí mo já wò pé ẹyọ kan ni ó mú mo ibi tó jágò òkú mo já gẹgẹrẹ lórí ẹ ọwọ́ ẹ̀ tún ti ń lọ ṣàlẹ̀
1: adúpẹ́
0: ẹ ṣe
1: olófòfó
0: ó ṣe kúkú lọ ọbẹ̀ bẹ́ẹ̀kì wọn
1: kí lọ sùn bẹ́ẹ̀
0: ara ọgà máa fòórùn búrẹ́dì tó bá ti ń jẹ́bẹ̀ ọgà máa fa owó gbẹndúrà ìnìkùn rẹ̀ ó tò.
1: ajì fortunate ti ẹ mọ da àwọn
0: olóhùn wọn lọ rí iwájú ní sojere.
2: kéèrè o lónílé lálejò àgbèdè o 50-50 búrẹ́dì bọ́ọ̀lù yóò tó jẹ́ ti fortunate. olóòrìn lọ́wọ́ ó lẹ̀ lẹ́nu pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ adùn mílíkì ẹyin àti bọ́tà tọ́kì dámúdámú síbẹ̀ sànmánígbò ní ẹmẹ́jẹ búrẹ́dì tọ́da ìdí nìyí tí iléeṣẹ́ fortunate bread fi ṣàgbéjáde búrẹ́dì sọ̀lúdẹ̀rọ̀ tá a pè ní 50-50 gbogbo bùdó ìtajà búrẹ́dì tẹ́ ẹ bá dé 50-50 ni ẹ máa béèrè fún má sì gbàgbé páwọn ẹ̀yà búrẹ́dì fortunate tẹ́ ti ń jẹ̀gbádùn rẹ̀ tẹ́lẹ̀ sí wà ní digbí bí fortunate bus sanding bread tọ́ bẹ́ jáde fortunate special bread fortunate cluster tó fi mọ́ búrẹ́d di eleso to je ti fortunate ati bebe lo onu le se fortunate bread 9 otopona ti jani adejuma legbe Niger River Basin Road ilorin nipele Kwara ati leyin Art Camp olodo ni Ibadan won tun wa Londo Road Akure ati ni Dagbolu Ikirun Road nilu Osogbo 08033781226 je gbadun buredi fortunate 50/50 pelu owo perete

0: jágbọ́n tó ṣẹlẹ̀ yìí láre wájú
1: sílámù
0: pé ọmọbìnrin
1: wọn wọlé
0: ọ sọ̀rọ̀ ó sunkún mo wá ní nfẹ́ kó sunkún mọ́ torí tó bá ti ń sunkún á pa microphone mọ́ lẹ́nu ni ẹgbọ́n tó wí.
2: Ẹ kú àtàrà sàn, Ọlọ́run máa fún yín ṣe sàn. Yúùbù ọkọ mi, tí mo bí ọmọ méjì ni mo bí fún. Ó ṣẹlẹ̀ pé ẹjọ́ tó mú ẹjọ́ fámílì.

à ń gbé nítòsí ara wa ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà táwa kúrò nítòsí wọn torí mo lóyún gbà yẹn mo wá kò lè convenient fún mi mọ́ láti máa ibẹ̀ yẹn náà sẹ̀ ìgbà táwa gba ilé mìíràn ilé yẹn tó bá rówó mi nù lé ako máa ń kó mi lówó dáadáa ǹjẹ́ níyàn kankan tí má report fún àbúrò ẹ̀ àti lọ́rọ̀ ọjọ́ negative nípa mi.

0: mo ti wá sunkún pé báwo la ṣe máa ṣe nímí fọsbọ mi nígbà yìí wọn mí ẹ wà ń bẹ wọn sì kankan wọn sọ kankan ní ipa ẹ so as time goes on mo ṣáà ní tọ ilé tá a fẹ lọ gbà yìí yẹn ní amílẹgbẹ mo bá ṣáà ní half payment yìí níbi wọn bá tí mo tún tà náà nítorí mo wà nínú pé tí mo bá bímọ tán máa rajà padà ó ṣáà di pé mi rí ọjà rà padà mo ṣáà padà ta kọńténà tí mo rà kó tó di pé mo máa rí mo ṣáà padà fi gba mo ṣáà padà fi bẹ̀rẹ̀ sí ní ta provision wájú ní padà kan káńtà síwájú lé ó di pé ìgbà tí tábà ti ní any small misunderstanding ó lọ pé mọ́mí ẹ̀ wá wọ́n wá sí ìgbà ibi tá à ń gbé lámìlẹ̀gbẹ̀ mo wà nínú oyún second born nígbà yẹn wọ́n wá ìgbà tó dé ó tiẹ̀ ti nà mí kó tó di pó lọ sí ọ̀dọ̀ mọ́mí ẹ̀ sà ó ti nà mí ẹnu mò ń bìdì ní gbogbo táìmù ìgbà yẹn ni ẹni bí mọ́mí ẹ̀ ṣe dé ẹran mọ̀ ọ bá sì kí wọn wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí ní fọ̀ǹgbà tó ti lọ sọ negative thing fún wọn bá mú nípa mí jẹ́ pọ́pọ́ yẹn wá sẹ́tù ìjà ni mo jẹ́ mọ́mí ọmọ yín náà mi kó tó di pó lọ ẹgbẹ́ láàyè tèmi náà wọ́n láwọn gbọ́ àwọn ya agbẹ́jọ́ ẹnìkan dágbò òṣìkà wọ́n ṣàbù mi wọ́n gbogbo ìran mi wọ́n sọ all sorts of things tí ò yẹ kí ìyá ọkọ máa sọ sáwọn family ìyàwó wọn sọ àwọn méjèèjì bí wọ́n ṣe ń sọ ni bí wọ́n ṣe ń sọ lọ́nà ṣe ń gbà lẹ́nu mọ́mí ẹ̀ tó máa ní ìwọ lọ oúnjẹ sílẹ̀ yóò ní bàbá rẹ̀ lórí àwọn sàn sọ all sorts of things mo ṣàmúra pé tọ mo ti gbé títí tèmi náà láti ìgbà tí yù ti wá ṣẹlẹ̀ tó ti lọ ọjọ́ fún mọ́mí ẹ̀ nílé ò ti tò mọ́ òun nǹkan kékeré báyìí tí mo bá ní ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ òyì fẹ́ pa mí sà nínú oyún second born mi tí mo bá níye ọjọ́ fún mọ́mí rẹ̀ mọ̀ báwa parí ìjà tó wà ó máa yàn mí lójú ìtura ọ̀tún àbúrò dádì mi lọ sọ́dọ̀ mọ́mí ẹ̀ kí yù yìí lè parí wọn ni rárá àbúrò dádì mi lọ bẹ̀bẹ̀ ní rárá pé kò ní parí náà ni anything tó bá ti tún wá ṣe ẹ̀ lẹ́yìn gbẹ̀yìn kódà ibi tó tún worst dé mo tún bí second born mi báyìí kọ́kọ́ mi ránṣọ àǹkó ti àjọ ní ìyá ìṣe pè fún mi débi pé ọmọ oyún ọmọ tí mo nígbà yẹn tí mo bá jẹ́ pé mo wá ní ọmọ àwọn alára ni màá kú toyún ọ̀tá mi á kú toyún toyún ni tí ibi tí ìyá ẹ ṣe pè dé ní táìmù ìgbà yẹn ilé ni mo padà bímọ sísá kò ná ṣíṣí ní ìwọ hospital pé yàn ní ìwọ hospital sà kò ná ṣíṣí ibi tí ọlọ́run bá mi ṣe dé nígbà tí mi wá ní ọmọ wọn lára ilé ni mo padà bímọ yẹn sísà mo ṣáà bímọ sílé wọn ti bá mi tọ́jú ọmọ kódà wọn àti mọ́mí ẹ̀ níjà ní àárín ìgbà yẹn èmi fún alára mi ni mo pe mọ́mí rẹ̀ pé tó mọ́mí mo bímọ o torí kò lè pè wọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ṣe tèmi fún mi ní inú oyún yẹn wọ́n wá sẹ́ndì owó sí ọkọ mi bàbá àwọn ọmọ mi pé tó bá mi kó fún mọ́mí ẹ̀ kò wá kó fún mọ́mí ẹ̀ pé since tí adé ti mọ ibi tá à ń gbé ìyáwá wá di pé ìyáwá ṣe pé fún láàárọ̀ kùtùkùtùkùtùkùtù ìtẹ́mi gbà mọ́ra tó yí ń kó èmi tí mò ń mọ́ra tí ìbúdọ̀ sọ̀rọ̀ pé báwa parí ìjà ni wa yóò mọ̀ fi yàn mí lódì ni gbogbo tó bá gbọgbẹ́ kẹ́míkà mu pé ìyá òun ṣe lè wá mọ́ sẹ́ èpè fún òun ni alẹ́ èdè kílẹ̀ tó mọ́ alẹ́ ẹjọ́ kó tó di àárọ̀ ọjọ́ tí mọ́mí ẹ̀ wá tó di pé wá ṣépè fún yìí àwọn àbúrò dájú mi ló ní kí n bẹ páwọn tuntun lọ bá ya ìpè kan dákun ìyàwó àbúrò dájú mi náà ni ẹ dákun ẹ mọ ẹkọ ọmọ yìí mọ ẹ jẹ kí lè wọn tòrò wọn kò sẹni tí ò ti sọ fún wọn ẹ jẹ kí lè wọn tòrò kò sẹni tí ò ní fámìlì wa kò sẹni tí ò mú bàbá ọmọ mi gẹgẹ bíi ọmọ sà wọn sọ fún pé báyìí ni má rojọ fún mọmí ẹ mọ má ṣe báyìí fún mọmí ẹ mọ má ṣe irọ ni a ní rárá o the same thing mi mọ bóyá ó nìkan tí mọmí ẹ fi ń bá a sọrọ ni a ní kò sí kankan tó lè change bóun ṣe máa ṣe náà nìyẹn sà ilé surprise mi ìjẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ any small ìjù bá ṣẹlẹ̀ ẹnu ilé báyìí o lè mú ọbẹ̀ kó máa fi threaten mi nínú ilé o lè mú net o lè máa já mọ́mí lórí pé kò sẹ́ni tó máa sùn nínú ilé ó máa máa ní lára mímọ ohun tí mo fẹ́ ṣe a máa já nẹ́ẹ̀tì mọ́mí lórí láì lọ́ọ̀kì láì súnmọ́ láì ṣe kankan a ní kò sẹ́ni tá a sùn kò sẹ́ni tá a ṣe kí ni níjọ́ kan ó tiẹ̀ tún ṣe to the point pé yàrá tá à ń kó aṣọ sí tó bá ti di kó ti bẹ̀rẹ̀ báyìí mi ní fún ilé sí mi ní ìbàjá tó bá ti kó ti bẹ̀rẹ̀ báyìí ó lè máa mú aṣọ mi kó máa kó sínú yàrá tèmi àtàwọn ọmọ àkó mú kọ́tìn kò yọ tí ò bá tiẹ̀ ro ti ti tèmi aro ti tàwọn ọmọ amú kọ́tìn ayọ ó lè di lóru kókó ẹrù kó ní ẹ òun àkókò ilé òun àṣe kí ni wà ní báwọ̀ lèèyàn ṣe ń ṣe ó lè mọ́t plate kó fàyọ̀ pàrà nínú kitchen o le kwa won sibi ko ni yen o lo gbo nkan to ra patapata lo won ko tabi ko ma destroy kan ninu ile ko da ibi to worst the photo wedding o mama mo mama ya an tan mo tun wa fe fe jo sun tan mo tun fe wi fun tan te tan le mi o so fun tan ma tun ro temi fun tan mo lo tun le fe jo yesu ti ma fe jo yesu mo mi e eyin e na na ma gbe si won ni in to ma won se na lo right ibi ta worst de ko ni so nje nile fa a lo ra onje ta lo donje ra ni da konko a de daje ti o ba so nje mo nle light ni o sa be pe to ki la ma je temi ba je jeun awon ma je emi le mu gari ni ki yun raja emi ki yun raja ti temi bi to worst de ti ti o ba so nje ti ibo ni pele la ko la bo ti o ba so nje normal obirin le ah daddy wa ki la fe je o e bu do bere o le yiji bere si ni mo binu o le yiji jade lo ko de lale ko da ko mo si kan ta de mi asa si tun find the way nto wa sele ni ti jo ti mo sun ti mo fi kuro ni le san oyin ko so nje nle na o de nta wa ti misunderstanding to teyan ba ti ki won ti tan ti several times ma lo ba ke bayi le yan se se bayi ko won ni ki on mo mo wo ba binu wa ko run mama ko da ko je pe osu kan na lo fi fe yan mi lodi gba to de stage kan won ni ki sa mo wo to avoid mo ni ti mo ba lo ba mo ba lo ba soro gangan lo ma soro si ni ti ma ma lali mi won ni ki sa ma wo ti ma tun wa wo wo re dede mu le ko ma gba sinu nje ti mo nje njo ijo ti o iju wa sele ti mo fi ku le gangan gba ti ni na yi po o si nkan ta ma je nle o sa jade lo la ojo yen mi sa se rising jo yen mo se rising ko da ko sun je ti ko si spaghetti ma rising go meta to ku wa ku na ni mo sa de ni ata je nle mo mu roro lori gba mo ma gi si gba to je de ora spaghetti ma se ma tun waste gas imi na mo bi gbogbo e se nlo imi na piti ni pe onje jije ninu leji pe o yisi emi na mo emi sa lo ba be yen pe won ti ni ko mo mo wo ba bi mi wa kankan next thing si ti o fo ni pe ko seyin to gbadun le oko ni ran ti temi mo ba ni a se mo gba family wa tan yen je ti wa so wa de yen ye pele nitori pe awon dundun pe ki ri le oko pe ki ri le oko pe ba be yin se n gbe gbigbona ta wo gbe gbigbona fun yin be ni lo wa de ko wa si jo kan te wa din respect ke mo so n bo won ni abi kini yes ti o se ba pe lo mo ti mo gbe lo be se ni na mi o na mi to the point pe 3 days ni ori fi n fo mi ninu ile ti mi fi lalafia ninu ile ni iwo olorun ala isanu fun mi ma je ki n ku bayi mo n bi ni egbon mi je o witness e mo n bi ni ibi to na mi je to tutu mo mi mo n bi ni olorun awo mi sita ma to wa ma ba mi ra ni mo sa sare ke si ni next house pe dakun wa sanu mo je ko pa mi onku o si mori mi o ti fo mo ogiri oju fun yen sa je ki n gba to wa tojo keta o n to ko si problem mo a kuro ni inu ile yi to ti wa lai po gba to tun da ojo keji iyan ti tun mo feel pe amo obirin yi mo si je bi e mo je se tun mo feel don tat ko feel kini ko da ki sa ko ki se ki jomo kun yi to tin na mi nigba ti ba wa pa mi
1: eh ti igbon kankan e ja tare polowo oja tori pe ibi ta wa tin sanwo school ama wa no omo biri mo nbo ni suru ba ba polowo oja ta ko to te waju
2: oruko mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
3: monomin plus fun eroja to ntun inu ara se leyin iwadi imejile a tun fi eroja cod liver oil epo eja si lo fi wadi ogun meji ta papo sinu eyo kan soso ka fi pe ni monomin plus ileise to yi pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni be ka pogun oyinbo lo se monomin

láti scott tó yẹn ṣọ́tà mo ní ilẹ̀ kan kó tó di pé mo máa yí o náà dẹ̀ mọ̀ sí wọn kan wá pè mí pé àwọn fẹ́ ra ilẹ̀ yẹn nígbà yẹn kódà obìnrin yẹn gan-an ló máa ní àpò kò sí problem nígbà tó ti appreciate yìí pé mo ṣàtà ilẹ̀ yẹn òun náà dẹ̀ mọ̀ sí pé mo nílẹ̀ kó tó di pé mo máa yí tó ní mò ń ṣiṣẹ́ nígbà tílẹ̀ sí ìyá pọ̀ ń tọ̀ mò ń ṣiṣẹ́ nígbà yẹn sà so mo ṣàtà ilẹ̀ yẹn mo ṣàwá nílé kan ní kan ilé so ilé yẹn dẹ̀ bọ́ sí approximately dédé owó tí mo ta ilẹ̀ yẹn torí wáyé ka ní ilẹ̀ yẹn mo ṣàṣọ fún bàbá ọmọ àti ìdí kan náà ẹjọ́ kò sí issue nínú kíní ìpẹ̀jọ́ òun náà ló bá mi process òun náà ló gbà wíwá kódà mi ò mẹ́ni tó ta ilé yẹn sójú àti ìdí kan náà mo ti bímọ fún ọ but ọ̀rọ̀ yìí ọmọ ìwà mọ́mí irú ìyá tó ní jẹ́ ká ṣe lókù òru jẹ́ ká sọ fún wọn pé bóyá nǹkan ló fi léyìn ẹ̀bùn wa láṣì tá a bá ṣíra wọn lọ́kàn tí ò sẹ́ni kankan tó rí inú ilé wa á tò á ṣe kinní nígbà tí mo sì rí i pé nínú pọ̀ ọ̀hún nítorí nígbà tó mọ́mí ẹ lọ sí church sà mọ́mí ẹ lọ sí church lọ́dọ̀ mọ́ ẹ̀mí nígbà tí mo ní gbà next tí ọkọ mi á lọ sọ fún mọ́ ẹ̀mí ni pé mo ní ìyẹn bàbá ọmọ mi ló lọ sọ fún ìyẹn wọn ní kí n sọ fún pé kó sọ fún yẹn pé wọn fi lè yàn bò wá láṣìírí ni kó má sọ pé bóyá dídá any of the two wa lónìí nínú mọ́mí ẹ̀ lè rò pé ó ti lówó lọ tó yẹ ẹ náà tún máa rò káàkiri pé ẹn kì í tọ́jú òun kì í fún lówó kì í ṣe kìnìún nítọ̀ ṣé wọ́n béèrè báwa gangan ṣe ń jẹun nílé ṣé wọ́n béèrè bí a ṣe ń yí mọ̀ rẹ̀ wọ́n ṣáà ní kò bẹ̀ kò sọ fún yàrá ibẹ̀ nẹ́ẹ̀sìtì tí ó lọ sọ fún mọ́mí ẹ̀ ni pé èmi sọ pé mi ò fẹ́ rí fámìlì kankan nínú ilé yẹn èmi sọ pé nísìnyí yóò kó gbogbo fámìlì wà hùn nísìnyí mẹ́rin mi rẹ̀ tún wá lọ fight mẹ́rin mi ní church torí ìṣe ní church mẹ́jọ ń lọ pé túbọ̀ nǹkan tán lọ́mọ rẹ̀ tún sọ ohun tó hàn wá lọ bàjá nísìn yóò dárí pé bóyá kinní ni wọn mi yẹn àwọn mi sọ bẹ́ẹ̀ mẹ́rin mi tá a ti ń try ti ṣàlàyé fún mọ́mí ẹ̀ pé ká bẹ́ẹ̀rán wí túnde náà sì tiẹ̀ ló bá ní kò ṣe wá ní mọ̀ sí tiẹ̀ yẹn ẹ̀ṣẹ́ àbínú dìde kì í fẹ́ gbọ́ a ní gbogbo nǹkan tí ọmọ òun bá ti ṣe náà ni all right kì í fẹ́ gbọ́ ó bá dìde pé láéláé òun ò fẹ́ gbọ́ kankan túnde ò sí kankan kò ṣe gbà ni kò yé mi báyìí ní sáà wá bá mi bẹ́ẹ̀ pé ń gbọ́ bò lọ sí gbọ́ ọ lè mú ní mi ìmọ̀ gbọ́rọ̀ lẹ̀ nígbè bó má ṣe lọ sọ fún mọ́mí ẹ̀ yìí a ní onígbèjà wọn yẹn mọ́mí òun àmọ́ kan tí ìyá yẹn fi ń bá a sọ̀rọ̀ to the point pé lẹ́nu ní ìgbà tí mo kúrò lé pé kàkà tí ìgbà tí mo kúrò lé kó sẹ́ǹdì oúnjẹ àwọn ọmọ kó lóun ní sẹ́ǹdì abúmi láṣẹ́wó kìnnìkan ilé àlàpà a tún jọ gbélé yẹn náà pé káwọn ọmọ yìí gbà tó kọ tó lóun ní sẹ́ǹdì wo ó tún padà wá bá wa still the same thing náà ni sà ọ̀dọ̀ ọmọ èmi láti mú ọbẹ̀ tá a jẹ́ tán last nínú ilé so ó dẹ̀ ní máa ṣe olówó tó yẹ ká tún fi san owó ilé ó dẹ̀ gba cooperative fi san owó fi ra machine kí gbòòrò lè máa easy fún wa ní lílọ ó dẹ̀ fi ra machine lóòótọ́ ìjọ yẹn kò wá sí kankan mọ́.

ṣáájú ẹgbọ́ àwọn kòkò tó wà nínú ìròyìn náà. Ìjọba ààrẹ Nàìjíríà Christian Abiola Rica kò gbègbésẹ̀ láti dẹ́kun ìkọlù tí wọ́n ṣe sí àwọn ọmọlẹ̀ yìí ní ilé rẹ̀. Ẹgbẹ́ òṣèlú ADC fún lédè lórí bí Ẹrúfà ṣe wà ní ọgbà àhámọ́. Àwọn iṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara dé gbégi dínà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà kan tí ó bá wáyé bí ọkọ̀ abẹ́rù kan ṣe ní ìjàmbá ọkọ̀ ní ilé epo kan ní ìpínlẹ̀ yìí. Ní ilé òkèrè ilẹ̀ Iran ti yẹgi fún àwọn ìfẹ̀hónúhàn méjì ní ìta gbangba. Ìròyìn ìrìnàjò Garagombe di ẹ̀bùrú Dalongi dáre lórí ipò tí pápá ṣeré ilẹ̀ yìí wà. Ẹ̀ka ọ̀sán akéwà pé a kú ọwọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lóníròyìn yẹn. Ká sọ fún yín pé ẹlẹgbọ́wà ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wá YouTube wa ní Diamond 88.7 FM. Ẹ̀kọ́ yìí náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.

0: miracle.
1: Say you what?
0: Only last respect.
1: Say you what?
0: See me, my power. See you, my only.
1: Say you don't buy your own. You don't know them.
2: Eyin yo wa te ngbo wa nile akanfele se itowo fun yin ni e ma pade awon lolufe yin
3: se ma ngbadun e lo ni e pade wa lago mejo jojo isegun Tuesday
2: ni kani Diamond 88.7 FM lori to ta pe ni ni idile wa nibi ti e ti ma gbo awon ere onise eleyi to ma ntun idile eni se ti ki je ke bi o daru lagbara Olorun idile awa ati yin o ni daru o
4: lẹyìn ọpọlọpọ wákàtí tá a ti lò lẹnu iṣẹ òòjọ kó wá wa pẹlú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹtí láti wá mú kí ọkàn wọ òtútù pẹsẹ lẹyìn gbogbo kòókò jàǹjà látàárọ ṣe ló yẹ kájọ jùmọ fi ètò tó dọṣọ ṣàgbéjẹ ara mara gba yágiyági àtẹlébàrè ẹfẹ àṣà èdè yóò tún máa gbẹwò ọtún wọ lóní sẹlẹńsẹ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ lágo mẹrin ìrọlẹ 4 PM prompt lójoojúmọ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹrìmọ dodo.
5: Diamond 88.7 FM a ju wọn lọ.

0: wa tẹ. Unless we expect ṣe yóò máa tẹ.
1: Tí mi bá fọwọ́ sí ẹ̀gbọ́n mi ò lè ṣe.
0: Ṣé tó bá yá ò ní jẹ́nu lé mọ́.
2: Ẹyin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé, a kàn fi lè ṣe ìtọ́wò fún yín ni ẹ máa pàdé àwọn olólùfẹ́ yín.
3: Ṣé máa ń gbádùn ẹ̀ náà ni? Ẹ pàdé wa lágo méjì ọjọ́jọ́ Ìṣẹ́gun Tuesday.
2: Níkànnì Diamond 88.7 FM lórí ètò tá a pè ní ìdílé wa. Níbi tí ẹ ti máa gbọ́ àwọn eré oníṣe eléyìí tó máa ń tún ìdílé ẹni ṣe tí kì í jẹ́ kẹ́ bí ó dàrú. Lágbára Ọlọ́run, ìdílé àwa àti yín ò ní dà.

àbí irú ìyàwó wo la ọlẹ́gbọ́n mi fẹ́ yìí torí ọlọ́run irú ìyàwó wo lẹ́gbọ́n mi fẹ́ yìí ẹgbẹ́ mi ti lọ rèé ìyẹn ẹ̀kọ́ níbi tọ́wọ́ ti tágbọ̀n o torí irú ìyàwó la fẹ́ yìí kò fẹ́ rí mi láàtà mo gbá ìmọ̀ gbé bí mo gbé agbọ̀n ò mọ̀ gbé kò sí tí mo mọ̀ gbé níwájú ìyàwó ẹ̀gbọ́n mi. Oye mi o, I don't understand you. Mo de begbọn mi sọ titi, egbọn mi sọ nsin pe ko si to le, awọn lati bẹ mi bẹ mi bẹ mi, be bi toro de duro bayi, ko si to le ju pe awọn lo gba le fun mi. Boya ka won ko gba le fun mi, ke mi lo ma dagbe. Se ti ma dagbe se omo iya omo baba mi se iso omo iya mi ki so omo baba mi mo ni. Se ma pa egbọn mi ti ni. Awọn lo gba le fun mi. Ta wa fine kan ti wa gba le fun mi na se mi gboro wa ki egbon mi mo ni iyawo egbon mi mo wa leju mo mi mo ma soro sakasaka si mi mo ma so bi gba pe bi gba to ti raye egbon mi egbon wa go ti raye won gan to te ti ra ni o ti raye won ni mo egbon ti mo ni but that's all you so pe ha mo mo si yan be alaji alaji si yan be alaji so pe gbogbo ọpọlọ wọn wọn calculated ọlọrun fún wọn ní ọgbọn ìmọ àti òye wọn ọlọrun bú wọn lẹbùn wọn gbọn kan wọn ṣe gbẹ bẹbí ilé ìsìn wọn ń dààmú wọn tí wọn ṣe rí kinní kan bí ìgbà àti àwọn bá ní àwọ ń sìn báyìí ìyàwó náà ń ó dà láre wọn ni ìwọ náà má ṣe bẹ́ẹ̀ mọ́ ní tó ṣe yẹ ò dáa kò ṣe kinní kan kò ṣe kinní kan ìbá àjẹpọ̀ náà ló jẹ̀bi èmi náà ni wọ́n sọ pé ìtí mo ṣe ò dáa ìtí mo ṣe ò dáa kò sí problem. Sibi won sa si lawon gba le fun mi won si lawon awon ti rile tawon gba fun mi ki lo ge be ko simple ko se to le simple as abc na ni olorun de si awon family awon egbon wa ko kan na ti mo awon to jaburo daddy abe egbon daddy awon ko opolopo na ti mo bo se nlo mi mo ru yawo yen yo se kan dede gbe yawo won de pe n ta foju si gan ibe lo na ngba lo pelu yawo ti won lawon fe ona ko si problem ko ko ye

0: ẹ jẹ́ máa kíra wa ló kọ́ lọ́hún pé ẹ káàbọ̀ sórí ètò ètò owó gan la ń sọ ń pa ẹ̀ ẹ tí mà bẹ́ẹ̀ bá ti gbó mi lórí ètò àkànṣe ètò ní pẹ̀lú iléeṣẹ́ mcopa àwọn wo la ń pè bẹ́ẹ̀ bó wọ́n ṣe jẹ́bó kí ni àwọn tágbé lọ́wọ́ àwọn àǹfààní wo ná mọ́ fàyà aráàlú àǹfààní pọ̀ bíi bà nílẹ̀ tí wọ́n gbé wá ló kọ́ lọ́wọ́ ọba náà mo fi kéye o ní kẹrẹ̀ dámọ́lé 10.7 fm nílò tí lọ́rí ẹ̀ lẹ́bẹ̀ kú kalẹ̀ ẹjẹ́ mọ́ kí a sojú fún àjọ yìí káàbọ̀ bàbá ẹ bá mi káwọ̀ yẹ̀ wá ní kẹgbẹ́ òye ó kọ yín bò lẹ́sẹ̀ jẹ́ ẹ bá ń darúkọ lẹ́kùnrẹ́rẹ́ sà.
1: Ok ẹ ká san ẹ̀yin aráalé orúkọ tèmi ni olúwa tóbi mo jẹ́ aṣojú iléeṣẹ́ mcopa ní kwara àti agbègbè rẹ̀.
0: Bàbá mcopa kí ni wọ́n pè bẹ́ẹ̀ ẹ bá ń ṣàlàyé ẹ̀.
1: Ẹ ṣeun atọ́kùn mcopa ni iléeṣẹ́ tó ń gbé fóun kalẹ̀ fún àwọn ará ìlú ní san díẹ̀díẹ̀.
0: Ní màmá san díẹ̀díẹ̀.
1: Bẹ́ẹ̀ni wọ́n pè ní easy life.
0: Easy life lẹ́yìn pè é.
1: Bẹ́ẹ̀ni kí la pè ní easy life. Easy life ni pé kẹ́ tó ra fóun lọ́wọ́ wa àwọn nǹkan tábìlì lọ́wọ́ yín nǹkan tẹ́ ẹ ní ni NIN.
0: Tí wọ́n nílò.
1: Bẹ́ẹ̀ni tẹ bá ti
0: ní. Nìkan ni wọ́n ní NIN nìkan ló ń lò.
1: NIN àti
0: kábíyèsí ọlọ ó bá parí.
1: Deposit bẹ́ẹ̀ni.
0: Nìkan ni wọ́n nílò.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá ẹjẹ́ wọ́n wò báyìí báwo lè lè ṣe yàtọ̀ sí èèyàn ra fóònù láì lówó lọ́wọ́ o láwọn ṣọ́ọ̀bù káàkiri o yàtọ̀ ló wà ń bẹ̀sà.
1: Ẹ ṣeun gan àǹfààní tí ó wà nílé iṣẹ́ mcopa tún yàtọ̀ sí ara fóònù lọ́wọ́ ara àta mcopa ọfún wa ní àǹfààní wípé tẹ bá ra fóònù lọ́wọ́ wa à ń pè ní more than a phone ojú fóònù lọ.
0: Ojú fóònù lọ.
1: Àǹfààní alákọ̀ọ́ ni pé kẹ́mi sọ láti kọ́kọ́ ra fóònù lọ́wọ́ wa ǹtẹ́ ẹ nílò NIN àti deposit nìkan ni èyí ń jẹ́ kó rọrùn.
0: NIN àti deposit nìkan lèèyàn nílò.
1: Bẹ́ẹ̀ni
0: ọ̀hún bá yẹ lẹ́lẹ̀ dáadáa
1: o. Ẹ ṣeun ó jẹ́ kó rọrùn. Àtẹ bá ti mú ìyẹn wá báyìí sìn ní wulẹ̀ níbi kẹ́ mú garantọ̀ wa kẹ́ mú family member yín wá nígbà ATM lọ́wọ́ yín kò sí nǹkan tó nira ń bẹ̀. Tẹ́ ẹ bá ti ní deposit àti NIN ní sinsin báyìí ẹ gbà fóònù ní sinsin báyìí báyìí
0: sọ. Lọ́wọ́ wa tó tọ̀ láyé ní ìṣẹ́jú àyá.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. So tẹ́ bá ti wá ń sanwó lọ àǹfààní tó tún wá wà níbẹ̀ tó yàtọ̀ sí ara fóònù ní bómi ni pé àwa ní àǹfààní lọ́nà bíi mẹ́rin ẹ lè sanwó lójúmọ́ ojúmọ́ wa ẹ lè sanwó lọ́sẹ̀ ẹ lè sanwó lóṣù gẹ́gẹ́ báyìí pé ìka òdọ́gba oríṣiríṣi àwọn èèyàn ládẹ̀ ń bá.
0: Àti bẹ́yẹn ṣe ń gbowó tó ṣe wọlé sálòmíì lọ́wọ́ yàtọ̀ síra wọn.
1: Ẹ ṣeun ẹlòmíì oríṣojúmọ́ ni ẹlòmíì ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni olóṣooṣù ni ìbájojúmọ́ ni ìbájọsẹ̀ ni ìbájoṣooṣù ni àǹfààní ẹ̀ wa ó jẹ́ méjì báyẹn. Ẹlẹ́kẹta ni pé nígbà kẹ́mà a máa fún yín ní ibi tẹ́ mọ̀ sanwó sí fúnra yín gẹ́gẹ́ bí iléeṣẹ́ tiwa.
0: Tí wọ́n dán padà sí.
1: Bẹ́ẹ̀ni transparency ni watchword wa kí kó hàn sí yín in tá à ń ṣe lélẹ̀ tẹ́ bá san ₦1 lórí fóònù yín báyìí lẹ́tìrì iye tẹ́ san àti iye tí balance yín kù.
0: Ṣé bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sí gba fóònù ó kéré jù yóò ní 2 lọ́dọ̀ yín.
1: Ẹ ṣeun gan ó kéré tán báyìí ₦38,000.
0: Ó kéré jù yóò ní ₦38,000 irúfẹ́ fóònù àbí ó depend lórí fóònù tó bá fẹ́ gbà.
1: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí sọ nígbà ètò kéré tán. So a ní fóònù bíi oríṣi mẹ́rin lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ báyìí sẹ́yìn a ní Samsung A06 a ní Samsung A07 a ní Samsung A16 a wá ní HMD tóun jẹ́ ẹ̀yà Nokia tàǹtà ẹ ṣeun gan so òun ló tún kéré jù nínú iléeṣẹ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe béèrè òun tún jẹ́ Nokia yìí báyìí tapẹ̀ ní HMD òun ẹ lè san ₦30,240 láti gba òun.
0: Láti gbọ́ òun pẹ̀lú ẹgbẹ̀rún lọ́lọ́gbọ̀n náà ₦30,200.
1: Òun jẹ́ ẹ̀yà ti Nokia èyí tó jẹ́ ẹ̀yà Samsung tó kéré jù òun ni 30,000.
0: Gbogbo eléyìí náà yóò wá pẹ́ tọ̀ òkè oṣù.

0: ọkùnrin láòkúta wà yí tí ó se gbogbo ẹ̀yin obìnrin láǹfààní pátápátá gbà ni o. Ó ṣe é ṣe kẹ́yìn ọkùnrin náà máa béèrè pé ti yín kọ́ ẹ̀yin ẹ ṣàdúró náà àwọn obìnrin gangan la ní àfojúsùn tó dáa fún jù báyìí. Ẹ máa wò pé ohun tẹ́ ń gbọ́ yìí ó mú ìdùnnú mú ayọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ virago àwọn gangan ni wọ́n ní kínú mi ọmọ dùn torí pé tí mo gbọ́ látẹnu wọn tí mo fẹ́ máa dà fún yín gan tó lágbàgbà ni. Bá a bá wo sàkó ọjọ́ méjì mẹ́ta báyìí ni ìsìn ó ti pín ọdún mẹ́ta gbáko tá a ti dá àjọ virago tá a ti dá a kalẹ̀ báyìí. Wọ́n wá wò pé bó la ti fẹ́ ṣe tó fi lè wà standout tí ó fi dá yàtọ̀ gangan láti ṣe àyájọ́ ọdún kẹta tá a ti dá virago kalẹ̀. Léyìí tá a máa ṣe ayẹyẹ ọdún kẹta tá a ti dá àjọ virago kalẹ̀ ní 1st of August. Yóò ní ọjọ́ kínní nínú oṣù kẹjọ. Ẹ rí pé gbogbo ẹ ti ṣe tán láti máa jọra wọn fẹ́yìn obìnrin tẹ́ bá ń gbọ́ wa báyìí. Torí pé ọdún kẹta àjọ virago tá a ti dá a kalẹ̀ tá a fẹ́ ṣe ayẹyẹ ẹ̀ báyìí. Gbogbo àwọn tí wọ́n ti wà nínú àkàsọ oríire òun láti ọdún kẹta tá a ti wà báyìí ni wọ́n ti mọ tán rí títí sodo sápò wọn. Àwọn tí ń wojú ọlọ́run tán wojú ọkọ fún owó tẹ́lẹ̀ wọn ò dúró dègbà wọn mọ́ o. Àwọn gangan fúnra wọn wọ́n ti náwó sí mọ̀lẹ́bí wọn náwó sára wọn náwó sí community. Ìwọ́ tó ọwọ́ ajóbìnrin tó ń gbọ́ lásìkò ìwọ́ gangan dúró kọ́ ọgbọ́n tí àjọ virago tán mú wá fún ọ lónìí kó o lè dúró kó o lè dá yàtọ̀ gédéńgbé láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Yóò bá bọ̀ wọ́n lẹ́nu oníkan láti gbọ́ kan ẹnu ọlọ́fà ńlá àti gbọ́ ọmọ ta mọ́ kó àwọn àlejò àwọn obìnrin bí ọkùnrin. Ẹ tọ́ jẹ́ pé ipa wọn láwùjọ kò kéré mo kó wọn wá fún yín ẹta iná ni wọn ò bá sọ pé ẹta òkò onítọ́ bá dé ẹbẹ̀ mí yín balẹ̀ ẹ gbádùn wa ẹ jẹ́ máa gbé wọn wọlé lọ́kọ̀ọ̀kan ìjejì àmọ́dọ̀ ẹni tí kọ̀ọ̀kan lọ virago queen wọn bẹ̀ ń bí bẹ́ẹ̀ bá ti gbọ́ queen ẹ ti mọ̀ pé nítọ́ da ní jẹ́bẹ̀dé èèyàn fẹ́ máa tora wọn ẹ kú dédé àsìkò yìí o.
1: Ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nílé lóko. Orúkọ tèmi ni Ìyáàfin Rashidat Bukola Akeushola.
2: Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin aráalé. Orúkọ tèmi ni Adéọlá Taiwo tí mo jẹ́ Virago Duchess fún iléeṣẹ́ Virago Project.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí. Orúkọ tèmi ni Omidan Ọlájùmọ̀kẹ́ Shakirat tí mo dẹ̀ jẹ́ Virago Voice fún ètò Virago Project.
0: Ó ti dá a báyìí lálẹ́ tòní. Òun lẹ ti gbọ́hun àwọn aṣojú iléeṣẹ́ Virago. Àwọn gangan lẹ ti gbó kọ wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì. Kí wọ́n mú wá fún wa. Ẹ já máa lé kiní ọ̀hún lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Kẹ́yìn náà lè láǹfààní àti mú oríire yín bẹ̀. Ọdún kẹta Virago èyí tí a ń pariwo rẹ̀. Virago Queen ẹbọ bí o kí ni ohun tó ṣokùnfà ìdásílẹ̀ Virago gangan.
1: Ẹ ṣeun olóòtú kí n tó sọ nǹkan tí ó ṣe okùnfà Virago kí là ń pè ní Virago. Virago jẹ́ ètò fún àwọn obìnrin. Àwọn obìnrin wo obìnrin takuntakun alákíkanjú obìnrin tí ó fẹ́ gbé dáadáa ṣe ní ayé tí ó fẹ́ ran ọkọ lọ́wọ́ tí ó fẹ́ jẹ́ obìnrin alálùbáríkà fún ọmọ fún ìdílé àti fún gbogbo àgbáyé lápapọ̀ òun là ń pè ní Virago. Kí wá ni ìdí tí a fi dá Virago kalẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń sanná ni ló ń dààmú ló ń ṣe wàhálà kí wọ́n tó ṣe bùkátà kí wọ́n tó jẹ kí wọ́n tó mu. Àwọn obìnrin là ń ṣe wàhálà púpọ̀ jù. A ṣe wàhálà lórí ọmọ, a ṣe wàhálà lórí ọkọ, a ṣe wàhálà lórí ara wa. At the end of the day, nothing to show, kò sí nǹkan kan. So ìdí tá a fi wá wò ó ni pé a fẹ́ kí obìnrin máa dúró de ọkọ, kó máa dúró de bọ̀dáfẹ́ dé, kó tó ṣe bùkátà. Obìnrin náà ní ẹ̀tọ́ láti ní ànító, àníná àti àníṣẹ́kù. Ìdí ni tí a fi dá ètò Virago kalẹ̀ fún obìnrin láti gbé dáadáa ṣe nínú ayé.
0: Ẹ ṣeun gan, òun lẹ ti gbọ́ òun o, gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá fẹ́ gbé dáadáa sí. Ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè, èyí tí ń tawọ́ tasẹ̀ nínú mi, bá a bá wò tá a kà lé ní ẹ̀jẹ̀ ẹ̀ta ẹ̀rin, kí ni nǹkan ọ̀hún tó lè jẹ́ àṣeyọrí? Èyí tẹ́ ẹ lè fi takàngbà tẹ́ ẹ lè fi wúra pé àṣeyọrí ti Virago tó ti ṣe ní láti bí ọdún mẹ́ta tá a ti dá a sílẹ̀. Ẹ jẹ́ ń gbọ́.
1: A dúpẹ́ fún Ọlọ́run ọba wípé láti bí ọdún mẹ́ta tí a ti dá Virago kalẹ̀, a ti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ọwọ́. Àwọn ẹlòmíì tí wọ́n ti rọra wọn pin nínú ayé. Obìnrin míì tí kò lọ iléèwé tó ti ròyìn pé ìgbà tóun ò ti lọ iléèwé ó ti tán fún òun náà ni rárá o. A ti ṣe ìrànlọ́wọ́ fún wọn ní ọ̀nà tí wọ́n lè gbà láti fi máa rí owó gbọ́ bùkátà ní rọrùn. Láláì ní ṣe pé wọ́n wojú ẹnì kankan kan tó gbọ́ bùkátà. Bẹ́ẹ̀ náà sì ni a ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iléèwé àwọn tí wọ́n wà ní iléèwé girama. A ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó péye láti

0: le ran won lowo ona ti won le gba nigba ti won ba rin ka won alada won kini won le se gege bi obirin to sese n bo wa to fe di omidan kini won le se ba won se le toju ara won ti oni di pe won a di nkan kikan si adugbo ti oni di pe awon okunrin a mo lo won bo se wu won so a ran won lowo lati se idanileko leyin na a tun fun won ni ebun perete ti won le lo nigba ti won ba n se alada won be na si ni opolopo lo ti je anfani idanileko wa ti won si n gbe dada se ninu aye ti inu won si n dun ti won si ti di millionaire ni di eto virago yi so bebe ati bebe lo ta si ti dawo dada ta n se fun awon obirin wa duro
1: e seun gan kini ohun e se munu mi dun bi ti n gbo e ja tun ta ko so ki n lo si odo eni oje virago duchess ta won na ti won wa n bi bayi pelu mi e so fun mi ki n gbo tori pe eni oje virago queen won ti fi oko kan won ti fi pere meji won ti so awon nkan ta ba pade ni ayajo ojo virago ti o wa e lojo kini osu kejo yi awon n ta le ri toka si won ti so ati pe awon nkan mi ti o tun wu awon eyan lara pe jemi na o tete darapo mo won won ti fi won ti jiyin re ta si to pada sibe e je wa mu bayi pe mo fe ke so fun awon eyan kini kan mo reti ni ijo ayajo odo keta virago yi
2: gege bi akegbe mi se so ni pe eto yi o ti lamila kan ninu awon obirin ti won de ti je anfani e lopo ki wa ni nkan ti queen of impact ma se fun wa 3 years anniversary wa ta fe se yi atage ni queens of impact ayaba ti o nse iranlowo fun obirin lawujo ti o je ki igbe aye ko rorun eleyi ni pe lati pe apejo orisirise eyan awon obirin ti won wo ojo la won ti won wo pe bawo le mu na se fe nipa ninu aye gege bi obirin awa loludari ilu alo idalu awujo bawo la wa na se fe se nkan to ma se anfani fun wa akoko ni be e pade awon obirin alakikan jo lalubarika ti won salaye bi ayeye yi se ma lo eto wa lorisirisi a se ayeye fun awon ti won ti gbegba oroke ti won ti se danda ninu eto yi a je ki awon eyan mo pe eto yi o tin fi pan han ninu aye awon obirin a se eto yi a tu fi si oju opolopo obirin si ona ta won na le fi lati le ranra won lowo eto yi tun ma fun won ni assets lati le je ki awon na ni oko owo ti won ti won duro riri ti oni ma je obirin to ma duro doko obirin to ma woju abomi to ma se orisirisi nkan lai se pe igbe aye rorun eto yi fun won ni assets lati le je ki igbe aye ko rorun fun won eleyi ni awon nkan se ma ba pade ni bi ayeye odun keta yi to wa je papa nbari be ni wipe ati ni opportunity ta fi exposure ni opportunity nkan ti o nsele ni awujo lati le je ki obirin se aseyori ti a fi han yin eleyi ni a fi wa n pe gbogbo iwo to ba je obirin yala obirin ilewe ni e yala o je obirin to ti retire yala o je obirin to n sowo yala o je obirin to wona abayo eto yi ma je anfani fun e
1: e seun gan
0: number ti a fe pe yi te yes 091 32 07 97 91 41
1: okay okan ti takutu esiyin tori pe nje awon ta ti nise kan lowo tele e ti won wa n wa lekun se eto yi so wa fun won bi tan je omo orilede Nigeria
2: eto yi o wa fun opolopo eyan especially awon ti won je omo orilede ati ilu ta wa ninu eyi kini nkan ti o ma je anfani fun won gbogbo alamo bi ora je ilu se lo lasiko yi gbogbo alamo orisirisi nkan to nsele eto yi si oju it will serve as an additional source of income fun wa lati le ri ona abayo emi na je civil servant mo de se business yi o je ki igbe aye rorun fun mi lati le gbe ayeye odun meta yi la wa fi so akori pe kini a tun se lati le fi liberate a lot of females beyond ni pe mo ri owo beyond ni pe mo gbegbe igbe aye to rorun kini eto yi tun ma se fun iwo obirin to gbọ́ mi láti lè jẹ́ kí àǹfààní ìwọ náà tẹ́tí kó máa gbọ́ bí ó ṣe máa lọ kí o lè tètè mú àsìkò ẹ ní òkúkúdùn ní on the 1st of August nínú ọdún tàwá yìí wàá rí ìyàtọ̀ lára àwọn obìnrin.
3: 0910 32 07 07 91 91 43 0910 32 32 07 91 43 0910 32 32 07 91 41 43 0910 32 32 07 91 43 43.
1: Nínú béèrẹ̀ tí mo tún fẹ́ béèrè ẹ jẹ́ ń lọ dọ́ Virago Voice òkun náà bá ń sọ sí fún ti àkókò yìí kí ni ìmọ̀ràn èyí tó le fún àwọn obìnrin tí wọ́n wà báyìí tí wọ́n ń gbọ́ ètò yìí.
4: Ẹ ṣeun olóòtú gbogbo obìnrin tó ń gbọ́ mi ní wákàtí tí a wà nínú rẹ̀ yìí ẹ mọ̀ jẹ́ ká máa rora wa pin ṣùgbọ́n torí pé gbogbo obìnrin ló ní ìgbéga sometimes gbogbo nǹkan tá a nílò kò ju right information àti right people tó máa ràn wá lọ́wọ́ láti lọ sí òkè lọ. Ṣẹ́rẹ́ mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí náà àti wọ́n tó jẹ́ student náà àti wọ́n tó jẹ́ graduate àti wọ́n tó jẹ́ obìnrin tó ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí tó bá mọ̀ pé o ní nǹkan ṣe nílé ayé tó sì kù fún ọ o lè ní àǹfààní sí ètò Virago Project tá a pè ní Queens of Impact yìí kí wọ́n náà sì wá jẹ́ àǹfààní nínú rẹ̀.
3: 0910 32 32 07 07 91 91 43
1: 0910 32 32 07 91 41 43 0910 32 32 07 91 41 43 0910 32 32 07 91 41 43. Àníbá yìí ẹ dákun ẹ wá sọ fún mi irú àwọn èèyàn wo gan la ń retí bí ètò yìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé báwo gan ni wọ́n ti wọlé àti pé ibo gan lètò yìí ẹni ó ti wáyé kí sì tún ní ìgbáradì tí wọ́n nílò láti máa gbáradì bọ̀ wá.
0: Ẹ ṣeun olóòtú gbogbo ìwọ tó bá ti mọra rẹ ní obìnrin tó dájú mọra rẹ pé obìnrin ni mí yálà ọmọléèwé ni yálà òṣìṣẹ́ ìjọba ni oníṣòwò ni aládàáni ni iṣẹ́ tó ń ṣe ni gbogbo ìwọ tó bá ti mọ̀ pé obìnrin ni mí tí mo sì fẹ́ gbé nǹkan dáadáa ṣe ètò yìí wà fún ọ. Ètò yìí máa wáyé ní NUTO tó wà ní Ajásẹ̀tì item 7 tó wà ní Asadam. Tí a bá wá fẹ́ wá síbẹ̀ kò ń ṣe irú wọ́ ògiri wá tíkẹ́ẹ̀tì la máa fi wọlé a sì ti ta a lot of tickets. Tíkẹ́ẹ̀tì ta máa fi wọlé ₦10,000 la ta tíkẹ́ẹ̀tì àmọ́ fún àǹfààní pé kí àwọn èèyàn péréte àwọn èèyàn 50 nìkan náà la nídi látòrí ayélujára yìí wọ́n máa san ₦1,000 láti fi ní access sí venue yẹn ₦1,000 dákun torí tọlọ́hun ìwọ tó o bá mọ̀ yìí pé o ní nǹkan kan ṣe pẹ̀lú ètò yìí mọ̀wùlẹ̀ tẹ yẹ́ẹ̀sì sí nọmba ta fẹ pè yìí níwọn ọba tọdún yìí kù èmi náà fẹ gbé nǹkan ribiribi ṣe ni kò tẹ yes sí nọmba tí a fẹ pè yìí
1: 0910 32 07 07 91 91 43 0910 32 32 07 91 43 0910 32 32 07 91 91 43 43 Virago Duchess ẹ jẹ́ kí mi àti yín ọjọ́ káàdì ẹ̀ ńlẹ̀ fún tàsíkò yìí ìmọ̀ràn sókí fáwọn obìnrin tí ń gbọ́ wa lásìkò yìí.
2: Gbogbo ìwo obìnrin tí ò ń gbọ́ mi nísìn ayé ṣíkalẹ̀ fún ẹ láti lè jẹ àǹfààní Queens of Impact. Jẹ́ kí ayẹyẹ ọdún kẹta Virago Project yìí jẹ́ kó jẹ́ ìlapa oríire nínú ayé tiẹ̀ náà. Má bá wọn fìgbàlà ẹ dọ́la wà nínú àwọn obìnrin tí wọ́n tayọ láwùjọ láti lè ṣàṣeyọrí. Ẹ ṣeun o.
1: 0910 32 32 07 07 91 41 0910 32 32 07 91 41 0910 32 32 07 91 41 43. Ẹ ṣe gan ọ̀dàbọ̀ èmi àti yín àtúnmọ̀ ríra wa.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojú àti àwọn orin aládìdùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yinrin yinrin.

0: 8.7 FM ìlorin ìròyìn ní ṣókí.
1: Ẹ kúrọ̀lẹ̀ akíwá pé àkòṣẹ́nu ní ṣókèrè láti kàn dá mọ́lẹ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣẹlẹ̀rí fún àwọn mọ̀lẹ́yẹ pé àwọn akẹ́kọ̀ọ́ tó bá kójú òṣùwọ̀n òní wọ́n fún wọn láǹfààní láti lọ sílé ẹ̀kọ́ gíga láìwo ìpèníjà ọ̀rọ̀ owó náà tí wọ́n kojú. Ìjọba fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣàkóso Ààrẹ Bola Tinubu ti gbé àjàgà gbèsè kúrò lọ́rùn àwọn òbí pàápàá jùlọ láti mú àtúnṣe dé bá ẹ̀ka ètò ẹ̀kọ́ ló sì ná owó tó tó tírílíọ̀nù kan náírà fún ètò ẹ̀kọ́ fásitì lẹ́kọ̀ọ́ gbóníṣe àti àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ àwọn olùkọ́ mínísítà nílẹ̀ yìí fún ètò ẹ̀kọ́ dókítà Tunja Lausa ló fún léde nígbà tó ń gbà lálejò àmọ́ ìgbìmọ̀ aláṣẹ àwọn ètò ẹ̀kọ́ tó ń rí sí nǹkan tó ní ṣe lórí bí wọ́n ṣe ń kọ́yàn nípa ọ̀rọ̀ èdè àti bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Wáyé o, Ààrẹ Bọ́lá Tinubu ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tó léde ní abúlé Darindom ní Kamaru wọ́ọ̀dù níjọba ìbílẹ̀ Kaoru ní ìpínlẹ̀ Kaduna níbi tó ti já okun ẹ̀mí àwọn èèyàn 30. Ààrẹ ṣàlàyé pé ìkọlù ọ̀hún ló jẹ́ ìwà ọ̀dájú gbà pàápàá jùlọ tán ṣe sí àwọn èèyàn àgbègbè náà. Ààrẹ ló fún ìlànà àtijáde kan tó léde látọwọ́ àbẹ̀ṣekáwọ agbára pàtàkì fún Ààrẹ Tinubu lórí ọ̀rọ̀ ròyìn àti ìlànà à ń tẹ̀lé Wayọ̀nà Nuga. Ààrẹ ló dárò pẹ̀lú mọ̀lẹ́bí àwọn olóògbé ìjọba ìpínlẹ̀ Kaduna àti àwọn olùgbé agbègbè ọ̀hún. Ààrẹ ṣàlàyé pé àkọlẹ̀ yóò ṣèrànwọ́ fún àwọn èèyàn àìgbẹ̀ tọ́rọ̀ kan pàápàá jùlọ láti wá ọ̀nà àbáyọ sípínlẹ̀ ètò ààbò tó ń kojú ilẹ̀ yìí. Amòfin àgbà kan nílẹ̀ yìí tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ nínú ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA Latif Ọmọyẹmí Akàngbé ti pé ẹgbẹ́ tako àbájáde ètò ìdìbò tí wọ́n lò láti yan ààrẹ ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA tó sì ké sí ìgbìmọ̀ kò tẹ̀mí lọ́rùn lórí ètò ìdìbò ọ̀hún kò fagilé èsì ìdìbò tó kéde kan sí pàṣẹ kan ṣe mìíràn nínú ìwé kan tó kọ ní 27 oṣù keje ọdún tá a wà yìí. Akàngbé fohùn léde pé ètò ìdìbò tó wáyé ní 27 oṣù keje ò ní okun fún oríṣiríṣi òjòrò pàápàá jùlọ irinṣẹ́ tí wọ́n lò fún ètò ìdìbò ọ̀hún òun ọkọ̀ bọ̀ lójú.

Àjọ ìjọba ilẹ̀ yìí tó ń mójútó ọ̀rọ̀ oògùn lílo àti oúnjẹ NAFDAC ti fìdí ẹ̀ múlẹ̀. Ìfarajìn rẹ̀ àti ìgbé ìgbésẹ̀ lórí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ yìí láti rí pé ó fagilé bó ṣe ń pèsè àwọn ti sínú ọ̀rá àti àwọn kékèké. Akọ̀wé NAFDAC fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n kẹ́fìn wípé àwọn èèyàn ló ń ta sí agẹ́rẹ́ sí ìpèsè ọtí ọ̀hún nígbà tó ń jáde káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Gbàtò sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn àdàrí àgbà àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mogisola Kristiana Adeyeye ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ni wọ́n gbé láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ìlera àwọn ọmọ ilẹ̀ yìí láti dáàbò bo àwọn ògbówó rẹ̀ pẹ̀lú àwọn màjèsí tí wọ́n fún láǹfààní láti máa mu ọtí ní àmujù. Tó èyí ló pin ìròyìn ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún ọ̀sán lónìí fún ìròyìn àgbáyé wa ní kànídà amúrètí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara lẹ́ẹ̀kan sí akéwà pé a kú iṣẹ́ látòórọ̀.

lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàǹ látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond t.7fm ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4pm prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dùn.

Ẹ̀yẹ́ ká máa fi ìyàn àtọ́pẹ́ ká máa fi wọlé sórí ètò. Àdèlé bàrẹ̀ celebrate gossip. Wọ́n tún mí dán láyé ká jà ní Ajẹ́bádé. Ẹgbẹ́ ọlọ́bọ̀ sí bọ́ ni. Ẹjẹ́ akọ́kọ́ yìí lọ́n lógo náà. Ẹ̀bà bẹ́ẹ̀ mi bá lu ọmọ ẹgbẹ́ kẹgbẹ́ kankan lónìí. Ẹ wo pàṣọ láàfin náà bóde o. Ẹ̀mí òkè ń lò wà ní ẹgbẹ́ alábòsí o.

0: tí ó sì parí ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje bákan náà kí fàyí má ba fò ẹrú tètè máa lọ sílé ìtajà tán ti ń ta jimpo rí kó o lè jẹ̀bù rántí pé bó o bá ṣe rajà tó lẹ̀bù rẹ ó ṣe gbé wọn half time sale láti ilé iṣẹ́ amugo global network fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o lè pe 08120879930 tàbí 08120879931 jimpo rí àṣírí ẹ. Ẹwà fún gbogbo ènìyàn àlàyé àti àsọyé pọ̀ ń bẹ.
1: Mátírẹ̀sì yóò lè wọlé. Kò lè wọ.
2: Kí ló dé tó ń tiraka torí pé o fẹ́ gbé mátírẹ̀sì kọjá? Ǹjẹ́ o mọ̀ pé o lè sunrun tó dára lórí mátírẹ̀sì tó wà nínú àpótí?
1: Dúró. Àpótí kékeré yìí jẹ́ mátírẹ̀sì tó kún. Lóòótọ́.
2: Bẹ́ẹ̀ni, mátírẹ̀sì Restorer àti Compressor láti iléeṣẹ́ Vitafoam ni.
1: Ó máa ń fẹ̀ sí. Ó ń tóbi sí lóòótọ́ o.
2: Lóòótọ́ ni ìtura ńlá nínú àpótí kékeré kan. Ó rọrùn láti gbé. Ó ṣeé gbé kọjá lẹ́nulẹ̀kùn toro láìsí wàhálà nínú.
1: Ó sì rí bí ẹni wípé ó dúró dáadáa lóòótọ́. Kódà ó rọrùn dáadáa.
2: Bẹ́ẹ̀ni, pẹ̀lú mátírẹ̀sì Restorer àti Compressor, sun orun ìtura pẹ̀lú ìdẹ́ra. Mátírẹ̀sì Vitafoam nínú àpótí ìtùnú, ìrọ̀rùn àti ìníye lórí gbogbo rẹ̀ nínú àpótí kan. Vitafoam, ọ̀nà ìgbésí ayé tó dára.
3: Ah, kúrò l'Eko fẹ́ di ìràjí bọ́ọ̀lá o.
4: Eba agiba.
3: A kúrò l'Eko fẹ́ di ìràjí ní Niger.
4: Ẹ kọ́ bó padà sórí ètò àdélé bá rẹ celebrity gossip pẹ̀lú Omidan Olayinka yìí ẹgbẹ́ alábòsí.
3: Ìyẹn nílùú Nàìjíríà. Akọ́dé sílùú London.
4: Ìgbéyàwó gẹ́gẹ́ gbogbo celebrity ni wọ́n ṣe kí ni póòsì ẹ̀ pé kò gbẹ́jẹ̀jẹ́ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ gbé wọn ń gogó. Ẹbà! Ẹbà gbé mo gbé wọn ń gogó mo dẹ ló ń léwu. Mo padà yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn gẹ́gẹ́ ló ń pè ẹ́. Manager rẹ̀ ni he convinced me to leave my wife then got married without telling me gẹ́gẹ́'s manager. It's okay. Gbogbo wa la máa gbọ́ lórí social media. Lórí social media go à ń ṣe kí ni? Ní social media máa ti ẹ́ gẹ́gẹ́. Gẹ́gẹ́ tí wọ́n gẹ́gẹ́. Ó ṣe pàṣẹ bá ń forin sí ìdákun. Èèyàn tí ó gbèmí gọ́gọ́ lórí social media yóò múra. Kò tí ẹ̀ lè ṣe ṣe. Lémi elémi. If you live your fake life, I go live my fake life. Kò jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ padà bọ́ ta o, ó ní èyí tẹ́ ń sọ wípé kílé tí mo máa mari ẹ lọ wá fídíò bí tí mo sọ pé ẹ gbọ́dọ̀ mari ẹ lọ wá jáde ẹ gbọ́ bó ti wí.
5: Marriage as a tool to destroy men. Don't get married if you care about your future, you care about your finances.
4: Ìgbà tó ń kọ́kọ́ pàpà so farabalẹ̀. Ìgbà tó ń kọ́kọ́ advice àwọn Nigerians inú o, ó padà bọ́ta, ó ní ẹni mo ní kẹ́ máa mari, ẹ lọ wá fídíò wá ńgbà tí mo ní ẹ máa mari. Nigerians no kúkú dey forget, internet no dey forget. Ọ bá lọ bá wá fídíò bí ó ti sọ wá, ibi ó ti sọ rèé ohun rèé o.
5: Don't get married if you care about your future, you care about your finances, don't get married. Women dey use marriage as a tool to destroy men. Don't get married if you.
4: Ó padà don't get married if you care about your future. Ó padà get married. Ó padà get married. Ẹjẹ́ ń tẹ̀ wájú. Gẹ́gẹ́ gbé wọn ń gogó. Ẹjẹ́ ń kú ọ̀lọ́pàá ibẹ̀ yẹn. Wọ́n wá òṣèré tíátà kan ṣòkòtò túrútú lórí social media. Ẹjẹ́ ẹ gbẹ́. Social media, you no fear social media kẹ̀, má jẹ́ ń gbọ́. Ó bẹ̀rù social media tá ń bí ọ. Social media ní ń bá ní tú ọmọ kọ́. Báwọn Nàìjíríà bá wọn yín mú ẹ lórí social media. Wà láyò ò ní lè gbóúnjẹ sẹ́nu ń kọ̀rọ̀ yàrá tó wà. Èmi mi kìí kọjá àyè mi ń bẹ̀ yẹn. Bí mo ṣe jẹ́ yẹgbẹ́ alábòsí tó. Wà láyò social media ọ̀gá tèmi ni o. Wọ́n fẹ́ gbọ́ payá. Àwọn ọmọ Jésù ò gbọ́ kankan. Àbágbọ́ mi ò gbọ́ kankan. Mi ò gbọ́ kankan. Àwọn ọmọ yẹn tán bá hàn ẹ mú lórí social media, wọ́n á gbàgbé pọ́jú orí ẹ̀ dàgbà.
3: Mo pàdé bọ́dé mi ìwé.
4: Ó ní òṣèré kan tán ń pè lókèlè. Ṣé regist yẹn? Bọ́dé wa kan ni wọ́n jáde ta láìpẹ́ yìí, ó ń tíátà ni. Èmi fẹ́ràn bọ̀dá wọn fine, wọ́n handsome dáadáa. Bọ̀dá wọn sì máa ń ṣeré sùúrùsùúrù nínú fíìmù. Ẹ ti rí wọn pé ó ń sùúrù kan ni bọ̀dá wọn ó jẹ. Bọ̀dá wọn wá jáde ń gbọ̀n bí wọ́n láwọn ìbéèrè. Èmi sọ pé bọ́dá wọn ò bá payé rẹ, kì í ṣe náà àtòmí podcast ni. Ṣé gbẹgbẹ́ gbọ́bùsì allegedly o, allegedly.
6: se be mo pe ma nso pe yi se nu atomi allegedly podcast ni allegedly ki ma gbagbe allegedly o pe se wa tolorun se pade ni okay but then wa bota woni awon pe okele sise I pe awon si jola de won ojo meji awon si sanwo fokele on ni ngbo wa ja okele pe de ode lago kan osan de wanu opin meji day 2 ko pari ise to fi lo oni awon kan wa tawon be pe dakun ba mi sise 3 hours awon yen ti wa tete de awon ni okay ngba to kele ma lo 2 days awon tawon fun lowo 3 hours je ka won sare ya ise awon yen awon eniyan tan oni lo kele ba ni jo o lawon eleyi de te n fi mi le ya se won okele ba ku lenu ise on lawon ti ya se lati april di ba won se n sore awon ti mo ba sini mesan ni okele gbe lo lo ye ko kele o ya to fi lo ki se ni mesan lo ku to ye ko ya ninu adehun awon won ni di ba won se n sore awon ti mo ba won se fe edit ise yen ti yo fi pe oju owo lati gbe jade awon se mo awon sa se nmo ni studio ni disin lati april ta won ti ya ise yen ah boda yen fe sukun gba ton wo podcast yen eyin egbe alabosi be pari podcast yen e ma pe mi o fi kun mi yo boda won koko da kra mo si nwo boda won so ro bi gbati okunrin ti kini kan o fe soje abi ki la ma npe egbe boda won se wi egbe data ma se ba n fun mi o bo ba se ba n fa egbe alabosi
7: ki lo sele ki na wo okele se
8: ngo to sele ni pe 2 days ni agreement wa mo ya se yen ni mo we okele ni kokon lo ma wa no set ma na wa to mi
7: of course
8: mo pe anike ami pelu abiba lagbe ni wajo oloba teyan anike ami o ni date yen because o ti sise date o ma pari bi 12 ojo keji o to ma bere ise mi so 12 yen sale yen o fe fi simi ni o so fun mi but based on ashe so relationship na lati be pe anike please you have to be on my set Omonko, just give me 3 hours. The same thing to Abiba like me. We be Abibu now for the second day for 3 hours. And I swear to God. Hopefully we'll be 2 days ni mu ni pelu okele. Okele odori set ni de one to yakode until one.
7: When will yakode?
8: 9 laro. Until one. Utuma gini one, you ti yo. Ha ko sa jo manage ko jo eti ko jo kan la fi le ya boya bi two sin ti a ni ke fi de 3 hours la jo ni
7: mhm
8: mo lati mo tun be pe jo kini kan aden ya se a ni ke lo ka to pari o ti binu lo
7: okay le binu lo
8: yes pe won se le fun le kan ma ya ni ke now mi o wa soro iri I was waiting pe carry rano ko so good in to be ni o to bi pe mo an soro e jade ni awarira mo a lo ba the word I'm sorry who settle everything
7: of course
8: okay as it in to be mi nu ni and see gbogbo bi ti mo ba lo la ye mi mama so and I swear to go ti ma paro mo lele dat e so arrogant because ninu oro to nso ko ti e ware most people pe eno wo so cheri ojo yen ti o ba je pe boya kini afeja because ko ti e gba
6: o da o se boso o se laye mi ma asle
9: e to ni da ni adu mi aya basma o la me o da pa ye mi ni o pe ka ni ya
6: ara yi lo fa ta we eyan se njo igokele lori social media
9: o su di ya awon awon
6: e ba
9: agoro sa de lo la
6: fun ki ya ah ijo baso ma kimi no mi don ja te pa mose ti baso ba kimi e daran e rogo egbe
9: akata jana
6: eh ni gburin mi mo ni kwara ta wa yin le so nibo mi o ah ibi baso ti kimi ne ma gbo e je ko mi ko te lo te

0: ọpọlọpọ ń gbọ́ mi ẹlòmíì ti ń gbọ́ àánú tipẹ́ ṣùgbọ́n wò ó pé òun ò rìn nínú àánú ní tí ó kí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí àánú gbà ní wípé ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀tá fi ayé wọn ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀tá fi iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀tá fi àyẹ̀mọ́ wọn sí ojú kan wọ́n wà stagnant kò sí ayé tó bá wà stagnant
1: yes,
0: ayé yìí ò lè rí àánú
1: gbà
0: ayé tí ò bá kò lójú kan ayé yìí ò lè rí
1: àánú gbà
0: ayé tí ò bá tẹ̀síwájú ayé yìí ò lè rí àánú
1: gbà
0: ó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ báyìí ló lúwa wí o báyìí ni wòlíì sọ láti òní lọ
1: ọgbẹ́ni
0: tó ń gbọ́ mi lé
1: ayé
0: rẹ̀ máa tẹ̀síwájú
1: ayé rẹ̀ máa tẹ̀síwájú
0: ní exodus ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ ní exodus bíbélì sọ ní exodus 14 verse number 15 bíbélì sọ pé mose ó lọ bá ọlọ́run ó ní wípé ọlọ́run àwọn ọmọ israẹli a wà nígbèkùn a wà nínú ìdè a wà láàmọ́ a wà lójú kan yẹmi ó lọ sunkún bọ ọlọ́run kí lọ ọlọ́run sọ fún ọlọ́run sọ wípé mose kí ló dé tó ń ké pè mí kí ló dé tó ń sunkún sí mi ó ní wípé olúwa ìgbèkùn tá a wà yìí kò tẹ wa lọ́rùn olúwa sọ wípé fún ìdí èyí ó yá lọ sọ fún àwọn èèyàn mi wípé kí wọ́n tẹ̀síwájú mo tú wọn lẹ̀ mo gbà wọ́n kúrò lọ́wọ́ ìgbèkùn mo gbà wọn kò nínú
1: ìdè
0: mo gbà wọn kò nínú
1: àhámọ
0: iyẹmi ladies and gentlemen nígbà tí wọn kò ní egypt tán wà nígbà tí wọn kò ní gbẹkùn nígbà tí wọn wà nínú àhámọ ayé wọn tẹsíwájú ìdí tí ọpọlọpọ òfin tẹsíwájú ìdí tí ayé ẹlòmíì òfin tẹsíwájú ó ní wípé ayé rẹ wà ní gbẹkùn mi ìmọ bóyá nìkan ó sàmì báyìí lolúwa wí o báyìí ni wòlíì sọ
1: ayé rẹ kò ní
0: tó bá tẹ́lẹ̀ ọmọ israẹli ta lọ ọlọ́run sí wọn láti mú wọn kó nígbèkùn láti mú wọn kó láàmọ́ ọlọ́run mose ọlọ́run ta ni
1: ọlọ́run
0: mose mose dẹ̀ sunkún lọ bọ ọlọ́run ọlọ́run wa sọ fún wípé jẹ́ kí àwọn èèyàn mi kó ṣe kí ni kí wọ́n lọ jẹ́ kí àwọn èèyàn mi kí wọ́n tẹ̀síwájú tí ìwọ náà bá fẹ́ rí àánú gbà tó bá fẹ́ ṣiṣẹ́ lábẹ́ àánú tó bá fẹ́ yẹ kí at least ọtí ẹgbùdọ ọmọ ẹṣẹ nǹkan káwọn èèyàn mọ jealous
1: ẹ
0: because jealous is a sign that you are doing well
1: tí
0: wọn bá ti jealous ẹ you are not doing well
1: bẹẹni sá
0: am I talking to you ó dẹ bẹta kan jealous ẹ nípa pity ẹ lọ ó bẹta kan lára ẹjù kan mọ káànú ẹ
1: lọ
0: am I talking to you ìwọ náà ti ẹgbùdọ ọba adé ẹkọ ríta kan tó yẹ pé ogbùdọ láwọn tí ó mọ envy ẹ
1: ogbùdọ
0: láwọn tí ó mọ criticize ẹ àánú ló ń sọrọ
1: ẹni
0: tó bá sàmì àánú ò
1: àánú
0: ò
1: Jesus.
0: Ami
1: Jesus.
0: Jesus. Jesus.
1: Amen. Yes, sir. Yes, sir. Ben, sir. Oh, yes. Anu.
0: Hear me. Anu e working de de wa. Iditi olongu fi gbe mi di de lo ni
1: ye.
0: Ne torin to vese le. Lala
1: se lo la.
0: Ba wo la anu se mo wa. Anu mo wa. Nigba ti enye ba gbe igbe se akone. Nigba ti enye ba take a bold step. Nigba ti enye ba take a bold step. Tí ẹ̀yàn dẹ̀ ní ìgbàgbọ́ am I talking to you.
1: Yes,
0: kí ènìyàn tó lè tẹ̀síwájú láyé. Kí ènìyàn tó lè débi gíga.
1: Yes,
0: kí ènìyàn tó lè débi tó ń lọ.
1: Yes,
0: ó gbọdọ̀ jẹ́ ẹni tó gbàgbọ́ nínú ọlọ́run. Ó dẹ̀ gbọdọ̀ jẹ́ ẹni tó gbé ìgbésẹ̀ akọni.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ìgbésẹ̀ akọni yẹn ni wípé olúwa ti ń pè ọ́ wípé láàárọ̀ la ó gbọdọ̀ ní ìpinnu wípé wà á débẹ̀.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Am I talking to you. Ó gbọdọ̀ ní ìpinnu wípé aláyè tèmi náà ti ẹ̀fẹ́ tẹ̀síwájú ìyípadà ti ẹ̀fẹ́ débẹ̀ mí náà.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Èmi náà ti ẹ̀fẹ́ lẹ́nu ọpẹ́. Èmi náà ti ẹ̀fẹ́ pẹnu ẹlẹ́gàn.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Gbọ́ mi tí èyàn ò bá ní ọ̀rọ̀ ẹ̀rí tí èyàn ò bá ní testimony ayé máa yọ̀yàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Am I talking to you.
1: Yes, sir.
0: Sorry testimony tó ní àwọn tó ń pẹ gẹ kì í ṣe pé wọn ń yọ ẹ ohun tó ní náà fẹ ní àwọn ló ń dùn ṣùgbọ́n tó o bá ní testimony ìwọ ni yóò mọ dùn
1: bẹ́ẹ̀ni sá
0: wọn lẹ́ni tádé sọfẹ̀ nìyẹn ṣẹbi tọrọ rẹ
1: la
0: ẹni tó bá
1: jésù
0: yé ní ọ̀la
1: ìwọ
0: lọ́run àánú máa
1: ṣe àmì jésù
0: ìwọ lọ́run àánú máa
1: ṣe àmì jésù
0: ìwọ lọ́run àánú máa
1: ṣe àmì jésù
0: ìwọ lọ́run àánú máa
1: ṣe àmì jésù
0: ìwọ lọ́run àánú máa
1: ṣe àmì jésù
0: anytime tí ọlọ́run bá ṣe tán
1: láti
0: bùkún fún ènìyàn anytime whenever God is ready to bless a man God will send a man.
1: Oh yes.
0: Anytime tí ọlọ́run bá ṣe tán láti bùkún fún
1: ènìyàn
0: èèyàn náà ni yóò
1: rìn. Bẹ́ẹ̀ni sá.
0: Nígbà tí ọlọ́run fẹ́ gba àwọn ọmọ Israẹli
1: kúrò
0: ní ìgbèkùn.
1: Yes sir.
0: Evangelist Mike.
1: Yes sir.
0: Ṣé wà pẹ̀lú mi sá?
1: Wà dá bẹ́ẹ̀ni sá.
0: Nígbà tí ọlọ́run ṣe tán tó fẹ́ gba àwọn ọmọ Israẹli kúrò ní ìgbèkùn.
1: Yes sir. Bẹ́ẹ̀ni sá.
0: Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Nípasẹ̀ Mose wọ́n dẹ̀ kúrò ní gbèkùn.
1: Gbèkùn.
0: Wọ́n kúrò nínú ìdè. Wọ́n kò nínú àámọ́.
1: Jésù.
0: Wọ́n kò nínú ìpọ́njú.
1: Jésù.
0: Even nígbà tí ọlọ́run ṣe tán.
1: Yes sir.
0: Tó fẹ́ gba aráyé là.
1: Yes sir.
0: Orin Jésù.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Jésù wáyé ní ìwá ènìyàn. oh, wa ni awon ta eniyan so olorun jesu lati wa gba wa la
1: iyan
0: tun mo si wipe olorun ni so kale latorun olorun ni limita re ko so kale latorun lati wa bless eyan
1: eyan
0: lo ma ran
1: o
0: wa common woli lo mo saba ran
1: oh yes
0: woli lo mo se
1: kini oh yes lo ma saba ran
0: 37 oni nigba mi olorun ki jo sun kohun sugbon fi on ikoko re ran awon woli iranse re
1: ye
0: mi nkan ti wo ri woli ma ri
1: nkan
0: to mo olorun ma nipa aye ti e gan olorun ma fi ran woli
1: ben sir
0: amen
1: amen
0: amen
1: amen
0: na bajo ti elomi nwa o le mo fun re
1: ben sir
0: o nilu enikan
1: oh yes
0: ti olorun ma ba soro
1: ben sir
0: ti o de so fun wi pe bayi lo luwa
1: oh yes
0: lo se ton re an bayi lo gbadura bayi lo gbawe bayi lo se kan wa de ro na bayi
1: oh yes
0: am I talking to you
1: yes sir
0: olorun ki yo so kon sugbon fi on ikoko re ran awon woli
1: o tun
0: le ni ba gba woli bi woli
1: yo jere woli
0: anytime ti olorun ba fe gbeyan dide anytime ti olorun ba fe so da la
1: yes sir
0: eyan lo ma ran eyan le dadi de
1: beni
0: gbogbo wa la nilo eyan
1: beni
0: amen
1: amen
0: amen
1: amen
0: olorun lagbara ati mu awon mesueli ko ni
1: yes sir
0: sugbon olorun mo wi pe mi o ni so kale wa se mo nilo lati lu enikan
1: beni
0: olorun wa gbe mose wo nipasẹ mose won ko ni gbekun
1: oh yes
0: amen
1: amen
0: nigba ti olorun se tan to fe gba araye la olorun o limita re ko so kale latorun o wa ran omo re o ran jesu iye tumo si pe ti olorun ba fe bless
1: yes sir
0: to ba fe bless
1: yes sir
0: eyan lo ma
1: beni sir
0: ye eni to sa
1: jesu
0: ti yo nu mi je mi nu
1: ti yo nu mi je mi nu
0: fami mama anu kan ti yo nu mi je mi nu gbogbo kan to gbagbo
1: jesu
0: to ba ti gbagbo ni o
1: jesu
0: ati emi ati
1: jesu
0: anu kan ti o nu mi
1: jesu
0: se gbogbo kan baba to mi
1: jesu
0: nipa anu
1: jesu ah mi jesu
0: nipa anu amapa
1: ah mi jesu
0: nipa anu amapa
1: ah mi jesu
0: nipa anu amapa
1: ah mi jesu
0: nipa anu amapa
1: ah mi jesu
0: ah o nipa si olorun
1: yes sir
0: le yan ti mo ri anu gba
1: oh yes
0: eyan gudo ni ba kopo olorun
1: beni
0: olorun ni o ko si enikan ninu
1: beni sir
0: wi pe lo se lo
1: oh yes
0: amen
1: amen
0: amen
1: amen
0: amen
1: amen
0: even lati bori ogun sa eyan gudo ni atileyin olorun
1: beni
0: lati kuro ninu isoro eyan gudo ni atileyin
1: oh yes
0: nitori olorun ni oran mo ni se fire
1: ti
0: olorun ba ti ran yo ti o leyin
1: oh yes
0: ti olorun ba ni mo lo olorun en pada
1: ti
0: olorun to ba ti je olorun to ba ti ni mo lo fo ke bale
1: beni
0: so oni lo backup nigbati awon mo nigbati awon mo eyin jesu ati jesu tan fe tesiwaju won fe re koja so di keji
1: oh yes
0: egbon ti be so bi se pe ijide
1: beni
0: big ji se de ijiyan le to bege gbogbo awon me yin jesu won ti damu
1: oh yes
0: thank god wi pe won ni backup jesu
1: yes
0: thank god wi pe jesu wa nbe
1: oh yes
0: bo se ji jesu niyan won ni oluko oluko ni iwo ko bikita bi awa ko ba se gbe jesu ni ah olorun te lo ni kin wa lodo eyin kini so eh le bai ji wi fun ayin jesu wa dide jesu kan nawo bi jesu se nawo bai iji le de dake je
1: oh yes
0: why jesu wa pelu won
1: eh jesus
0: a pon mo ma we yin Akpa mama wenyi, pa mi oluwa fo jamu mi, ma jenjalu le, lenyi re jesu, pa mi oluwa fo jamu mi. Ni bati, Goliati,
1: yes sir,
0: ton damu ilu. Bibeli so ibe, Davidi, o so fun Saulu, o ni emi fe lo ba Goliati jamu.
1: Oh yes.
0: Egbon Saulu ni iwo, tanio, iwo omo kekere, lo lo koju Goliati, Goliati alagbara. Goliath je pe gogo ilu gan beru re
1: beni
0: ta lo ran ta lo ti oleyin ki lo gbojule egbon ti David of Saul ni David of Saul o so wi pe olorun Israeli o wa leyin mi o ni nigba ti olorun Israeli si ti wa leyin mi o da mi loju pe emi o lo emi o de bori bibeli so wi pe David de koju Goliath o de ni segun
1: oh yes
0: why ati leyin olorun
1: beni
0: ki lanfi ati leyin olorun pe
1: si
0: olorun ti david leyin
1: yes sir
0: o de segun goliath
1: oh yes
0: iwo na fe ri anugba oni lo ati leyin
1: oh yes
0: am I talking to somebody
1: ben sir
0: iwo na fe ki egan re di ogo oni lo ati leyin olorun ti olorun ba ti o leyin
1: oh yes
0: ko si ohun to le dodun
1: oh yes
0: eni ti olorun ba wa leyin e
1: yes sir
0: sir ko si ji to le dadun
1: ben sir
0: eni ti olorun ba wa leyin e sir
1: yes
0: ko si ogun to le daduro
1: be ni sir
0: eni ti olorun ba wa leyin
1: yes sir
0: ko si ota to le daduro
1: yes
0: to ba sa ti je wi pe olorun ti o leyin ko si nkan to le se kini
1: to le daduro
0: mo fe so aso tele
1: I receive
0: bayi lo luwa wi
1: bayi mo
0: ni so
1: yes
0: gbo ewo ti ogun ti daduro
1: yes
0: won ti da ye lo mi
1: yes
0: won ti da ise lo mi
1: yes
0: bo se ngbo mi pa de ma pade lala se pe lola
1: yes sir
0: loruko baba
1: to yes
0: bayi lo luwa wi

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: This is Diamond FM.

0: Láti òní lọ ìdí ayé rẹ já. Ọlọ́run Joseph Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Ọlọ́run Joseph Ayọ̀ Babalọla. Èmi wí pé bá a ti pọ̀ tó yìí, kí ó tó di ọjọ́ mẹ́jọ òní, ẹ̀rí tí ò ṣe é daṣọ́bò, ẹ̀rí tí ò ṣe é pamọ́ra, lórúkọ Jésù kò wọnú ayé wa lọ. Ó yá jọ ẹsẹ̀ mọ́lẹ̀ ní ìgbà mẹ́ta. Ilẹ̀ Olúwa, gbogbo ogun wọ̀nyí, ó yá gbé mi. Àgàn tó wà níbí lọ́wọ́lọ́wọ́, ó yá gba ọmọ rẹ. Mo ní kó gba ọmọ rẹ. Mo ní kó gba ọmọ rẹ. Ibi tẹ bá ti dojúkọ lọ́sẹ̀ yìí, ọ̀nà yóò là fún yín. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Bẹ́ẹ̀ ni wòlíì rẹ sọ, kò sì ní yí padà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristì, Olúwa wa.
1: Ọlọ́wọ́ ìyanu, mo fẹ́ rọwọ́ ìyanu rẹ.
2: Ẹ̀mí àwọn wòlíì tó fẹ́ ṣiṣẹ́ agbára ní wáìsì ọ̀sẹ̀ yìí o. Nínú

A ní ìgbàgbọ́ pé ẹ ti di alábùkú fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹní ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí ó

0: ìkànnì tí ẹ ó kọ́kọ́ kàn lórí ẹ̀rọ rédíò yín.
1: Ẹ káàbọ̀, Diamond FM ni wọ́n ń pè bí.
0: Àwa ni ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò. Ògbóǹtarìgì ni wá. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin. Diamond FM fún ìgbádùn tí yín nìkan ni o.

ọ̀rọ̀ àṣírí, àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀, ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta. Má dì í sọ́kàn, má sọ ọ́ sórí ayélujára, má sì ṣe ṣeéṣì fọ́rọ̀ lọ́ka. Sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa. Kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n, onímọ̀, olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlẹ́sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Diamond FM.

0: Ọlọ́run ọba.
1: Ọ̀rọ̀ rẹ ni.
0: Ọlọ́run ọba ti ń bá mi san gbèsè. Ọlọ́run ọba mi ti ń bọ àṣírí ẹ̀dá.
1: Jọ̀rọ̀ o máa ṣe.
0: A dúpẹ́ lọ́wọ́ rẹ fún orí ọ̀fẹ́ ńlá tó fún wa.
1: Dákẹ́ lo.
0: Dákun, má ṣe dákẹ́ lórí ọ̀rọ̀ ayé tèmi àtàwọn èèyàn ti ń gbọ́ mi.
1: Sọ́nù.
0: Ọlọ́run ọba bẹ̀ ọ́ nínú iṣẹ́ tá à ń ṣe. Má jẹ́ kójú ti wà. Ìyanu lọ́tún, ìyanu lọ́sì, Ọlọ́run ọba jọ jẹ́ tiwa. Ìrìn àjò wa, Ọlọ́run ọwọ́ rẹ̀ ló wà o.

0: ọlọ́run bá mi má jẹ́ kórè mo wá burú pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wa.
1: Olúwa, ó má gbàgbé mi.
0: Ọlọ́run má gbàgbé mi.
1: Olúwa.

ẹlẹ́dà mi ẹ má gbàgbé mi o ẹ kàlẹ́ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì Diamond FM. Orúkọ tèmi ni Adéolú Adétola. Fẹ́yìntì ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Pápá jùlọ tẹ bá fẹ́ sọ síta, ẹ má dàpọ̀ yín o, abẹ́yìn lórúkọ Ọlọ́run Ọba. Ẹ sọ bọ́rọ̀ náà ṣe jẹ́ láláì dáko yìí, èmi lẹni tọ́lọ́ mọ́ o, ọ̀rọ̀ báyìí báyìí ló ṣẹlẹ̀ láàrin èmi àti ẹnìkan. Ẹ dákun ẹ gbà mí nímọ̀ràn lórí ọ̀rọ̀ náà. Èmi lẹni tọ́lọ́ mọ́ o, báyìí báyìí ló ṣe ṣẹlẹ̀ láàrin èmi àti baálé ilé mi tàbí láàrin èmi àti ìyàwó mi. Ọ̀rọ̀ báyìí mo fẹ́ kẹ́ ṣe ìlanilọ́yẹ̀ kẹ́ gbà wá nímọ̀ràn kọ́rọ̀ wọn ráyè níyànjú. Ẹ tún lè darapọ̀ mọ́ wa lórí Facebook, ẹ tẹ Diamond 885 TV. Diamond 885 TV. Àwọn yẹn darapọ̀ mọ́ wa ńbẹ, àdẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Diamond 885 TV. Ẹ lè like and share kárí nǹkan gbọ́ ńbẹ. Ẹ ṣe mo dúpẹ́ o.

kama kanfe ati ajisẹ ranṣẹ si wa latori whatsapp mo ti da wọn lohun lati bẹ mo ni ki wọn jẹ ki ọrọ wọn kuna daada kara imọ imiri imọran ta gba wọn ẹnikan naa tun fi atẹjiṣẹ ranṣẹ latori whatsapp ni ayin ara atẹjiṣẹ yin o ṣugbọn ẹjọ kuna daada.

0: àwọn àtẹ̀jíṣẹ́ tí a ti dá lóhùn ẹ gbìyànjú láti ṣe àwọn àtúnṣe kóra ẹ̀kún réke lẹ́ẹ̀kan sí láti bẹ̀ ẹ jẹ́ wá sí aṣọ lójú àwọn ilé tí ó ta kókó tí ẹ̀yàn yẹn wá ń lé máa láǹfààní láti dá sí ẹ tún lè pè wọlé láti sọ síta kára ìdá yìí lóhùn arákùnrin kan ìwà mọ̀ bí arábìnrin o olóhùn bá àti òun sọ síta àwa mọ ibi tọrọ náà jẹ àmọ ibi tọrọ òun já sí ẹni sọ pé àti òun kan àti ọkọ rẹ ti jà fún odidi ọdún mẹta báyìí sẹyìn bí wọn ti jà báyìí kò sanwó orí rẹ gbà tí wọn tó jà kò tí sanwó orí rẹ nínú ọrọ tí arábìnrin fi ránṣẹ sí wa wọn ní ẹ jọwọ àǹtí mi ṣé ó lè fẹ ọkọ mìíràn nítorí ọkọ ọ̀run yìí gan-an ó ti fẹ́ ìyàwó mìíràn èmi lẹni tọ́lọ̀ mọ̀ láti ìlú tọ́lọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ tí arábìnrin sọ síta ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n wà nírú kòríta yìí tí èdè àìyedè wáyé láàrin lọ́kọ-láyà kan tí ọkọ̀ sanwó orí ìyàwó tí ìyàwó náà wà tó bọ́ lọmọ dání bí ọmọ méjì àbí ọmọ kan arábìnrin sọ pé ọkọ àti òun wọn ti jà báyìí ó ti lé ní ọdún mẹ́ta arákùnrin yóò sanwó orí rẹ̀ arákùnrin ti fẹ́ lòmíràn tí arábìnrin lè fẹ́ lòmí ìbéèrè yóò jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ ronú jùlẹ̀ sí dáadáa láti rí wípé irú arábìnrin yìí kò ní ṣẹ̀ṣẹ̀gbé àti àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa láṣàlẹ̀ tó ní 0916159111 ẹni tí wọ́n ní ọ̀rọ̀ wọn ògúnrégé látòrí whatsapp bóyá ká fi voice tone ránṣẹ́ torí tí bá ní kò wà incomplete tẹ́bí bá ti gbéyàwó níbí àwọn aráalé wọ́n ní ẹ̀fẹ́ fún wọn ní gbódídé sani ọ̀rọ̀ arábìnrin àkọ́kọ́ ẹja gbéyàwó kí n tó lo àwọn ọ̀rọ̀ mi 0916159111 ẹ ká lẹ́ o ẹ̀ẹ́lò ẹ ṣeun ẹ̀dà ẹ ká lẹ́ o.
1: Hello.
0: Ẹ ká lẹ́sà o.
1: Yes, sir. Ẹ ká lẹ́sà.
0: Ẹ ṣe. Ẹ bá mi yíré dóhun tí sàlẹ̀ ẹyí sílẹ̀.
1: Ok, mo ti kọ́ mẹ́ta.
0: Ọ̀dà ẹ tẹ̀síwájú.
1: Ẹ jọ ẹbí mi náà èmi ni ẹni tó lọ́hùn mú. Láti ìlú tẹ́lẹ̀ náà.
0: Ẹ sọ ọ̀rọ̀ tí ń bẹ lọ́kàn yín jáde.
1: Mo ti lé ní 35 years nísìn. Bọ àwọn obìnrin wọn ń disappoint mi, ó ti ṣú mi. Ẹ jọ mo dẹ̀ nílò ìrànlọ́wọ́ bóyá ẹni tó ń wọ́ bẹ̀rẹ̀ àbí
0: bóyá
1: mo wà ní mo ń ṣiṣẹ́ ní fátírì yẹn lórí kan.
0: Ẹ ń ṣiṣẹ́ ní fátírì báwo ẹ yẹ bí ní ìbéèrè bíi mẹ́ta kan àkọ́kọ́ ni wípé níbo lẹ̀ ń gbé gan.
1: Ìlú ìlọrin mo wà
0: mo fi sọ pé ibi tẹ́ ń gbé ìlú tẹ́ ń gbé o ṣé rúmà pálọ ni ṣé rúmù ni.
1: Rúmù ni.
0: Rúmù.
1: Bó gbogbo àwọn tí mo ń gbé wọ́n ń disappoint
0: me. Ẹni sọ̀rọ̀. Nígbà míì, èèyàn máa upgrade ni. Ṣé ẹ lè upgrade lọ sí Rúmù Palo Self-Con àbí Self-Con ti?
1: Kò sí wa.
0: Ṣé lágbára ẹ̀?
1: Bó mi ì sí ẹni sọ̀rọ̀ lágbára rẹ̀.
0: Ó tọ̀rọ̀. Ni wípé àwọn obìnrin wa ń sìn wọ́n wẹ́ni tó lè tọ́jú wọn ìbéèrè tó wà ń bẹ̀ ni pé ṣe lè tọ́jú obìnrin.
1: Bẹ́ẹ̀ni ọlọ́run sì ràn mí lọ́wọ́
0: ọ̀rọ̀ ọlọ́run kọ́ rèé o ọ̀rọ̀ ọlọ́run kọ́ rèé o ẹ̀yin lẹ máa mọ̀ pé mo lè tọ́jú obìnrin àwọn èèyàn dẹ̀ máa gbà yín nímọ̀ràn báyìí ṣe báyìí torí àwọn bàbá kan gbọ́ wa báyìí tí wọ́n ti láró àwọn kan bíi ilé kọjá ọgbọ́n kan náà ni wọ́n lò láti fi ríyàwó àwọn nǹkan kan wà tọmọkùnrin máa ní ńlẹ̀ tọmọkùnrin máa ní ńlẹ̀ kò dìgbà tóbìnrin bá wọlé kó tó bẹ̀rẹ̀ sí ni ìjẹ́ ní àwọn nǹkan tá à ń wí yìí.
1: Bẹ́ẹ̀ni
0: ẹni bẹ́ẹ̀dì tó dáa ẹni yàrá tó gún rẹ́gẹ́ tó ṣe wò.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Díẹ̀ díẹ̀ náà.
1: Ìgbàdí tó dà tó bá tẹ̀ sí obìnrin wá ṣe gàrí ọkùn tó tẹ̀ tó máa gbà ẹ bá mi fún nọ́mbà mi.
0: Èmi ò fún yàn nọ́mbà o, mo fọ́ lọ́mbà sílẹ̀ rí. Mi ò lè fọkùnrin ní nọ́mbà, mi ò lè fọ́bìnrin ní nọ́mbà, èyí lè wọ one chance. Ẹ má jà ṣe bẹ́ẹ̀. Ẹ ní sùúrù, ẹ jẹ́ káwọn èèyàn gbà yín nímọ̀ràn. Ẹ dákun. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan ọ̀rọ̀ àwọn ẹ̀bámidá gbárákùnrin mọ̀ràn ẹ̀dákun àti arábìnrin àkọ́kọ́ 0916159101 ẹ̀ka alẹ́ o. Yes, sir, I sure.
2: Orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀, mo ṣe wá láti ibi tí ọlọ́run mọ̀, ẹ kú ètò bàbá.
0: Yes, ẹ̀ka alẹ́
2: sọ. Ọlọ́run fún mi ṣe agbára lọ. Orí ilé tẹ̀ ń tó lágbára náà tí yín náà lè dàrú.
0: Àmì.
2: Nǹkan tí èmi fẹ́ sọ síta ni pé ẹjọ́ ẹ̀dàkùn tí nǹkan ọmọkùnrin tó bá kéré jọjú orí ẹ̀ lọ.
0: Tó bá kéré.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ kì ń gbọ́ pòmílérò ni. Àbẹ́ ẹ̀ kì ń gbọ́ ni.
2: Mi ò gbọ́ sá.
0: Ẹ máa gbọ́ àwọn náà yànnà náà nǹkan ọmọkùnrin ṣùgbọ́n ìtẹ̀síwájú náà ìtẹ̀síwájú.
2: Mi tẹ́lẹ̀ sí àwọn èèyàn gbà mí nímọ̀ràn pé báyà nǹkan tí yàn lè lò tí n bá mọ̀ nípa rẹ̀.
0: Ọ̀dà ṣùgbọ́n tó bá di lọ́la ní dídí aago mẹ́sàn-án lé ọ̀la ẹ gbìyànjú láti gbọ́ pòmílérò níkànnì Diamond FM. Gbogbo àwọn kan kínní kó kéré níwájú ọlọ́run bá ẹ má wọ̀rí ẹ ṣeun ṣùgbọ́n àwọn èèyàn máa gbà yín nímọ̀ràn láti rí kí gbogbo ẹ níyànjú. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ ṣeun o.
3: Ẹ kú atẹ́gùn yìí o.
0: Adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
3: Ọlọ́wọ́ wà pẹ̀lú iṣẹ́ wà dáadáa o.
0: Adúpẹ́ adúpẹ́.
3: Kílé náà wà dáadáa mọ̀ ní fọ́ ẹ̀
0: ní ìbílẹ̀ ní
3: ìsọ o.
0: Ẹ ṣeun.
3: Orí gbogbo ẹ̀sọ́ ìsàfámìyà ànímọ̀ ní alágbára ọlọ́run o.
0: Àmì àmì àmì.
3: Àmọ́ wo ní sáfẹ́ wọ̀n ní tọkọ ní lágbára ọlọ́run.
0: Àmì.
3: Àní dààmú lérí ọ̀kọ̀ọ̀kan nù àtẹ̀yìn lọ́kọ̀ tí wàá lọ fẹ́lòmíì tí ó lè fẹ́lòmíì náà táà kó bá sanwó rẹ̀ tí ó bá sanwó rẹ̀ táà kó bá sanwó rẹ̀ kó lọ jáwèé fún un ádẹ̀ ní sùúrù kó wọ́kọ̀ ṣe ẹ̀ kó mọ̀ bá a lọ àmọ́ pé tí òun lè lọ́kọ̀ dáṣọ ẹ̀sán gan lójú tèmi mi ò kó nídìí dáṣọ ẹ̀sìn ọkọ̀ tẹ́ ẹ̀ kọ́ra yín ó ti níyàwó mi ìwọ́ wàá jòkó kalẹ̀ tọ́ sí yín ká kó wá lọ́kọ̀ ọ̀sẹ̀ ọlọ́jọ̀ gan ọkọ̀ alálùbáríkà kó mọ̀ wùlẹ̀ wíwèé sáà máa rẹ̀ ọ̀nà ní ìdààmú.
0: Ìyá wa kí wàá ní.

0: kalẹ olotu asiku ojo meta oruko temi ni Mrs. Adesokan lati Ire fun oro arabirin ti aburu e ba so sita yi ko really clear na dada boya nitori ko nso loro lo so sita a mo boya o mo wa laarin won and the only thing to so sita ni pe se egbon un le fe iyawo o le fe oko mi since oko e ti ni iyawo mi won de ti sanwo ori e ni ti temi Mrs. Adesokan Olufunke egbon re le fe oko mi ni won ba igba ti se pe won san owo ori re lakoko ohun ko ohun ti a ba sopo ni bibeli so pe ki enikeni ma se iya won ni odo ti temi o nigba ti o ti si nkan to so won papo ohun to de so sita gan o je ka mo pe omo wa laarin won iru situation ba yen tokunrin yen de ti ni iyawo mi egbon re o to je obirin na ni ore ofe lati ni oko mi mo dupe lowo awon to bere mi lori eto ilana o olorun ninu anu e o ni gbagbe gbogbo wa Mrs. Adesokan lati Ire
1: hello Ekweto sao Samson lo so lati business ni lorin Ekweto mo fe dati ti arakunrin to so lati sin lori pe ohun wa yawo inu lori awon question te n bi lere because o kan dey say pe ohun wa yawo o gaga fun ara e gan e lo gan ni kon me odo na gbogbo yen ko ni koko but o gaga fun ara e kini stand there o ti yeyin den ba lo se mura o mo je pe ni boya boyo deti o ti yeyin yo deti den your manner of approaching sawo obirin ba lo se approach won sa approach e wa smoothly sawo obirin so gbogbo nkan to bin na ma wo na ne ko daga ko wa room e yo kan to ba to je pe igbe kale oro re to ba ti wa okay to ni manner of approaching ara yen to fe yen pelu one room na doesn't mean anything then kini neatness ye se no le yen gan se ko dabi pe yen kan sa de ko gbogbo ejo mo ra pe kan kan tori e kan wa so di program se ni pe en wa yawo en se gba en sawo kini neatness ti gan ki lo fi neat kini e gege bi imoran temi o so gbogbo yen ni ko check so olorun ba si yawo to da fun so ko de keep on praying olorun bo ni je gbogbo egun legun e ma be to bosa
2: kale ẹkú ètò ẹkú jọ mẹta ọ orúkọ tèmi ni rasheed látòkú ẹrin mo kí àsìkò ra ọ mo kí mr kọlá lásòkè bàbá kọkọrọ àdúrà mr bashir ló ṣeré ẹkú jọ mẹta ọ obìnrin tó bá àǹtí ẹ sọ yìí tí bọkùnrin yẹn oníkòfẹ àǹtí ẹ ní sùlọkà kì í ṣe pé bóyá ó sanwó orí ẹ ó ṣe nǹkan kan òun dẹ ti lọ lọkọ ó ti lọ níyàwó mi tiẹ tanti ẹ náà bá ti rẹni tó wù kó fẹ ó try na 3 years ọkùnrin yẹn dẹ ti lọ níyàwó mi tiẹ so kò sọrọ bẹẹ kó náà bá ti rẹni tó wù kó náà lọ fẹ ọkùnrin tó sọ ta tún sọ pé òun nílé òun ní rúùmù òun wáyàwó wáyàwó fún rẹ náà wáyàwó fún rẹ kó dẹ máa gbàdúrà kó máa gbàdúrà ẹmọ obìnrin láìkì yẹn tó bá máa fún wọn ní nǹkan má yà ọhún má sì tún lawọ́ jù má yà ọhún má tún lawọ́ jù ó ti yé ẹkú ètò ẹ ṣe kò ní bàjẹ́ o.
3: ẹ ṣeun adúpẹ́ fún ìmọ̀ràn tẹ́ ẹ fún wa láṣẹlẹ̀ tó ní ẹ ṣeun Mrs. Adesokan adúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa àti gbogbo àwọn ìmọ̀ràn tẹ́ máa ń gba àwọn èèyàn àmọ́ lórí láti ìkànnì Diamond FM. Ọ̀dà láti bẹ̀ ẹja wá tẹ̀wájú fáwọn èèyàn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa. Arábìnrin kan ni wọ́n sọ̀rọ̀ rẹ̀ síta tí ọkọ̀ wọn fi wọ́n sílẹ̀. Bóyá ọmọ wà láàrin wọn o, bóyá ọmọ ò sí o, wọn fi sínú ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́. Àwa kó gbogbo ẹ̀ papọ̀ wípé bọ́kùnrin bá fi obìnrin lẹ̀ ó ti lé ní ọdún mẹ́ta báyìí tí ò sanwó orí rẹ̀, ǹjẹ́ ṣe arábìnrin náà lẹ́tọ̀ọ́ láti fi ọkọ̀ mìíràn nígbàtí ọkọ rẹ tó filẹ̀ náà ó ti fẹ́ lòmíì. Ẹnìkan náà tó sọ síta nípa ìjákulẹ̀ tó ní pẹ̀lú àwọn obìnrin olóńgbé nílé iṣẹ́ olóńṣẹ́ nílé iṣẹ́ tó dáa ṣùgbọ́n yàrá kan ló ń gbé àwọn nǹkan tá a bí ń béèrè nípa rẹ̀ pé bó lè tọ́jú obìnrin ó ló ń lè tọ́jú obìnrin pẹ̀lú ìgbà díẹ̀ tó ní àti káwágbà nímọ̀ràn sọ síta yìí. Ẹ sọ̀rọ̀ síta nípa nǹkan ọmọkùnrin wọn tó kéré jọjọ bóyá ẹ ní ọ̀nà àbáyọ sí àwọn nǹkan yìí àwa náà ṣe tán láti gbà wọ́n nímọ̀ràn ní àyín bẹ́ẹ̀ bá fẹ́ sọ síta 0916 159 1011. Ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ sá ẹ ṣe o.
4: Bàbá oní ìlàjì ẹ̀dá
3: kìíní. Bàbá oní ìyẹ̀ káàlẹ́ sá.
4: Mo fẹ́ béèrè ìbéèrè kẹ̀mí ìbéèrè máa ń sọ̀rọ̀ kù sí lójú gbogbo ìgbà máa ti máa ń sọ.
3: All right, sir.
4: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dàtà yẹn pé èèyàn lè sọ obìnrin ní bá so bi ni on to nkan fe pa re ni
3: be ni
4: so mo tu ama un wo pe ti eni ba so obirin ko bi na ba mi ni ku ni senator na le para re ni ko bi yin mi lo ri ah gen gun le so to bi ma lo ko bi ki wa to bi jo wa ni inu le ko ko loruku ki el ko fo bi inu le e to bi ke bi jo ke di ken ya kan ya bi ki o kwa te o ni wa o ji ji kwa ah pele sojo pa ni dokulana ni gbo lori dokulana mo kwa ma wonder pe kini abi ke ma se orisi si lori phone ko ko ka ma da keke ma wo ni na ke ma ka to ke ma ni ke mo si ti o kun na se e ye na na ye mu ku dani ni ri on believe ni wa believe so obi ni mo lo ye ku se ni ba so obi ko mi na mi ku de ke mu dada ke wo pe ah o to mi te olu ni se o na ye ku ni o na ye ku ku ya ni mo fe ke ba mi kan le si gbolohun yen ni to ba ma sa ku so ba sa awon to ku lo ni ta ba mi so pe awon ba tin so bi ni on to nkan fe para re.

0: prefer yahoo ni kí n tó upgrade, kì í ṣe big deal but ṣé iṣẹ́ tó yọ̀bù. Then ohun tí Mr. Abdulrasheed sọ yẹn pé kó má yàhùn, kó dẹ̀ má ṣe wọ́jú, tó bá ṣe wọ́jú àbámọ̀ ni o, torí wọ́n máa gbọ́n gbẹ́ ni, wọ́n sọ dé ATM ni ẹ̀. So kó fọpọlọ ṣe, kó dress nice up, kó wà mature enough láti open up. Téèyàn bá rí ìyàwó sì kò túmọ̀ sí pé kò ní rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gbọ̀ngàn báyìí tó yẹ kóun náà níyàwó, but oníkálukú ka tiẹ̀ mọ́ra ni, but kó fi ọpọlọ ṣe, kó dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. Bóyá nu ilé ẹ̀ neat, yàrá kan ẹni bọ̀ kó jẹ́ standard, kó really make sense, kì í ṣe kó jẹ́ ilé tó yẹ pé ẹdì ẹgbọ̀n abẹ́ràn ò lè sùn, tí ò lè attract ẹni obìnrin. Ẹni tó ní ọkọ̀ òun kọ òun lẹ̀ yẹn, tó bá mọ̀ pé òun jẹ̀bi ẹni yẹn tí bọ́kọ ṣe ti ní ẹlòmíì, tó bá mọ̀ pé òun jẹ̀bi ọkọ, ó lè padà lọ bá. Bọ̀ tó bá mọ̀ pé ọkọ yẹn ló wrong òun, of course tí wọ́n bá sanwó orí kó move on pẹ̀lú láìfẹ́, instead of kó dúró tí àkókò àfi lọ ọmọ lọ́wọ́. Solution ti gistic ẹ kéré yẹn, yàtọ̀ sí orí òpó mo lérò gan, àmọye ìgbà tí a ti sọ rẹ́mẹ́dì tó níṣe pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ lórí àwọn past program. Àmọ́ bóyá ẹnìyẹn wà lórí Facebook page yín, àwọn tẹ bá stream ó easy àti get ẹ. Ẹ kúrètò.
1: Ẹ kàlẹ́ Adétúlà, ẹni tí Ọlọ́run mọ̀ ni o. Téèyàn bá ọ̀rọ̀ tí bàbá oníye sọ ni mo fẹ́ dá sí. Téèyàn bá ń sọ obìnrin jù, èèyàn máa para rẹ̀. Ṣùgbọ́n téèyàn ò bá tún sọ gan, téèyàn ò bá sọ ara rẹ̀, èèyàn náà tún para rẹ̀. Èèyàn gbọ́dọ̀ fọgbọ́n ṣe ni. Téèyàn bá ti ń gẹ́ sọ obìnrin, téèyàn bá ti rí pé ìṣekúṣe rẹ̀ ti fẹ́ máa pọ̀ jù, kéèyàn yára le dànù, kéèyàn má bàa para rẹ̀ torí ewu wà ń bẹ̀. Ṣùgbọ́n sísọ, èèyàn ò gbọ́dọ̀ sọ́bìnrin jù. Ṣùgbọ́n èèyàn ò tún gbọ́dọ̀ dákẹ́. Ó jẹ́ ìmọ̀ràn tèmi. Ọlọ́run àárọ̀ wa lọ́wọ́ o.
2: Ẹ pé tó orúkọ tèmi ni Rasheed látòkun ẹ̀. Ṣé rí nǹkan tí bàbá olóyè sọ yìí? Ṣé rí ẹni tó bá tún níyàwó tí ò bá tún sọ gan?

0: kọkọ kó sọyàwó ẹ gbọ́ ni wọ́n lè lù ìlù gángan tán gbé sápá àwọn èèyàn ń lù dípò lù gángan tẹ kàn gbé kalẹ̀ ẹlúpá lùyáná lùlù yẹn báyẹn kò sí nǹkan tó burú kíyà kọkọ mójútó ìyàwó ẹ o ó ti yé yín kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ti tèmi o kíyàwó kọkọ kó sọ ìyàwó ẹ kó mójútó kó máa wo ìrìnsí ẹ kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ o ìkọ́ tí ò bá tún sí ìyẹn gan ó tún lè parẹ́ o ẹ kú ètò.
1: Ẹ kalẹ̀ o, àgbàtàrà kò sẹ́ni nípa títí arákùnrin tó sọ síta tó ní pé òun níjakulẹ̀ pẹ̀lú àwọn obìnrin àwọn èèyàn ti fẹ́ máa mí ṣe rọ́ǹgì kò sọ pé òun ò ríyàwó wọ́n ń dé ojú ọ̀nà wọ́n padà so david ní a jẹ́ pé arákùnrin yìí kó gangan lọ jẹ ara rẹ̀ wò aida kó jẹ́ pé bá kò lawọ́ sí àwọn obìnrin yẹn tó tàbí kó jẹ́ pé kò ní ìmọ́tótó tàbí kó jẹ́ pé nǹkan tí àwọn obìnrin nílò láti ọ̀dọ̀ ọkùnrin kò sí ní ọwọ́ rẹ̀ tó bá jẹ́ pé kò rí obìnrin gbà fún gẹ́gẹ́ bí ìyàwó ayé ọ̀tọ̀ bọ̀ ó ní ìyàwó kì í ṣe pé kò ní ìyàwó bọ̀ tá bá lo kéré ju oṣù mẹ́ta oṣù mẹ́rin oṣù mẹ́fà wọ́n ń jákulẹ̀ kó gangan yẹ ara rẹ̀ wò ó jẹ́ bí ìmọ̀ràn tí mi máa gbà o.
2: ó dáa ṣeun a dúpẹ́ fún àwọn ìmọ̀ràn lọ́lọ́kọ̀ òjò kan tẹ́ ẹ fún wa láṣẹ̀lẹ̀ tó ní tẹ́ bá sọ síta ẹja mọ̀ tí ẹ bá gbà wá nímọ̀ràn ẹ kọ́ síbẹ̀ pé ìmọ̀ràn délé yìí kárá ìmọ̀ bá ṣe ràn yín lọ́wọ́ látòrí whatsapp ní pápápá nọ́mbà whatsapp wa òyípadà 0916-159-1011 arábìnrin tí wọ́n sọ síta lẹ́ẹ̀kan kátìlọ̀rẹ́ ìtajà arábìnrin ń sọ̀rọ̀ nípa arákùnrin kan tí àwọn pàdé tó jẹ́ ọmọdún 36 àti àwọn tí wọ́n jẹ́ ọmọdún 25 wọ́n sọ fún wa wípé àwọn ti bímọ kan o arákùnrin yìí jẹ́ nìkan tí ó ń ṣiṣẹ́ oko tó ń ṣiṣẹ́ tó máa ń wá sílé arákùnrin yìí ó ti jẹ́ kí arábìnrin yìí mọ family sí wọn arábìnrin yìí náà arákùnrin náà ti mọ ọ̀dọ̀ arábìnrin yìí arábìnrin yìí nínú nǹkan tí wọ́n ń béèrè tó ń fẹ́ béèrè torí wọn ò fi bẹ́ẹ̀ la ọ̀rọ̀ náà dáadáa wọ́n ní arákùnrin yìí wọ́n ríra wọn fúngbà àkọ́kọ́ wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ ìgbà tó dẹ̀ ń padà wọ́n tún sọ̀rọ̀ pinnu mọ́tò náà ti tún ríra wọn ìgbà tí wọ́n arákùnrin yìí wá ń padà bọ̀ nílé torí arábìnrin pé ọmọ iléèwé làwọn wọ́n ní arákùnrin yìí bá sọ fún wọn pé dákun dábọ̀ ìyìn ní délé tiwa o ọ̀dọ̀ rẹ ni màá dé sí arábìnrin yìí bá ní kò sí nǹkan tó jọ ó lòun sọ fárákùnrin yìí wípé lè dọ́sọ́dọ̀ mi o ọkùnrin ò ń sún ọ̀dọ̀ mi o ọ̀dà wọ́n wá di wípé èdè àìyedè ránpẹ́ wáyé nù arábìnrin sọ fún wa wípé arákùnrin yìí ò kì í fi bẹ́ẹ̀ pé dáadáa ọ̀rọ̀ fífẹ́ lọ́kàn sọ àti ọ̀rọ̀ wípé kí wọ́n sún mọ́ra wọn arábìnrin yìí ó lóun wá wípé arákùnrin yìí fi nǹkan pamọ́ fóun béèyàn jẹ́ ọmọdún 35 ó yẹ kí ó ti ní nǹkan lẹ̀ arábìnrin yìí wá ń béèrè ìmọ̀ràn lórí ọ̀rọ̀ ara rẹ̀ ẹ jọ̀ọ́ irú arábìnrin tó kéré yìí kí làwọn nǹkan kan tó yẹ kó ní lọ́kàn láti gbà láàyè àtàwọn ilé tó yẹ kó sọ yí pé kò sọ́nà ńbẹ torí arábìnrin dúró lórí ìpinnu rẹ̀ pé kò sí ìbálòpọ̀ láàrin ohun àti arákùnrin títí dìgbà tí wọn yóò fi fẹ́ra wọn nítorí ó ń wò pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ àwa wá ń wò pé ó dà ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí ń gbà wá nímọ̀ràn ilé ẹ̀yin bá lé ilé wa ẹ̀yin ìyá wa ẹ já gba arábìnrin mọ̀ràn o kò má bàbá sọ́wọ́ o 0916-159-1011 ọ̀rọ̀ tí bàbá oníyẹ sọ lẹ́ẹ̀kan ẹ̀yin náà ẹ sì lè dá sí ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti sọ yí pé wọ́n ní tọkùnrin bá sí obìnrin yóò para rẹ̀ bọ́kùnrin ò bá dẹ̀ tún sọ obìnrin ṣé kì í ṣe pé nǹkan bẹ́ẹ̀ ṣé kò ní wá para rẹ̀ báyìí nítorí bàbá oníyìí fi jó tó wa létí wípé torí àwọn èèyàn máa ń sọ pé bọ́kùnrin bá ti ń sọ obìnrin jù á kàn para rẹ̀ ni bọ́kùnrin bá wá fobìnrin lẹ̀ ṣé kò wá ní para rẹ̀ báyìí àbí bó lọ̀rọ̀ náà ṣe yẹ yín sí torí oro na joro kan ti ebi na mo runu si nibi en ti ro na bayo so ro na 0916159101 e ti ina le pe wole o lati fun amọ e lo e ka le o
3: e ka le sa
2: e seun
3: e ka le
2: yes sir
3: na wa pelu eni damu
2: am sir e seun
3: se mi fe da si nbe ni pe iru arabirin to so pe arakunrin yen fe sundo yen ko mo ti fun laye lati sundo re tori arakunrin ti bi yen o ti ni iyawo sile o kan fe fi arabirin yen to banu ko un gera we ni then ti baba oniye baba esa oke ti eyan ba wa laye ti eyan o ba moju to un ti o ye ko moju to gege bi aye se nlo isa a kan de ninu oyo tori pe obirin obimo fun ni ko ni o mo pa ni sa obirin o to bimo fun ni ko ni ko mo gbemi eyan so iwon to won si la le so obirin mo iwon to won si na de ni obirin le so oko re mo ile aye ti gbege amo ba kuku ojiji iyen lo beyen sa
2: mi
3: na de tun fe so sita
2: o da itesiwaju itesiwaju
3: e seun sa in 1999 o fe yawo kan ta jo gbe bo awa na ti bimo meji funra wa okunrin kan obirin kan ṣugbọn pa to de stage kan sa are se obirin are mo se o sick gan ta pe gbogbo ti mo tu jo ngba yen bi owo e mo na le lori but mo wa wo pe iyawo ti mo ni ti mo nawo le lori tara re yatan dide to de lati bi tan ti n ba mi toju e ogun lo wa gbe ti mi to je pe a ti ri owo jeun gan odoran
2: bawo lo se bawo lo se gbogun ti yin
3: ada fun yin baba adetula nigba to de lati bi ti mo ti lo n toju e yen sa ati riwo jeun dọran si mi lọrun ati ri ise se ogun ni hello sir se n gbọ mi sir
2: mo n gbọ yin sir
3: o ni ise owo ni mi so gbogbo customer lo kọ yin si mi ti won gbe ise fun mi mo idi eniyan ti mo fi so ko gbogun ti mi bi mo se n ba yin soro isa mo n rent ile lati bi ọdun mẹẹdogun ni sẹyin mo n rent ile kakiri ilé tí mo kọ́ mi ò lè gbé bẹ́ẹ̀
2: kí ló fà
3: ló bẹ̀ dá ní báyìí
2: kí ló jẹ́ bí kó jáde kúrò nílé sà
3: kò ní bàjẹ́ fún yín ṣe ráwọn ẹ̀mí òkùnkùn yẹn tí wọn ò bá sí ìṣetán àti ṣèyàn léṣe wọn á fi yàn lẹ́wọ̀n máa wò níran ṣùgbọ́n tí wọ́n bá ti rẹ́dí àti mú yàn báyìí ọ̀nà kan náà lè gbà mú yàn nígbà tí iṣẹ́ ti bẹ̀rẹ̀ sí ní dira dada láti jẹ àti mú dogun àti fowó lẹ̀ nínú ilé tó dọ̀ràn kò sọ̀rọ̀ tó gbìnrin ò lè gbà ṣàìmúyan kọlọ́mọ fìwálé ọ̀tà lọ́wọ́ kò ṣe jẹ́ nìyẹn sà mo wá fẹ́ káwọn ọmọ nàìjíríà kan là mí lọ.
2: Hello sir. Ìlanilọ́yẹ̀ tẹ́ ẹ bèrè fún yìí ó gba sùúrù a ní láti fojú sùnùkùn wọ ọ̀rọ̀ yìí máa ń dùn mí pé káwọn èèyàn pè wọlé báyìí kí káàdì kan tán lójijì ọlọ́run bá o ṣàánú fún wa. Ẹ̀yin ara alẹ́ pọ̀ lẹ ṣe rọ̀ ẹ̀sìn báyìí ẹ̀dàpín dábọ̀ ẹ bá ń gba bàbá wa mọ̀ràn ibi tí ọ̀rọ̀ yìí bá yẹ ẹyin sí bó bá ṣe yẹ ẹyin sí ẹ̀dàkùn. Kò gbọdọ̀ parí síbẹ̀ 0916159101.
4: Ẹ kalẹ̀ lẹ́ẹ̀kan sí Mr. Adetula.
2: Yes, ma'am.
4: Mrs. Adesokan láti rẹ̀. Fún ọ̀rọ̀ tí bàbá oníyè mú wá yẹn èmi á sọ wípé ẹni tá a bá ń bá ṣe à kí ń fura sí ẹni tá a bá dẹ̀ ti ń fura sí ká má bà ṣe mọ́ ó lẹ́tọ̀ọ́ kí oníyàwó ṣọ́ ìyàwó ẹ̀ níwọ̀nba kó má bàa kàn dín nínú iyọ̀ o de leto ko de leto ke yan ma wo iyawo e niran na ko ma ba pada kan idin ninu yo yen na tori to ba fi sile pe won ni ki mo so to fi ma ri kure na ko ni mo ti oro siso ba ti wa nwo inu igbe yawo a beta ko ni kaluku yago funra won ti won ba ti le joko kun won jo so kun won de yanju e ki yi pada wa nbe a beta ko won yago funra won a beta ko won yago funra won en fun anti keji to nsoro o fe fe mi o fe ba mi lo po yen emi agba ni moran pe ko tele okan e gangan toro ra se bi eni yan fere pe gangan o se kini kan ko tele nti okan e ba fe je ko se to ba ni okunrin yen fe ko lo mo dele dele ti ko ba de ni okunrin yen fe ko yonda ko tele okan re nti okan re ba fe
2: e seun mo dupe ma fun imoran te fun wa lale oni e seun e lo e ka le
3: ko
2: ba mi yere doin sisale kara igbo dada
5: emi ni mo so le kan pelu yawo yen ke se pe mi o ni bo mi ma kra na ni ibi se ga from solo sin pe ke mo fin ni se ye ye ga
2: e ti tomo du melo e ti tomo du melo
5: awon kan bi ya bi to
2: e ni suru e ni suru
5: mo so le kan
2: any suru
5: so je boya mo ni mi le shege 35
2: years old e yire di on sesale e yire di on sesale
5: ne
2: sem gbo me bai
5: 35
2: e sha yire di on sesale
5: e jo
2: ibere ti mo fe bin ni wi pe se n gbo mi sir e lo se n gbo mi
5: hello
2: se n gbo mi sir
5: gege
2: ibere ti mo fe bi ni pe eyan melo le ti fe ninu odun yin eyan melo le ti fe lodun yin eyan melo le ti fe lodun yin lodun 2026 eyan melo le ti se wole wode pelu re eyan melo le ti fe lodun yin
5: ko ti to bi eta o
2: ki lo sele ni fun eni akoko
5: o mo lo ni mo get mi mo wa
2: ki le ni akoko so ojo melo lolo osu melo lolo
5: ah bi abi wo ke bi ojo osu ke emi o lo bi ojo bi merin yi ti o te lo lasti ko da o ti lo si oda won eyan mi kan ti se pe ni adentif didi
2: kile ro po faja ti arabirin fi duro
5: ti mo ba ko si si nkan ti mi gbe fun won te mo ara satisfy won
2: kile awon eyan so te ni so pe awon eyan fi se
5: won ma fi mi se bo tin ba dele ma ma wa ro pe ah o se
2: se le sun
5: ya mi le kono so bi ni adin kankan
2: en soro kan le kan nipa awon eyan wo iko boya e le sumo birin boya e le se se be lori ni
5: ah la la o ah
2: o da o ele ti fe yan meta ninu odun yin e wa nso fun mi pe awon meta ta o bori duro kini kan ta awon meta ta tenu mo kini won so kini won so ije ti e bi won ni ibere pe lagbaja
5: nkan o te so pe kura ko so disin kan ti mo te ya ti mo ko so disin pe ah ki mo se fun ki mo je ko ko so disin
2: oda oda nitori awon kan wa o ma n ba won wayawo ni awon kan wa mo ma olohun ba mi mo bo se ma n to fun won toro won ma fi niyanju so eni suru ni abeyin ni ko si ogun igbeyawo ko si ogun pe nikan duro te ninu ile o tori ta ba ni ka wo beyan ba lo ma niyawo nsin o lati fe ni to ni fe ateni ti o na ni fe eyan ara ile arakunrin tun pe pada o toro n wo pe bi awon ogun kan wa ti won fi n bobirin soro ti won fi n duro sile mi o ro pe nkan ba won wa o 0916159 1011 beba so sita latori WhatsApp e dakun e gbohun soke kara idayin lo lati bi
6: eto enti obirin to so sita yi oreyan lori na o so pe o so o ko so story bon se pade mo se lo do pastor ton ni o ma fe o suspect e ko so on to fe kan oyan da sin be
2: da bi ara biri na ba le pe wa pada lori oro na tori Mr. Adesokan kan ti gba mon le kan sugbon bo na ba fe pe pada aye wa fun na elo e ka le o e yi redo en sisale e jen jako lu indanu elo e ka le o e gbohun soke se bokunrin na leyin
7: ale eni tolo mo ni lati ni sa
2: eni tolo mo e ka le sa show
7: te pa arakunrin to ni obirin sa fohun ari arakunrin yen ko lo gbadura daada boya o le je ogun le ati ko je ti yabi dawon obirin boya wa yen ni o dawon obirin lo o ye ewo we o daada
2: oda mo n gbọ yin sa iseun
7: o ba ti ya notice wa to n wu sa obirin tan fi n sa yen o wa lo gbadura daada o ma lo je ko ogun le lo duro ti ohun gangan funra e to fi ri bẹẹ.
2: All right, sir.
7: Ile to se koko ju ni iwa e si awon obirin to n ba soro.
2: All right, sir. Ese mo dupe o amo lore o ese o ada be ba so sita latori WhatsApp e da mi lohun lati be ke ko sibe pe so sita lele imoran lele elo e ka le o ah e ti se tan e ka le o All right, ko so wa la seun.
0: E ku tule kan si buko temi ni Rashid la to ko. Se ri obirin to soro yen. So pe ma tun fe so pe mo fe so don la yen fe sa je ni o. To ba ti jo to ju e bayi o ma si le ni. Ko da ko ni wa de mo. So nkan to de ti se obirin yen la kokoko ko fe je ko siun le keji. So ko ra fi le bayen. No she oko alalu barika baba tan soro tan ni yawo awon ore awon lo tojo wa gbogbo se won awon bo fe pere ko se kan ti baba yen awon lo bi kan na so pe yawo won lo nse won ni e ba olu se je
2: tori ya ara baba o fi be soro na kule kule tori won ni kan ti won fe ka won yan gba won lori moran lori re nibe na ni kadi won tan se ani ipolo oja kan ta se bayi laarin iseju marun ṣugbọn mo ro awon eyan ti won ti so sita latori WhatsApp ki won dakun ki won ja mo pe so sita lele imoran lele ta ma ko gbogbo e mora abeyin ni ni papapa e sare wori WhatsApp yin bayi ka tun pada de ka mo le ta lo ka mo le ta ni lo nbe 0916 159 1011 o ni number WhatsApp wa 0916 159 1011 ambo

0: Ekweto, Kuneba Joe, Mr. Detula, Equataro, Kera Nubao, Bissilunson, that's your muscle. Or what about some leg and Moratim and Lurian, and we pay. Ah, I will like banning one now. Once I will like to be made over time what you are when we are okay, time of failure. Those will be my major for one. Negative talk banner that want no woolly Lurita, no as you are. I want your baba when you leave, tap back on my silly you feel. Cause you can watch in near my pereca, watch it on my pereca. We paint in selen, in selen, in seleni. Mo ba si ra pere yin gba tin yan wu abawon kilo le tun wo pe joko pe to nse ni mi ni fe si tabi ku wo fi oro lo awon mo lebi re awon oro dan yi tun so nga won kan re lori ni won ge lori won so idi won si ko kun kun re tun wo je ka mo ti ka di won ton won ton lai mi pe ka le mo bi ta soro si olorun ijo ba je o e seun
1: ami olorun ijo ba je e ka le ele nbeun o da lati be e ja ba gbera lo sori WhatsApp le kan si 0916 159 1011 ni number te pe si lati so sita awon so sita bi meta kan wa nbi eja gbo
2: e kale sa o yin n tolomo lati lomo mo so sita to was ending of last year pe mo fe pe mi atokun kan tin fe ra wa pe ya le ti fe se wedding ti pe ti pe ibu ki da ji mi to ku but ni mo be se ma ranti but ti won pada ti me mi sha tete to si ki a se wedding yen tan ori gba tin ba pari service ka ku se ti mo de pada bo si won lenu bo leyin gba ti won to pari NYC kan gba yen ti gugu awon kan ti won tun so ti ko dun mo mi ninu ti mo ro pe abi won fe je kin fara kun yi ti mo to fun yen na se ise telo ti mo salaye nigba yen so mo fe so fun yin ni pe gbogbo imo ti egbo wa ngba yen pe ka ni suru pe ka pe won joko pe abi won ri kankan abi gbogbo na la tele o pe olorun de ti ba wa se yori o ati se wedding in last month ati ti jo gbe papo bayi ati jo wa papo ki olorun je ki
1: I bag the papa, OJ, forever in Jesus' name. I shake on you. Thank you so much. More appreciate you. Olonde, my bag for you. I really appreciate you, sir. I do pray. I do pray. Lord, I'd like to lose your credit. See, by a pay, a coninu, I want you to want so sit out. Want to pull over in free money, take by one. Nijosi, want to pull over in, we pay, best by one, money. Suru teni ki won ni leyin suru na gbogbo igbese ti won ni kan gbe won gbe won ti je ka mo pe oro won ti ni yanju awon mejeje ti fera won o tun kan ta dupe le lori tori eni to dupe lowo yin lale oni o mo rere yin ni eyan mo Nigeria te fun wa moran a dupe lowo yin o gbogbo moran yin o ja sasan o awon eyan ti e de fun moran ikan ninu won re to dupe lowo yin eni kana to so sita o nipa awon imoran ta fun ni josia nipa oro yawo re alakunrin to so sita in wa mo be on gbo baba yi sugbon mo fe ka gboro ojo kojo abi ka ma ti loni talakunrin ba ngbo wa ko fi ami dani mo han tori ta ba lo fun imoran bayi elai si reti pipo ngbo wa ogbe imoran won yo ja si asana ni ain't that tears on Tessosita? If I'm Danny Mahombeum, Latory WhatsApp 0916 159 1011. 3 hours, a key and win mono. Tama mag buying a coma jazz so full. Kenny has a boom wood bow. But that is Sosita, tell it is soon. You leap well, and by Sosita, two teaspoon. Latory WhatsApp, good yamo, a carlo, a shamo. I miss I shun, sir.
3: I'm sorry.
1: I'm sorry. Toro na pesa
3: ewe ajao bale
1: ewe ajao bale
3: ajao bale ta pe ya feluru
1: okay
3: ko ba lo wa ewe ewe taba ewe taba taba
1: ewe taba
3: eh taba tama tama taba ya mbe
1: beni
3: ko ba ewe taba ko wa lo wa aroke die
1: ma
3: kokuma pomose o saco as colo fuwe do to san eba do to sota o apara pa o prene pa de tabe ata to lo tele o ba de ko pa sere ti ko pa de wasala yi
1: o da sio
3: se ba pe ke mo ma so obirin me ba so obirin wi pe o fa funi o le se kini kan o we to ni ma so obirin o
1: Hello, Kaleo.
4: Hello,
1: Kaleo.
4: Show
5: oríṣiríṣi obìnrin ló wà ń ta ni. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé ìgbé wà lórí wọn, ẹ̀gbín wà ní ìran tó jẹ́ pé kò kẹyẹ. Tó bá yẹ pé Ọlọ́run ń ṣu wa lójú ni ká máa rí ìran ọjọ́ iwájú àbí ohun tó ti ṣẹlẹ̀ kọjá. Àwọn ìdílé kan wà tí ò yẹ kí èèyàn wọ ọbẹ̀.
1: Ìgbà
5: tí èèyàn bá ti wá bára ìlú ní àwọn ìdílé yìí, àdúrà ló lè ṣe obìnrin. Yú àwọn ìdílé yẹn àwọn ìdílé tó ṣe oríṣi
1: ẹ̀yìn
5: ọmọ wọn náà máa wọ̀ ọ́ dìkan ẹ̀. Ṣé ibi yẹn náà yẹn?
1: All right, sir.
5: So,
1: Ọ̀dà, ẹ já lọ sórí WhatsApp, kí ẹ tẹ̀wájú.
6: Ẹkújọ́ méjì, ẹkújọ́ mẹ́ta o. Ẹkú ètò ànífẹ́lẹ́ ìsásìmọ́ lórúkọ Jésù. Ẹ̀mí máa wá darapọ̀ mọ́ wa o. Nípa ọ̀rọ̀ bọ́ì tí ó sọ̀rọ̀ wípé òun fẹ́ obìnrin mẹ́ta nínú 2026 pé kankan ò dúró. Ó lè rí bẹ́ẹ̀ nínú ìṣesí ẹ̀sìn obìnrin. Ní ojú ara ẹ̀, á gbà pé òun tọ́jú wọn. Ṣùgbọ́n ìwà tó ń wù nǹkan. Ìwà tó ń wù kọ́ bóyá ó máa kanra mọ́ tó bá ti ń kanra mọ́bìnrin wọn ò ní dúró kò sí kó gbé ẹyin ojú kegbele lọ́wọ́ wọn á máa lọ ni tó bá ti ń kanra mọ́ obìnrin. Lẹ́yìn yẹn tí ó bá dé ìwà á ti kanra mọ́ wọn tó bá jẹ́ pé wọn àti àwọn èèyàn torí ọ̀rẹ́ kó lè sọ pé nǹkan báyìí ló máa fàjà wọn ò sọ. Ó lè lọ church kó máa gbàdúrà. Torí ogun kọlọmọ yẹ kogun kó já wá ogun lè dìde pé ẹ máa níyàwó sílé bọkún gan fúnra ẹ kó roṣẹ ọwọ ẹ wò kó dèrò ìwà ẹ bó ṣe ń ṣe. Ti bàbá oníye bó ń sọ pé ká máa sọ obìnrin ká máa sọ ọkùnrin obìnrin àti ọkùnrin wọn nígbà tí máa.
7: Ẹjẹ́ máa ṣe yín ní máa wọlé máa rọra ẹ káàsán ẹ káàárọ̀ ẹ ká lẹ́bi gbogbo àkókò tó bá ká yín máa yè tó bá ká yín máa jẹ́ máa kí yín o. Inú mi dùn gan ayọ̀ mi kún fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ láyọ̀ láǹfààní àti máa gbọ́ ètò yìí fún talẹ́ tòní àbí lásìkò tá a wà yìí. Torí ibá méjì kan tí mo gbéré fún yín láàkò tá a wà yìí tí ó ṣe gbogbo ẹ̀yin obìnrin láǹfààní pátápátá gbà ni o. Ó ṣeéṣe kẹ́yìn ọkùnrin náà máa béèrè pé ti yín kọ́ ẹ̀yin ẹ ṣàdúró náà àwọn obìnrin gangan la ní àfojúsùn tó dáa fún jù báyìí. Ẹ máa wò ó pé ohun tẹ́ ń gbọ́ yìí ó mú ìdùnnú mú ayọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ virago àwọn gangan ni wọ́n ní kínú mi ọmọ dùn torí pé tí mo gbọ́ látẹnu wọn tí mo fẹ́ máa dà á fún yín gan tó lágbàgbà ni. Bá a bá wo sàkó ọjọ́ méjì mẹ́ta báyìí ní ìsìn ó ti pín ọdún mẹ́ta gbáko tá a ti dá àjọ virago tá a ti dá a kalẹ̀ báyìí.
8: Ẹni tó mọ̀ mí.
7: Wọ́n wá wò pé bóun láti fẹ́ ṣe tó fi lè wà standout tí ó fi dá yàtọ̀ gangan láti ṣe àyájọ́ ọdún kẹta tá a ti dá virago kalẹ̀. Léyìí tá a máa ṣe ayẹyẹ ọdún kẹta tá a ti dá àjọ virago kalẹ̀ ní 1st of August. Yóò ní ọjọ́ kìíní nínú oṣù kẹjọ. Ẹ rí i pé gbogbo ẹ̀ ti ṣe tán láti máa jọra wọn fẹ́yìn obìnrin tẹ́ ẹ bá ń gbọ́ wá báyìí. Torí pé ọdún kẹta àjọ virago tá a ti dá a kalẹ̀ tá a fẹ́ ṣe ayẹyẹ ẹ̀ báyìí. Gbogbo àwọn tí wọ́n ti wà nínú àkàsọ oríire òun láti ọdún kẹta tá a ti wà báyìí ni wọ́n ti mọ tán rí títí sodo sápò wọn. Àwọn tí ń wojú ọlọ́run tán wojú ọkọ fún owó tẹ́lẹ̀ wọn ò dúró dègbà wọn mọ́ o. Àwọn gẹ́gẹ́ fúnra wọn wọ́n ti náwó sí mọ̀lẹ́bí wọ́n náwó sára wọ́n náwó sí community. Ìwọ́ tó ọwọ́ ajóbìnrin tó ń gbọ́ lásìkò ìwọ́ gangan dúró kọ́ ọgbọ́n tí àjọ virago tán mú wá fún ọ lónìí kó o lè dúró kọ́ ọ lè dá yàtọ̀ gédéńgbé láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Yóò bá bọ̀ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ́ kan ẹnu ọlọ́fà ńlá àti gbọ́ mọ́ta wọ́n kó àwọn àlejò àwọn obìnrin bí ọkùnrin ẹ̀ẹ́tọ́ jẹ́ pé ipa wọn láwùjọ kò kéré mo kó wọn wá fún yín ẹ̀ta iná ni wọn ò bá sọ pé ẹ̀ta òkò onítọ́ bá dé ẹ̀fẹ̀ mí yín balẹ̀ ẹ gbádùn wa ẹjẹ́ máa gbé wọn wọlé lọ́kọ̀ọ̀kan ìjèjì àmọ́dù ẹni tí kọ̀ọ̀kan lọ virago queen wọ́n ń bẹ̀ ń bí bẹ́ẹ̀ bá ti gbọ́ queen e ti mo pe in to da ni jebe de eyan fe mo to ra mo e ku dede asiko yi o
9: e ku dede asiko yi o eyin ti en gbo wa nile loko oruko temi ni Iyafin Rashidat Bukola Akeushola
10: e ku dede asiko yi o gbogbo eyan ara le oruko temi ni Adeola Taiwo ti mo je Virago Duchess fun ile ise Virago Project
9: mo ki gbogbo esi to ngbo mi ni wakati owo yi onko temi ni Omidan Olajumoke Shakira ti mo jeje Virago Voice fun eto Virago Project
7: o ti da bayi lale toni o n le ti gbo hun awon asoju ile ise Virago awon gangan le ti gbo ko won loko kejeji ke won mu wa fun wa e ja ma le kini ohun le leyo kokan ke inu o le lanfani ati mu orire yin nbe odun keta Virago eti an pariwo re Virago Queen, ebo bi o, kene on to so kon fa da sile Virago, gege.
9: Ese won lo tu, kin to so, nkan ti o se okun fa Virago, ki la npe ni Virago. Virago je, eto fun awon obirin. Awon obirin wo, obirin takun takun, alaki kanju obirin. Ti o fe gbe dada se ni aye, ti o fe ran oko lowo, ti o fe je obirin alalbarika, fun omo, fun idile, ati fun gbogbo agbaye lapapo. Oun la npe ni Virago. Ki wa ni idi ti a fi da Virago kale ni pe, opolopo obirin lo nsana ni, lo ndamu, lo nse wahala, ki won to se bukata, ki won to je, ki won to mu. Awon obirin la nse wahala pupo ju. A se wahala lori omo, a se wahala lori oko, a se wahala lori ara wa. At the end of the day, nothing to show, o si nkan kan. So idi ta fi wa wo ni pe a fe ki obirin ma duro de oko ko ma duro de boda fe de ko to se bukata obirin na ni eto lati ni anito anina ati aniseku idi ni ti a fi da eto Virago kale fun obirin lati gbe dada se ninu aye
7: e seun gan o n le ti gbo won o gbogbo eyin obirin te fa fe gbe dada se elekeji ninu obere eyi ti n ta wota se ninu mi baba wo ta ka le ni eje eta erin kini nkan ohun to le je aseyori eyi te le fi takangba te le fi wura pe aseyori ti Virago to ti se ni lati bi odun meta ta ti da sile eje ngbo
9: adupe fun olohun oba wipe lati bi odun meta ti ati da Virago kale ati ran opolopo awon obirin ni owo awon elomi ti won ti rora won pin ninu aye obirin mi ti ko lo lewe to ti roi pe igba to won ti lo lewe o ti tan fun ohun na ni rara o ati se iranlowo fun won ni ona ti won le gba lati fi ma ri owo gbo bukata ni rorun lalai ni se pe won woju enikan kankan to gbo bukata be na si ni a se iranlowo fun awon opolopo awon mo lewe awon to wa ni lewe girama a se idanileko to peye lati le ran won lowo ona ti won le gba nigba ti won ba ri ka won alada won kini won le se gege bi obirin to sese n bo wa to fe di omidan kini won le se ba won se le toju ara won ti oni di pe won a di nkan ki kan si adugbo ti oni di pe awon okunrin a mo lo won bo se wu won so a ran won lowo lati se idanileko leyin na a tun fun won ni ebun perete ti won le lo nigba ti won ba n se alada won be na si ni opolopo lo ti je anfani idanileko wa ti won si n gbe dada se ninu aye ti inu won si n dun ti won si ti di millionaire ni di eto Virago yi so bebe ati bebe lo ta si ti dawo dada ta n se fun awon obirin wa duro
7: e seun gan

0: na gini panic bere o o possible en to scoop a goal or a feat at a gini si bere ti le bi o ba di fun we su start to lie any jail ti je pe daddy wa ni kun mo ra keke be won ko baba won je fun wa yi o possible ko be le yan ko no le o se possible na mi ma su ko ta wa yi ama ko se ori won na awon ma kun mo ra dada si mo gbe sai lo bi an fe be won ko mi start to la o teni ki be ni ba ri ti wa laarin won o ma meji o kun a to bi o para kon lo ri so fun ya mi ke bi o para si be that's the good thing ona je won na mu yen olohun ni je ko di awon sisina fun won ko ni gbona mo lowo o ija yo sulela awodo ta mo gbagbe ko ju ko so kan wa o
1: etale mr tula ekwetu ona ma fun se o ogunlogun ko ni di tin o ni pa ti abin so ni pe oni afeso mi kan to ni ko fe wa sile o yen ko fe wa sun odan yen ko ma gba lai ko wa sun ile odo e apo en ko fe chop arun ni o lo ko fe je nbe koko nbe nu ko follow decision ko ma lai ko wa sun ile ko wa sun odo e ikeji ni ti arakunrin to ni pe o ni aran 6 months to ti date arun meta pe won duro mo pe ni spiritual aspect ni o le pe be ti o approach awon people awon obirin yen o ni owo lowo to fi ti yin so fi ti won loju de ti won dele ko si bi a ko si eran afe lare as won ma wa di leta won ma korin ra bi a emi korin wa lare o ni lati gbadura nbi ona to ba pe ni o pe a ti christian ni o afa ni o abalaye ni o ore ni di adura ẹkùn iṣẹ́ orúkọ mi ní adídọ́tún ọlọ́wẹ̀.
2: aago mọ́kànlá ti lù ó dẹ̀ ti kọjá ìṣẹ́jú méjì báyìí. Gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti sọ síta látàárọ̀ gbogbo ẹ̀ tó tẹnu bẹ́pọ̀ ẹni bá máa pè wọlé báyìí kò lè láǹfààní láti dá sí ọ̀rọ̀ mọ́ bí kò ṣe wípé àwọn tó bá máa pè wọlé àwọn ọ̀rọ̀ míì lágbéyẹ̀wò. Ẹ ṣeun púpọ̀ fún àwọn ìmọ̀ràn tẹ fún wa fún àwọn èèyàn tí wọ́n ń gbà wá tí wọ́n fẹ́ sọ síta kódà àyè ti sílẹ̀ báyìí fún yín láti gbìyànjú láti pè wọlé kẹ́yìn náà kẹ sọ síta ẹ máa ṣe kánmọ́kánmọ́ torí bẹ bá pè wọlé báyìí tẹ bá lẹ fẹ́ dá sí ọ̀rọ̀ mi ì ní gbà yín láàyè láti dá sí ọ̀rọ̀ torí sọ síta tó wà lórí whatsapp àwọn dà ní pé àwọn ilé ìta fẹ́ gbéyẹ̀wò àwọn tí wọ́n sọ síta ẹnìkan fi ìṣẹ́jú mẹ́fà ránṣẹ́ a lè lo ìṣẹ́jú mẹ́fà tẹ fi ránṣẹ́ yìí o ẹni láti gé kúrú sí ìṣẹ́jú mẹ́ta ẹ̀dákun ẹ̀gẹ́ sí kúrú sí ìṣẹ́jú mẹ́ta kẹtùn sọ ìṣẹ́jú mẹ́fà yìí ti pọ̀ jù ẹnìkan fi ìṣẹ́jú bíi mẹ́ta náà ránṣẹ́ ẹ̀yìn rí ìṣẹ́jú mẹ́ta tẹ fi ránṣẹ́ o bóyá kẹ ẹ wá jáde lẹ́ẹ̀kan sí ìwà mọ̀ bẹ́ẹ̀ ni yes.
3: Orúkọ tèmi ni ẹni tí ọlọ́run bá mọ̀ náà àti ìlú tí ọlọ́run bá mọ̀ ẹ dákun mo jẹ́ ọmọ ọdún 22 years now so mo ní arábìnrin kan tí mo ń fẹ́ now so ọlọ́run ní ọ̀rọ̀ mi àti ẹ ti jọra wa dáadáa àmọ́ ìkẹyìn kan tó wà sẹ́yìn níbẹ̀ ni pé bàbá rẹ ní àwọn ẹni kò fẹ́ mi àwọn ẹni sọ pé kó má fẹ́ mi àmọ tó yọ ẹ bá ṣe rí kò fara mọ mo wá bíi pé kí ni ká ti bàbá rẹ rí ó wá ní pé wọn ní ibi so mo wá bíi pé kí ni ká ti bàbá rẹ rí ó ní ọ̀nà pé tó bá padà yá yóò filẹ yóò filẹ ń ṣe kí ni ká sọ sáà sọ nǹkan tí pé bí a ń filẹ ń ṣe kí ni ká mo lè máa tẹ̀lé sí mọ so àwọn nǹkan tí bàbá yẹn sọ lélẹyìí tí wọ́n sáà sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣáà tí bàbá yẹn sọ ọgbà tí wọ́n á mọ nǹkan tí mo fẹ́ ṣe ráhùn tó dọ̀lọ́ kí ni advice tẹ̀lé mo fẹ́ káwọn ọmọ nàìjíríà gbà mí nímọ̀.
2: Nǹkan tí bàbá arábìnrin yìí sọ àgbọ̀ dáadáa o torí mi mọ̀ bí ẹ tún lè tún ọ̀rọ̀ náà sọ kí ni bàbá sọ wọ́n lẹ máa filẹ̀ o wọ́n ní filẹ̀ o wọ́n ní kíní kan o ẹ jákulẹ̀ o ẹni láti sọ kí á mọ ibi tí a dojú ọ̀rọ̀ kọ tori ibi te gboro gba yo ye yan e gbianju lati tun gbolohun na so dada be ba so sita lati WhatsApp e ja wo ba se da yin lohun
4: e ka ni sa
2: e seun
4: e ko ataro sa
2: yes sir
4: e jo e mo fe so sita ni sa
2: bi da te so waju
4: o ko mi ni tolomo yo tolomo e jo e kankan lo nse mi to je pe o dun mi okan to je pe ti mo nse ti o da ti mo je fe file mo fe be awon mo Nigeria kan mo gba mi ni moran ko de wu mi lati ma se kini yen mo ma n play betting dada beti ti mo n play yen ki se bo boya we pe kenyan joko sibi kan pe kenyan ma play boya awon tin se kini sa beti ma lo sibi kan to ma n fo mi ko ma daruka bi pe kini kan sa to sa ma fo le ma lo n play nti mi beti eni wo ti ma ti ni boya lakanti ti mo kan lo ma sai lo ko si ma to fi play still na ko ni ma o yan sha lo o ma dun kuku ti ma fi je ma fi se bet nkan to wa dun lokan ni mo pe kan ti mo se ye ko da bet mo fe jo ko lokan mi fe ka mo Nigeria kan gba mi amọ to ma le gba mi ti o fi ko lokan mi kan da ko lo aran ogun olowo ejo ketakun ko wo mi lati mo play kini yen mo ko pa mi pe mo shin continue lati play but ko wo mi kan yo deta fun mi itakun n pa mo Nigeria ni ko mo gba mi ni mo lule
2: arakunrin ni o ma n ta tete olohun mo pe kini yo da fun ẹmọ kí a kí máa ń dáyàn lẹ́bi lórí ètò yìí bẹ́ẹ̀ ni ọ̀nà àbáyọ àwọn akẹ́kọ̀ọ́ tó lè ṣe ẹ̀yìn ẹ̀yẹ wa ẹ̀já gbà mọ́ràn àwọn ọ̀rọ̀ tá a dà sínú ọ̀rọ̀ arákùnrin tí mo ní pé kí ni bàbá ìyàwó rẹ̀ sọ náà bó ti fi fún ránṣẹ́ o.
5: Nǹkan tá a ń sọ ni wípé wọ́n ní pé àwọn ní sọ pé kí n fẹ́ àwọn ní sọ pé kí n má fẹ́ àmọ́ tí ojú ọmọ tọmọ tarábìnrin yìí bá ti rí òun ni kò fa àmọ́
2: wọ́n ní wọn ní pé kárákùnrin má fẹ́ wọn dẹ̀ ní kárábìnrin náà má fẹ́ arákùnrin wọn ní nǹkan tó ju arábìnrin bá ti rí kò fara mọ.
5: Jọ èmi gẹ́gẹ́ fúnra lára mi tí wàá lòdì bá bàbá yìí sọ bàbá àwọn ti sọ pé àwọn pọ̀ máa ń sọ̀rọ̀ ìpè nǹkan tó bá ti sọ náà ní nǹkan táwọn ṣe sí báyìí ní sí pé tí àwọn ọmọ sin ta bá fẹ́ náà ní àwọn bá wa fẹ́ so àmọ́ wọ́n ń sọ fún ọmọ wọn pé àwọn ẹni kò fẹ́ mi àwọn ẹni tó kọ́ fẹ́ mi àmọ́ kà tí ojú ẹ bá ti rí kò fara mọ́ so wọ́n ní wọ́n sọ débi pé tó bá padà yà máa filẹ̀ máa já kulẹ̀ sóhun ní padà yà sí mọ́ ti sọ fi bá ẹlòmíín lọ so máa ní pé wọ́n á fi yọkọ̀ mọ́lẹ̀ yá gbà mí mọ́ so ṣeéṣe kí ẹ̀dá kankan kò mọ̀ ká tó ṣẹlẹ̀ lọ́la.
2: Kí ẹ̀dá kan mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la nípa irú ọ̀wọ̀ bí ilé láàrin àwọn méjì tí wọ́n fẹ́ra wọn. 0916-159-1011 àwọn kan sọ síta báyìí a gbọ́dọ̀ yín yẹ̀ wo tí wọ́n bá sọ síta lọ́jọ́ ojú òpó ẹ ká lẹ́wọ̀. Yes sir.
6: Ní kí ṣe ló ń kọ Jésù.
2: Àmì ẹ ṣeun.
6: Fẹ́ rí bàbá tó sọ síta tán ní ìsinmi. Ọ̀rọ̀ rẹ̀ ó yẹ kó nù ó sàkíyèsí. Ọba jẹ́ kó náà bá nẹ́fẹ̀ẹ́ ọmọbìnrin.

0: fojúmọ́ sẹ́ wọn fún wọn ó gbìyànjú láti jẹ́ ara wọn títara ẹni ni pé kéèyàn ó yẹ àwọn nǹkan tí ọ̀dà yẹn fẹ́ kọ́ sí ikún sí ibi tí wọ́n dé ń ta ẹ mọ́ gbàgbẹ́ lọ́mọ́ ibi tí ó jẹ́ àdúgbò ibẹ̀ tẹ́ mọ́ lọ ẹkùn bẹ àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ẹ bá rìn tó ṣe wú sẹ́yìn ẹ yàgò fún wọn lẹ́yìn òfin ilẹ̀ pátápátá so ìmọ̀ràn yìí yóò bẹ̀ta kan bá lè mú un.
1: Ẹ ṣeun o, wọ́n ní tó bá lè mú lò. 0916-159-1011. Ìmọ̀ràn wo lẹ ní fún arákùnrin tí wọ́n lọ ń ta tẹ́tẹ́? Báwo ló ṣe lè bọ́ nínú rẹ̀? Ìjọ náà báyọ̀ wà fún tọ̀hún.
2: Ẹ kalẹ̀ o, Mr. Adétúlà.
1: Ẹ kalẹ̀
2: mọ̀. Ẹ pẹ̀tọ̀. Mọ́mí òkìkí ló fẹ́ dá sí ètò láti Ìlọrin. Ẹ jọ sá, mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí bọ̀dá yẹn sọ lẹ́ẹ̀kan tó sọ pé àwọn obìnrin ò kì í dúró pẹ̀lú àwọn. Ṣé rí lákọ̀ọ́kọ́ náà, mo fẹ́ gbà wọ́n lámọ̀ràn pé mo hò pé wọ́n ń gbọ́ mi. Àmọ̀ràn mi àkọ́kọ́ ni wípé báwo ni physical appearance wọ́n ṣe rí. Kí wọ́n tiẹ̀ tó tẹ̀kẹ́ ní spiritual step. Because mo rí pé àwọn èèyàn ti ń fún wọn láwọn spiritual remedies látẹ̀kan, which is very good. Tí ò bá wúlò fún wọn ó lè wúlò fẹ́lòmíì ṣùgbọ́n physical appearance wọn ó mátà o. It goes a very long way. Ṣé wọ́n ń túra ṣe dáadáa? Báwo ni personal hygiene wọn? Ṣé wọ́n wọ àwọn aṣọ tó fine? Ṣé wọ́n jáde dáa? Ṣé wọ́n dùn rí mọ́yàn? That is number one. Then number two, dàbí pé wọ́n ní ìdàtí work lórí ara wọn bẹ́ẹ̀ gbọ́n yẹn bọ́ ṣe sound wọn sharp o. Wọn sharp. Ọkùnrin máa jáfáfá, ó yẹ kọkùnrin gbólẹ́nu, kọkùnrin dángájá kó dúró dáadáa. Ẹ understand? Mo hò pé àlàyé tí mo ń ṣe ó máa yé wọn ju bí mo ṣe ń ṣe é lọ. Kán tiẹ̀ tó lọ gbégbèsè pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ìyàwó ọ̀run ni, wọ́n fẹ́ ṣiṣẹ́ ogun ìdílé kan àbí kínní kan ni. I think all these should come first. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́. God bless you, sir.
1: Ẹ ṣeun fún ìmọ̀ràn tí ẹ fún wa. Láti bẹ̀ ẹ já tún gbé mọ̀ràn mi wọlé. Sọ síta kan bẹ́ wájú mi tí màá lò láìpẹ́ yìí. Ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù iná. Ẹ lọ́ ẹ̀ kálẹ̀ o.
3: Ọmọọba Adétúlà.
1: Yes sir.
3: Okay, yẹn kùṣẹ́ ló sà.
1: Yes sir.
3: Lórí bọ̀dá tó ni wọ́n ń ta tẹ́tẹ́. Ṣé rí gbogbo tí ọ̀tá fi ń bá wa jà? Àgọ́ ara wa ló wà. Àwa la wá nílò láti gbolé mọ. Ẹnu bá wà ni pé ẹni àmúbóyórí fóònù ti ń ta àwọn tẹ́tẹ́ yẹn. Gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ẹni tí tẹ́tẹ́ bẹ́ẹ̀ ní kankan báyìí ṣá wọn á kọ́ dìlítì ẹ̀ kúrò. Ṣùgbọ́n tó wáyé pé bóyá kì í ṣe torí àpò àgbóyé orí fóònù ni tó pé bóyá ẹ̀ṣẹ̀ ara wọn náà fi rìn lọ síbẹ̀. Wọ́n á sanra wọn sí àwẹ̀ àti àdúrà. Torí pé bíbélì sọ pé láì sí àwẹ̀ àti àdúrà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Onígbà tí ènìyàn sùn ó lọ tà fún ẹ̀pọ̀ sí ládìí kámà ó sì bá tiẹ̀ lọ. Ìgbà tó bẹ̀rẹ̀ kí wọ́n wo àwọn oríṣiríṣi nǹkan so àwọn ló máa ran wọn lọ́wọ́ nípa àwọ̀ àti àdúrà. Mi pé wọ́n ní wèrè o, wọ́n níjọ́ tí wèrè bá ti mọ̀ pé wèrè lé òun. Mi pé wọ́n ní wèrè o, ẹ̀rí pé mo là ijọ́ ẹ̀ ló máa sàn nínú àìsàn ẹ̀. So àwọn tí mo bi tó gun ti ń jà wọ́n. So inú mi dùn fún wọn. Wọ́n ti mọ̀ pé tẹ́tẹ́ tí wọ́n ń ta yẹn ó ń bà wọ́n nínú jẹ́ kò jẹ́ káwọn rí ọ̀nà àbáyọ ó ń di wọn ní ọ̀nà. Àwọn ni kó wá gbé ìgbésẹ̀ láti gba àwẹ̀ láti dá iná àti agbára sínú àgọ́ ara wọn láti lè má jẹ́ pé kókun tẹ́tẹ́ kò borí wọn. Kò sẹ́gbọ́ o, kò sétutù, kò sí wòlíì kan, kò sáfà kan, kò sí pásọ̀ kan tó máa gbà wọ́n sílẹ̀. Àwọn ló máa gbára wọn sílẹ̀ nípa àwẹ̀ àdúrà ìṣọ́ro àti orókè. Ẹ máa bí tó bọ̀.
1: Ẹ ṣeun.
4: Ẹ kalẹ̀ Mr. Adétúlà. Orúkọ mi ni Samson láti Basin. Mo fẹ́ dá sí program ni títí arákùnrin tán sọ láṣẹ̀ǹsì lórí ọ̀rọ̀ tẹ́tẹ́. Èmi bìlíìvù yín pé ọjọ́ tí kinní kan bá ti mọ̀ pé kinní ló ń ṣeun ọjọ́ náà láàárẹ̀ náà ti nígbà tẹ́ náà ti mọ̀ pé kinní yóò dàn. Mo bìlíìvù wípé ọkàn ni mind ni tó ti yẹ yín. Nọ́mbà wán náà location yín tọ́lọ́run bá bù yín láṣẹ ẹ kọ́kọ́ kún location ibi tẹ́ wà náà. Kẹ̀dẹ̀ múra sádùrà gidi gan. Tẹ́ bá lè kó òun location yẹn is the best. Then irú àwọn ọ̀rẹ́ ò lẹ̀ ń bá ń dẹ̀ bílíì pé tí ẹ bá ti kó òun location yẹn. Tẹ́ni bá kó location ibi tó wà mọ̀ pé àwọn ọ̀rẹ́ tó ń bá rìn náà mọ̀ pé àwọn á lose contact ara wọn. Wọ́n á dẹ̀ fi nǹkan tó irú nǹkan báyẹn ó máa kúrò nínú mind yẹn. Torí nígbà gbà tó ti mọ̀ pé òun ta tẹ́tẹ́ yẹn definitely to the double feel definitely olorun ati fe fi so kan leni wo like okan ti e lo sin wa nbe gege bi mara temi o so ko de mura sadura to pe church ni wa ma lo ni ba pe mosque ni wa ma lo ni ba ti di pe kini lo ba won afa ba pe church ni ma lo church lo ba pastor ke kan se prayer gidi fun e gege bi mara temi ko sin kan teyan le file o but ola pe my dear she wa menelo so pe akini o da ni ba so ti mo pe kini yo da and you are still doing it definitely your mind is still there so ga won kan ti mara temi le gba eniyin niyan
1: pe e je nfi so sita kankun ko di meta
5: e kale o oruko temi ni tolorun mo
1: e seun
5: o sele pe emi ati yawo mi ba ti apade ara wa ise kan la jo nse o kon la de jo ngba sugbon o sele pe mi ti fe yawo kan tele to de bi mo fun mi omo e wa pelu mommy mi was mo ti fi yawo yen sile so wa sele pe mo a fe alaba si je po mi ta jo gba iye kan na ni bi ise le to de se fun mi gba ni pe o support mi ni gbogbo ona now inu yara kan lo ngbe tele tani bi ti mi na gbe tele sugbon gba ti oro wa wo a jo decide pe a ma gba ile so agba 3 bedroom flat gba ta ma koko sanwo ile yen a koko jo pin san ndogba ndogba gba ta se bere o se le pe an ba ife yi lo sugbon ti mo ri ni pe oro yin wo bọ́n mi tí ṣe nǹkan orí ẹ̀ tó yẹ kí n ṣe but ìgbà tí ọ̀rọ̀ yìí wọ̀ àbímọ bọ̀ láti gbá tó ti lóyìn ẹ̀ mo ti rí pé ó ti ń yọwọ́ díẹ̀díẹ̀ bí ká ní à ń fẹ́ ṣe nǹkan nílé kó mọ́ bù mí gbọ́ tí ó fi ṣe so mo dẹ̀ bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe fẹ́ ni pé ká jọ fọwọ́sowọ́pọ̀ kí a lè tètè dé ibi tá à ń lọ ṣùgbọ́n mo rí pé kò rẹ́dí láti bá mi fọwọ́sowọ́pọ̀ torí most of àwọn nǹkan mi tó bá ṣe àti ṣe tán kó tó sọ fún mi now ìgbà tá a máa sanwó ilé ẹlẹ́ẹ̀kejì ó ní òun ò lè gbé responsibility mi ni mo fara mọ́ mo san ó san 1/3 out of it to ba mi fi kun ta fi san owo le yen now awon responsibility nu le yen ka ma paro o ju iye ti mo gba ni osu lo sugbon mo ri pe yawo mi already mo lati fe support mi ba ni si ko si ti mo le so to ma n gbo ijani mo pari kan loni àtúntì bẹ̀rẹ̀ mílọ́lá mo parí kan lórí àtúntì bẹ̀rẹ̀ mílọ́lá wọ́n fẹ́ bèèrè pé ṣé irú nǹkan báyìí kí ló lè fà á torí mo ti bẹ̀ láìmọye ìgbà bí kan bèèrè lọ́wọ́ pé kí ló ṣẹlẹ̀ pé ó ní kò sí kò sí kò sí so mi ò mọ nǹkan tí mo tún fẹ́ ṣe mọ́ ẹjọ́.
1: ẹ̀yin bàbá wa o ọ̀rọ̀ ti kàn yín o sọ síta kẹta nù a nípa máa lọ lálẹ́ òní o ẹ̀ ń bá tètè sọ síta ládàá lóhùn kí lẹ́rù párákùnrin lè ṣe 0916159101 ìkàlẹ̀ ẹ̀yí rédíò ní sísàlẹ̀ o ẹ̀yí rédíò ní sísàlẹ̀ dákun ìkàlẹ̀ yes sir.
6: Lórí ọ̀rọ̀ ọkùnrin tó sọ láìpẹ́ tọ́tẹ́ mi mọ̀ ẹ́ pé wọ́n lè ṣe ni wípé ọlọ́run abókun wọn ọlọ́run àfikún iṣẹ́ apá wọn ojúṣe ọkùnrin náà ni láti máa ṣe ẹgbẹ́ nìyí orí burúkú ni fún ọkùnrin ọlọ́run mi ò fi dépè fún ọ orí burúkú ni fọkùnrin tí ó bá ń oyè mi
1: mon lati dain duro ni bi iri ti mo fi dain duro ni wo pe seri nkan to ba wo fe nikan
6: ben
1: o le ma wo fe lomi awon kan wa bayi ikan to mu ile won ma to kan ni yawo na lowo oko ran yawo lowo ko seni to mo yawo lo nsan wo school oko lo nsan wo le yawo lo run je sile oko lo nsan wo gbugbu awon kan to nilo e ma je ka so awon oro tori bi abi ta ti barawa ba fin so be e ma so be e ka te mo ka fe ka so ni wi pe o ye ke mu bere ki lo nfaja nkan to nfaja na ni wi pe a npin kini won yin san a npin kini won yin se ki wa lo na bayo fun arakunrin ona bayo fun arakunrin lo ye ka fun ki la won kan to le se to le ba fi ni fokanbale ege bi balele toro obirin oni soro ani ko sin kankan le kokon da kokore ma binu okunrin mi o mo bon se binu abinu sodi
6: nke
1: ni ri ti won
2: le se na ni wi pe olorun a ma
1: bi se adesun
2: eh ko se sa esun mo mi o ki na tun ni en to so si ta ton sin sin sheri a nkan temi koko fe so lori oro won oni wi pe nkan tawon ti yawo won jo dapo to fi jojo come to the conclusion wi pe awon jo mama pin responsibilities ninu ile kon koko stop e that is one number two sheri ile ton gba yin ati gbogbo responsibilities ton so pe o wa pelu ile yin tawon o le afford yin kon cut it off kon lo gba ile ti apa won ka lati san owo fun
1: okay
2: sibi ti o ba wu won to te won lorun ton mo pe o awon le ni ikapa lati san owo e to ba te yawo lorun o ko te le won ti o ba te lorun koko wo kale se nkan ti mo so yin sir there is no point wi pe nkan te le afford ni obirin fe nu tin lati se e wa se die o wa de daju ona o wa stop ko make sense e je ki won lo gba ile sibi ti pa won ka nkan ton ba de lagbara lati se ge bi okunrin ninu ile ni kan se alafia
1: e se wa do pelowo yin fun imoran te fun wa
7: e ka le sa
1: e
7: sa nu pa lo tete yen ni emi fa so nu pa
1: okay
7: sori emi ti mo ba soro yi na mo nta mo ti try number yin gan ko lo tele o wa busy so emi ti mo ba soro yi emi na mo nta gan gidi so emi na mo de n try ati file kini yen ko se file and then mo gbo ngba ti won reply yen ti o message le kan yen pe ko delete kini yen ko se sori emi ti mo ba soro yi emi gan mo ti delete ti mo ba play laaro ba ti won ba je wo mi ti mo ba delete laaro yen to ba fi ma di ale ma ti install pada so even though machine meji mo ni mo ti ta yo kan mo fi play mo lo iPhone tele mo ta o fi we play Android ni mo pada lo ba ogo mo fi ba n soro so o ti sun mi gan mi te mo kan temi gan le se so ejo imoran wo le lo fun mi gan
1: imoran ti ma fun yin o le popo e kan wo awon kan te ti ta yin e wo awon kan te ti ta yin eyin te nta ni o ewu awon kankan te ti ta yin e wa wo ile ise ti awon yen tin sise ta awon yen tin sise te mo ile ise te tin ta tete yin e wa wo awon sise ebe e wa wo won sira yin awon yen te si waju eyin fa seyin so ye ke tu wa lo be e n bukun awon e kan to mi soku ni mi o so pe tete je nkan ti o buru tora ma kan wa nbe ton gbo mi bayi enu tete na ti la be ni awa kin se enikan ti o tabuko enikan tori ti wi pe a n so pe ile yoda bi o se wo folukanu kan toto sugbon pe en gbe duke ayin taun oda
8: hello mr adetula
1: yes sir
8: bi si lo tun so lati ogbomoso
1: esun sir
8: arakun to se so tan ni sin to se so si tatan baba re ti so to oro fun ko mo le dara e laamu bi a ba lagiri ta ba fera won nkan mi o sele na to to ni obere pa un ta ko lo gbadura yo ba ti e pade ko fo mo baba le fun baba ko wa yawo ti e si waju won ti fi yo ba soro fun oku owo re loku elekeji okunrin ti o n ta tete nigba ti olorun se lele ba jo ba ti mejo ele bi ko ni pe lori kun le ko wa oju olorun ko lo gbadura ko fawe ti ko si duro pelu re pe looto ohun o ni se mo pelu igbagbo olorun o gbala o ni de
1: sure
8: tula lori alagba to so si tatan laipe
1: all right
8: won ti ri okoloko okun tetele kun lo gbagba si o won ti ri okoloko okun tele tele wọ́n fi lọ gbé pàṣẹ.
1: kí wàá lọ́nà àbáyọ báyìí.
8: n ti ń ṣẹlẹ̀ ní wípé ìyàwó tí wọ́n fẹ́ tẹ́jọ́ ń gba owó kan náà tá a fi jọ bẹ̀rẹ̀ láti jọ gbalé papọ̀ ó yẹ káwọn náà ti mọ̀ pàgbára wọn ọ̀ka yẹn the same salary wọ́n jọ ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ obìnrin àti ìrìnàjò ìgbéyàwó rí báyẹn kò yẹ kí wọ́n dá sí wọ́n jọ dúró nǹkan gbogbo àwọn kíyàwó ọjọ́ máa sanwó lé káwọn náà ọjọ́ máa pín san kò lè speak for ẹ̀ fúnbẹ̀rẹ̀ rárá rárá àwọn bàbá sì sọ pé ìyàwó tá a bá fijó fẹ́ ìran ní máa wò lọ òótọ́ ọ̀rọ̀ ò ní sọ pé ká máa sọ òun kí wọ́n wọ́nà láti wá àdúrà bí àdúrà bá kún ọ lọ gbàdúrà dáadáa tàbí kí wọ́n pe arábìnrin ìjókòó láwọn kan òun kan nǹkan yí kò rí báyìí tẹ́lẹ̀ só ò nífẹ̀ẹ́ mi mọ́ ni kí n lọ́fà tó fi rí báyìí ó ti mọ̀ pé owó tí wọ́n gbà kò ju iye kan náà lèmi àti ẹjọ́ ń gbà agbára rẹ̀ ó sì gbé nǹkan báyìí kí n mo tún ṣe fún ọ sẹ́mi ìdámọ́ ni àbí mo ṣe ọ́ ni tá a bá wá gbé gbèsè báyẹn tàbí nípasẹ̀ rẹ̀ yóò sọ tìǹú ẹ̀ jáde bóyá owó rẹ̀ náà ti wọ́n san ni ọlọ́run dalé wọn rú o ẹ máa bẹ́ tó bọ̀
1: ọ̀dà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n fún arákùnrin yìí owó rí arábìnrin ìjọ ṣe é san lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ǹjẹ́ lè gbalé míì lọ́dún tó ń bọ̀ bẹ́ẹ̀ ni ẹni láti wá iṣẹ́ kún iṣẹ́ o láti fi arábìnrin lọ́kàn balẹ̀ láti gbé arábìnrin yányán láti lè sọ̀rọ̀ nínú ilé gẹ́gẹ́ bí ọkọ torí obìnrin tí wọ́n sanwó rí rẹ̀ wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní sọ san orí mi ni tó bá ti sọ báyìí inú àbí ọkùnrin alẹ́jọ́ ẹ̀kọ́ ẹnì kejì ni pé èmi mo gọ́ra mi bẹ́ẹ̀nìkan ṣe ń dára ẹ̀ lẹ́bi lẹ́nì kejì ń dára ẹ̀ lẹ́bi wíkẹ́ èmi mo fa tí mo lóyún fún ẹ kíníkan kìnìkan bẹ́yẹn bẹ́yẹn bẹ́yẹn ìbínú ara máa wọlé ọ̀rọ̀ náà wọ̀n ni wá ní lójútùú mọ́ ẹ jágba arákùnrin ní mọ̀nà ká tó gbọ́dọ̀ mi wọlé ẹ ká lẹ́
9: ọmọ bá tó sí la wá ẹ ká lẹ́sà alájà ní ìkàdé kúrúfẹ̀ látẹ̀jẹ́
1: alájà ó máa ti fẹ́ tóbi oṣù bíi méjì mẹ́ta mẹ́rin
9: lọ́gbọ̀n ọdún ní orí bí wọlé ni
1: ẹ ká lẹ́mà
9: gbogbo eight to ten ajọ́ máa ń bẹ̀ ajọ́ máa ń parí ni títí di 12 àfẹ́ mi báyìí lọ ṣùgbọ́n ìta bá kà mí lára màá sáwà máa pèpè náà ni
1: ẹ ṣe ọmọ dúpẹ́
9: mọ́ ẹbí ṣiṣẹ́ ní kì í sọ o diamond òní bàjẹ́ lágbára ọlọ́ ẹni rogo àyọkú ẹni rogo ránṣọ gbogbo àdúrà sí gbogbo ayé ń gbà fún gbogbo yín bẹ̀yẹ lágbára ọlọ́run ọ̀kan kò ní sákì diamond one in a million ní yín gbogbo yín pátá orí yín ò ní ìdàgbé ọmọ ẹṣẹ́ yẹn gidi gan-an ni tẹ̀mú alátọ̀run ọlọ́run máa tì í lẹ́yìn o ẹ máa ṣàṣègbàyì o tẹ́rí méjì ni mo fẹ́ dá sí ńbẹ̀
1: tẹ́rí
9: èyí tí ọtọ́jọ́ ní bàbá ìyàwó bàbá àfẹ́sọ́nà tó sọ wípé òun ní pé òun fọwọ́ sí òsì fọwọ́ sí ṣùgbọ́n gbogbo tí wọ́n bá pàdé bàbá ti fọ̀rọ̀ sáàdì ahọ́n sọ o ọmọ ẹ̀ kí ọmọ ìyá ilé agbọ́n ká gbọ́n mọ́ lọ ta ọkọ rẹ tó ní ìbalẹ ìpẹsàn sì tó lè fa nǹkan míì fún ṣe sẹgbọ bí ìkankan bá rúwúrú nínú ilé àníbọ ìṣẹjú bàbá ti wí ó ti fẹ mọ ṣe ìnínú ọsẹ bọsà yàrá ọrọ àgbẹ ilẹ ọlọrun tó ṣe tó tún tí ó tẹ lọwọ tí ó fi dàbí bẹyẹ lọ ṣe ẹ wá rí ti àwọn oní ìkwọlítì wọn sọ gbèsè mẹgo pé owó oṣù kan náà baba yoko baba lasu ni omo ni to be pe o ba si ni se pe ti lehun si duro yo mo tu woman yen na mi o boya woman yen ba won kan so tojo re se so pe o kare ni amo tabi dale se wo ni family ti e na to mo tori awo obirin ni yen boya yen ni o nlo ninu ile yo wa mo tu ni pe o sa wo bi economy Nigeria se ri ka won gbogbo ka ma si wa se pe won towo mi o to ma fi gogo fa to ni mo mo statement kan ninu oro ma yen to ni di ta won lo ka won le tete de be kan wa gba lago sise yara ko kan lo luka ku gba tele tele ti n se kini wa ti won gba tu be n fa tabi even one ta wa lo re gba 3 odun tin bo ni isin owo ti an san ni boya 300 ta boya 400 mi omo ye ti an san o
1: ben yo glo so ti se
9: isin ni won to gbowo le yi lori cement ti an ra ni bi 6-7 o ti di 10,000 àwọn láńlọ́ọ̀dù àti láìlọ́ àwọn yóò tuntun fowó sí
1: ọyà
9: pé ọyà àbẹ gbogbo ọbẹ ọba ṣàtẹlẹ ṣe tí lè òfin ní dàrú olùkàdùkú ní ọrá mánéèjì láìpẹ ní ìsìn yóò gọṣẹ tí kan ti tí sàn wípé ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngọ̀ fá o ẹsẹ ilé ní òní dàrú ìtajà ti la wa ẹsẹ òkè gbogbo yín pátá ọlọyẹ bàbá Baba Bade wa. HOD, everybody. Uncle SEO, Bobo Nimo Pio, and New York Wo. Odaro, Alaja ni kade kate, then ye mama seo.
1: O je, amon emona yin, mo lere pala kure yin, baba bayi. Beba so sita, agumon kan la aboti luba yo, a, ni kwe ma lo. Omo mi, Daniel Afolabi kushe.
10: On kolo sibe, on si molo. Lanta to iba ti tan o, ili ta man bini. To ba ou, o teli wan. To ba ou, o ma teli wan. Konto po so ke raja. On to elo mi bizenye na. Ano kon vizyo ti wajou. Lati waa, o bine mi. Po sin kato lembe. Eke ki mi stade tu la. Bo e koute ba se man, lo se vin bo ju. Tan ba gara si e ni tak ba an oka. Tan fe man ba yi. Lati kouta yi. Kon ba gbe ou re si wo li. Wo school mo bo penso bo bello awa kuno lo wa o mi tan wa lati fi meet life ti won ni awon kan lo tan lati bo life ta won o se pe to yo jo waju awon do kan mo gba bi kan so kan kan ti won ta se
1: ola mo gan kan ti won kin so fo mo kunrin to yun ba wo omo birin ma so fun pe olorun lo ma tojo e sugbon won ni salaye fun pe iwo ni wara awon kan to ma gbe omo duro bi awon kan wo tele awon bi awon kan to ma nwo to ma fi gbe awon kan lagu ara omo lati bebe lo e bodo mura si se ni o so si ta kan re o
11: e ka le olutun
1: e seun
11: e jo mo fe so si ta ni wo e ke gba ni mo lori oro yi nkan ti alese soro yi aburo mi ni oro yi sele si o mi ti obirin kan ni to de nfe gege bi girlfriend de o awon adugbo won ri pelu e won ri papo ati ya omo won ta ri mo sugbon ngba ti omo yen sopon loyun awon lo se scan awon se scan yen awon ri pe ala olo ya scan awon ri pe oyun yen o ti pe lara omo yen oyun ti wa lara omo yen ki aburo mi to meet omo yen ngba ta wo de ti scan yen sigba tan jo meet oyun yen o ti le ni bi osu kan kan to pade sugbon o gba awon adugbo an so po na lo ni oyun na pariwo tori po na ri mo sugbon e jo e gba ni mo ki la fe si soro yi elo adetula e jo e ba mi so oro yi sita e jo ka mo Nigeria ko gba mi mo lori oro yi
1: scan oni oyun ti wa lara arabirin ki arakunrin to pade o tun mo se pe won ti jo ni kan papo nu ibere to ba wa nbe ni wi pe sharabirin lo arakunrin so lo lo mo ni abon kolo lomo o je nkan ti eyan lati fi suru to bayi ara kunrin eyin ya wa ateyin baba wa te ngbo wa lale oni bo loro ise ye yin si o eyin ya nje ona bayo wa ki a to gbe awon kolo loloko ojo kan e ja gbomran ina
12: e ka lesson eni to lorun lo mo lo soro lati lorun mo fe da seto ni
1: okay
12: ijo ni fa brother tan so sita laipe yi gege bi mami kan si soro recently mi ba ni kan follow royin kan lo gba ile ko da bi se duro two bedroom flats ibi tan ba ri wi pe ko china si bi se won so that owo moto to fi ni mo poju at least owo to ma to second le fun atun bi san die because responsibility okunrin ni lati san owo ile owo nje so afikun ni to obirin but being that pe won ti jo ni adun laarin ara won tele tele kan pe sister yen kan pe won wo ni na kan be won kan beere lowo won pe kini awon se ti adun fi yi on lati je pe nkan kan wa nje ti o ba si nkan kan nje lady yen o le ma wo wa beyen kan pe won kan be won kan tu won kan be won nitori Olorun at least won sha feran ara won ko to di pe oro oyun de ife yen to wa nbe ko ye ko sare faith beyen ko ba yawo won soro mo de believe pon won agba ko so e ma be to bo diamond oni baje la e ka lesa mo fe da ti eto le kan si ni nipa ti brother to salaye wi pe babe oni ki oloro dada pe later maybe in future boya ma yen le fi omi sile we on lati je pe baba yen ri nkan ni because tawon obi o ba ri won ni so on lati je pe boya won lo bere si boya ojo waju won o fe ni ko ma o whatever mi ba advice brother yen ka won gan jade sora ra won kan lo fun prayer ja to fun pe kan jade gan ka won se fasting and prayer fun ara won olorun a fi han won igbese tan ba ma gbe to ba je ti won olorun a fi han won kan sun olorun gidi mo gbadura won ni sise gbe o ton ba fe ara won looto bayi ojo waju lo se pataki ju eyan si gbudo pere nipa present past and future eyan gbudo bere nipa everything ti ojo waju yen o ba ti da iyen lo worst ju olorun a gba ko sun won ni sise gbe o kan ma le dara won laamu kan go into prayer ti o ba tun wa ye won si kan wa jade awon to ju won lo awon to nimo ju won lo kan lo fi to won leti kan se prayer fun won olorun a fi han won kan ma kan duro beyin won ni sife o lagbara olorun e ma bi to bo diamond ni baje lagbara olorun
1: e se omo dupe o oda o ki wa lo na bayo fun eni ti won so sita keyin oyun ti ju igba ti won ri arabinrin
11: aburo mi ni ona yi oyun yen ti wa ni ara omo yen ko to di pe aburo mi pade omo yen sugbon ti jo ni kan papo kemi gan mo pe lo to ti jo ni kan papo ta wa ara dugbo na de ri won papo mo de kilo fa aburo mi pe omo yi e so omo to le ma ni kan papo pelu e pe bo ri a ma re orisisi okunrin pelu e ladugbo sibe aburo mi o gbo sugbon gba to de le ni se ba tan lo ya scan so a ri pe orun ti wa lara omo yi bi osu kan ko to di pa aburo mi pade e ejo e ba da soro yi
1: oda o eni to ba jeun lo mo pe ofunjo hello
13: hello kale mr aditula
1: yes I kale
13: kola alasuke o community agbonin lo mi
1: oda sa gbogbo e
13: o wi ka na mi lugu mo sa re lagu ati gbogbo awon agbalagba everybody atoga ko bi ati ya o ele sa bi gbe to yin se ri le re do so sita last en bi be dance
1: all right let's have it
13: won lo so sweet to lati clarify bayi na yin ti o ba je pa bu won lo ba lo yin awon so awon doctor o ti ni gbogbo kan sin to je kun wa fi mo yin won do ba ti mo pe won ko lo yin Ọlọ́run tó gbàdúrà wọn ni ìgbàrá àwọn tó bí ọmọ bẹ́ẹ̀ sí ilé ọkọ méjì méjì ní dákẹ́. Àmọ́ dẹ́dọ̀ gidi ìgbà tó wá gbọmọ ìbá gírádéètì tán. Wọ́n sì lọ́wọ́ tóbìnrin tó fi dẹ́ sí wọn àná tọkùnrin bá gba yọ sákù ládùúgbò ni. Kò sí nǹkan tó le ọlọ́run ti gbàdúrà náà nìyẹn. Ọlọ́run ti kílárí báyìí lọ síbítù kọjú páàkì ẹ lọ̀dẹ ni tó lóyún fún.
1: Ìyẹn jù
13: bẹ́ẹ̀ lọ. Bàbá tó sọ síta náà pé ìyàwó àwọn bákan pé àwọn ti fẹ́ rí ohun àlẹ́ márùn-ún àbí àwọn sàtúrà láti kó tà láti lọ padà sílé wọn àwọn nílé wọn mo sì tà láti wá fámìlì ẹ̀ kí wọ́n yanjú àmì kébìlì wọ́n tún ju ayé lọ àti sùúrù àti sàárà kí wọ́n papọ̀ fún ẹni yẹn láti jẹ́ kí wọ́n padà síbẹ̀. Lẹ́yìn tí bọ́lá tó sọ síta náà tán ni kí wọ́n má fẹ́ máa wọn kí wọ́n fọ ọmọ wọn lẹ̀ fún wọn náà. Lọ́gbọ́n bàbá ìyàwó sọ fún ìyà pé má fọ ọmọ mi bóyá wọn ti fọ ọmọ dógò pẹ̀lú ọ̀rẹ́ wọn kan bì kan yìí kò síbi obìnrin sì fẹ́ dá tó mi sá Adétúlà obì tó da jùlọ bẹ́ẹ̀ ń gbogbo ayé lénìí ìjọ olóbì wọn kó tó bírú wa obìnrin pọ̀ nísìnyí yèpẹ̀ yín tí ò sí kankan tí ó fẹ́ da tó lórí dáàdùn àná tí wọn sọ síta pé wọn pàdé ẹnìkan láti ní ọ́fíìsì àwọn it's not a problem àdéhùn ni wọn gbé ìgbà tó fi wọlé ó sì lóun bí òun fẹ́ bìdí àdéhùn yẹn káwọn náà wá tà láti wádìí bí agbára wọn bá ti ṣe mọ kí wọn lọ gba létà agbára wọn bá ká ọba jẹ kọjú sí ọ ni kò sí problem tó bá ti fara mọ bẹẹ yóò bá ti fara mọ bẹẹ kàn pọ kó ṣe rajà àmọ kí ọmọ wọn mú point dání pé responsibility èmi àtòbìnrin abẹ pápọ kò yẹ bẹẹ fún ọkùnrin tó ọkùnrin ló ní kọ́ńtà tí wọ́n pápásì bí mi ti sọ ọ kọ́ńtà tí wọ́n gàrí kọ́ńtà tí gbogbo ẹ̀ òun fẹ́ gẹ̀ẹ́sì wọlé ní nígbà tó náà nídìí ọkọ ìgbà tó ti wọ ọkọ tán ó ti padà rí pé sálárì òun ti di àwọn ọ̀rẹ́ ti kọ́ sí wọn nìyẹn ó sì máa sìn ọkọ wọn bá yáyọ padà fẹ́yàwó yẹn bí jọ́ wọn tètè yáre mọ́ wọn lọ àwọn ọ̀dọ́ kámọ́gbàgbé kó jókòó sọ́kàn káńtì ọmọnì jáàsì mú kíyà o ó dàbọ̀ ya sukura.
14: Ẹ kalẹ̀ ọ̀gá Adétúlà.
1: Yes, ma'am.
14: Orúkọ tèmi làlájà Yusuf láti Òṣogbo nípa tí ọkùnrin tó sọ síta pé àwọn àtìyá ń wá wọn àwọn jọ ń ṣe nǹkan papọ̀ ni pé iṣẹ́ kan náà làwọn ṣe nǹkan kan àwọn sì jọ mọ́ dáwó ṣe ni ṣe rí ó mọ́ wọ́n pọ̀ dáadáa kò sí nínú orí burúkú kí ìyàwó kó ran ọkọ lọ́wọ́ gẹ́gẹ́ bí èdè tọ́dẹ̀ pé pé kírin àjò àwọn kò lè ya ìyá wa tó fẹ́ ṣe wọ́n gbọ́ pé torí kán mọ́ fafa kó fa kí ṣe ihun tí wọ́n mì nìyẹn ihun tí wọ́n ń tà láti sọ ni pé torí pé tí ọ̀tún bá wí òsì tó sì wí ọ̀tún ìmọ̀ ń jẹ́ kí ìrìn àjò èèyàn kó tètè yà ní ti dáadáa yàtọ̀ sí pé fa ìfakúfa ìmọ̀ràn tí màá fún ọkùnrin yẹn ni pé ó ti rí báyìí obìnrin ti yarí yálà ipe bóyá ó ní àwọn ìwà kan táwọn gangan ń wù tó ń jẹ́ kóbìnrin ẹ̀ ríro gẹ́gẹ́ bíi pé èmi mọ wá gọ́ àbí tàbí kó jẹ́ yìí pé obìnrin yẹn ní àwọn aláfọ̀rọ̀lọ̀ tí wọ́n sọ fún un pé ìwọ wá ní mọ̀ fowó tí ẹ ṣe nǹkan ṣé ò láwọn òbí ni àpò ní nǹkan míì tó lè fowó ṣe tọkùnrin bá gbèsè rẹ dé ń kọ yẹ rẹ dẹ so ìmọ̀ràn tí màá wá fún ọkùnrin ni pé àwọn ni wọ́n wà padà pé ìyàwó wọn ó kan mọ̀ ẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ pé àwọn èèyàn ti bá wọn dá síjà tí ọkọ mọ sọ pé kò sí nǹkan kan kò sí àwọn ni kí wọn pè kí wọn tù wọn ìgbé ìjọdá kan ó ti rí mi ó ti mọ bí mo ṣe mọ ohun tí mo sì lérò ni pé tá a bá ń fọwọ́ ẹwọ́wọ́ tá a jọ ń ṣe kinní a lè tètè débi tí a ń lọ èmi náà dúró ní dúró pé kí n pín bùkátà fún ṣùgbọ́n torí pé ká mọ́ fífà sí ẹ̀yìn ni so pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run gbogbo bí nǹkan bá ṣe ń yọ tèmi náà tó ń jára mọ́ sí ìwọ náà mọ̀ rí ó tún wọn ni torí níbi tútù yẹn lọ́rọ̀ yóò ti yanjú ọlọ́run ní dalẹ́ àtọ̀nà wọn ló pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run. Àwọn pe eni ti o fe pe o ti da be ni pe o ti loyun kabura awon to mi te pe scan so nkan kan imoran ti ma fun ro won ni pe ki won gbianju ki won se suru to ba je pe ko ti da si awon idile obirin loju dada o lo ba larun to ba bo won la sere ton ba le se dien le test subo to ba je pe scan yen ba gbe o to gaga jade akoko nu to ba je pe lawon ni won mo bi ti won ti se scan akoko ti awon ebi yawo ti won yare ki won so pe ka won na mu won lo si bi ti won ba mo tabi ki won lo si ti ijoba ti o da everybody ni oju so kamo kori ko mo da be ni pe enikan gbeyin lo ba awon doctor whatever ti o ba won se kini so inti won le se ti o ba wa si ona bayo ah ti obirin ba bimo ti won ba tun le se dna test in loko dna test ti dare owo re o rorun ta gbodo bi koku olo ba lanu isanu wa
1: amen. Alors yo sanu yin en ba ma se ti eni ba yo jeun kana yo je ni kan ti Olorun gbadu ya dada tori kini owo le ni lawon pa abi kan ni ilu Olorin ni ilu Lesa ni ilu Osogbo ni ilu Ogbomoso owo kan owo le ni e ka le o
3: omo ba titula.
1: Yes sir sheun
3: e ku sheun sir.
1: Yes sir sheun
3: eni to lohun se pade obinrin yen sir se
1: owo ipe arabinrin gbo titi eni o wa wo ipe kon dana sun ko ma gbe laga si logo won de ti gbe laga si logo sugbon o da po ware arabinrin na ninu oro ti won so won lo si test o wa fi yan gbangba pa arabinrin ti loyun igba ti esi test jade o fi yan gbangba wi pe osu kan ki arakunrin to pade arabinrin loyun ti wa lara e sugbon arakunrin iwo ko wa so pe on ko lo loyun o abi bo la je fe so so se se ko su oyun ti wa lara obinrin nigba te nikan o ti sumo ni
3: ah o ga o ma
1: mo ba mi mo kan ti mo le so boya karakunrin ku le gbe agbelebu na o di baba olomo nu
3: ara do ba ti ji kini erin la ma fe rin
1: erin
3: o si lo ko decide sa
1: o da be ba re rin emi na re rin ni bi yo e seun e ka le o 0916159 1011 ele mbe mo
3: ele mbe mo sa di bisula.
1: Yes sir e ka le sir e seun mami atena
3: abi ile mi so lato baba
1: mo ngba yin iwo le da sisa
3: ji mo le da si ni so ko en to so tan ese pe wa ti o yawo n pe awon sari awon ejide lade pe awon ejo mo da si won ta ba won si so okun ni ko lo ko mura si se re ko lo sanu re obirin o gba ba won as obirin o di badan kan papo pe ka le tete digital lo so ko lo sa ko lo sa sanu re sa.
1: Amen. Ani obin o se bada pa kan papo baun. Elo e ka le o. 0916159 1011. De ka le o. Hello.
3: Hello,
1: de
3: ka le.
1: Yes sir, I see you.
3: Patalo.
1: Yes sir.
3: Nuna to so yipi awa si awu mo ki awan jo awu ni papon ko kombayin. Eri bide gida ito so o sen yori so. Tudu si da kombaga ko pa. Nko si agma awa ma ini piki wama si. Buya tunde ni flati ni agma awa ka puniki wano da. Sida si yota wu gobo ni mwana so mi ki evuti. Ani di nko ma hala wu bide lati wa koko si ini. Tori tí bá ti ń ṣe tó jẹ́ kí ní abẹ́ kọ̀ọ̀kan wáyé láàárọ̀ to ma ku everything lo to ye ku ma ku
1: to
3: de ko in ko to ma ye ku de ni wa ye ku ma je in ko to ni ma to ma je ti mo ku je la ko ni ma je in ta ni ko an go go go ni ko ni afo la ti so ru o ni ko lo da.
1: All right, sir.
3: Because you know,
1: e ma lo sori Facebook wa e lo si Diamond 885 TV e lo gbo ibe yen daada. Hello, e ka le o. Hello, e ka le o.
15: Assume. Don't go. Don't go. Don't go.

0: olùwòbọ yàwó yàwó ni bọ́ọ̀n kó wá sọ fọ́lọ́ pé olúwa mi ò fẹ́ máa jẹ itọ́ mo fẹ́ máa jẹ oúnjẹ gidi tí ò ní ẹ̀gbẹ́ iṣẹ́ gidi tó tó jẹ tó tó mu tó tó bọ́ ẹbí ara kọ́lọ́hún pèsè fóun ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún yóò rí aláàánú yóò sì rí olùrànlọ́wọ́ iṣẹ́ rí òtò jẹ ẹ rí fún ọkùnrin láti máa gbowó lọ́wọ́ obìnrin gan kò dáa ọkùnrin tó bá wo obìnrin fúnra ẹ̀ láti ṣe fine ṣùgbọ́n kọ́kùnrin máa dúró pé kíyàwó mi ràn mí lọ́wọ́ gbogbo ọkùnrin yẹn máa wọ́lẹ̀ ni kò dáa gbogbo ẹ̀yìn ọkùnrin ìtẹ́ máa fi jẹ́ ọkùnrin ọlọ́run máa pèsè fún yín o kókó àdúrà nìyẹn o ìwọ ọlọ́run ràn mí lọ́wọ́ o ẹ kú ètò o bàjẹ́ tó rántí mi kí n tó sùn torí mo tẹ̀ wọlé látàárọ̀ ni.
1: Lọ́dà ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín mà á mọ lórí ẹ ṣeun.
2: Ale mi Sade Tula ẹkú àtàárọ̀ ẹ rí man tó ní iye kan náà lòun àti ìyàwó òun gbà profession kan ni wọn tó ní view ti tèmi ṣe mọ̀ pé ó sọ pé òun ti níyàwó kan tẹ́lẹ̀ tí obìnrin bá bá ẹ dòpọ̀ tó wá rí i pé ọ ti fẹ́ máa play smart ju òun lọ the next thing tí ó ṣe ni kò dira ẹ̀ and thank God àwa náà mọ̀ bí gbogbo ayé ṣe ń lọ báyìí nísìn nǹkan tó bá rà tẹ̀kọ́ mr and mrs sí zero ni o nǹkan tí mo bá rà nínú ilé orúkọ mi ni ó wà nínú receipt gbóbìnrin ò ṣe bá tí ò ṣe bá dòwò pọ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin náà ò ṣe bá dòwò pọ̀ tẹ bá jọ ń gba the same salary and you are faithful to your woman there is no reason tóbìnrin fi máa change sí ẹ in fact obìnrin yẹn máa bọ́ ẹ bí ọlọ́run rẹ̀ kékeré ni but immediately she say that o ti ń dọwọ́ rú there is nothing tó fẹ́ ṣe náà yóò dira ènìyàn bẹ́yẹn so kí bàbá yẹn wo ara wọn ná bẹ́yẹn ti ń dọwọ́ rú and obìnrin tó bá dẹ̀ wà intelligence the next thing ni kó fà ìwé ara ẹ̀.
3: dákun lórí ti ẹni tí ó ní oṣù kan ti miss pẹ̀lú obìnrin tí ó pàdé tí ó ti lóyún ṣáájú kóhun tó mí tirẹ̀ bàbá lágbára dna test gbogbo èèyàn kọ́ ló fi lágbára rẹ̀ o because owó tí ó lò fún yẹn gan-an ó fẹ́ tó kó so igi kó ṣe ojúṣe rẹ̀ lórí ọmọbìnrin yẹn tí ó sì tún máa fi tọ́jú ọmọ gan-an lọ láàrin bí èyí ẹ̀ so ọmọdàmú ara rẹ̀ àgbélébù tiẹ̀ nìyẹn kọ́ máa bá a lọ bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ fi mú.
4: Àkàlẹ̀ ń sáré jùlọ ẹ̀kọ́ ètò ẹ̀jẹ̀ lórí ètò yìí ẹ̀jẹ̀ ká máa ní time fúnra wa àwọn tó ń pè lórí ètò yìí pọ̀ mo dípẹ́ bẹ́ẹ̀ mẹ́ta ń sì bá ẹ̀ra ìgbé kọ́ ẹ̀yìn torí pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ well let me just cause the story short ṣá sẹ́rí àwọn èèyàn tó ní wọn ta tẹ́tẹ́ yẹn first of all ọ wọn dilẹ̀ ni ọdún bá dẹ̀ dilẹ̀ lè súnmọ́ yálò ẹni kan wá iṣẹ́ gidi láti máa ṣe tó bá ti ṣe wàhálà wọn lè fowó yẹn ta tẹ́tẹ́ so wọn rí owó ìfà ni so àwọn owó ìfà tán rí yẹn kán bẹ́ gidi fúnra wọn kó àwọn náà ló máa ṣiṣẹ́ kán ló máa gbàrú àbí kán ló máa ṣiṣẹ́ bíkìlà àbí kán ló máa ṣiṣẹ́ oko so tó bá ṣiṣẹ́ oko wọn lè fowó yẹn ta tẹ́tẹ́ láéláé èèyàn lọ bẹ́ẹ̀ arákùnrin tó lóun fẹ́ẹ́ fẹ́ yàwó yẹn tó ní àwọn ọkùnrin àwọn obìnrin fi ń lẹ̀ ẹni kó owó ṣe ń package ara ẹ̀ táwọn gẹ́sì bá ti fẹ́ wá visit ẹ̀ ẹni kó máa tú shop tó bá tú shop kó fresh up kó wẹ̀ kó mix ẹ̀ ó lè jẹ́ pé àwọn bọ́dí odò kọ̀ọ̀kan tó ń jáde lára ẹ̀ àwọn lady obìnrin òun láì kó máa gbóhùn tí ó dá lára ọkùnrin kò make sense ó lè lo àwọn fragrance bá wà òkè kó náà máa jáfí kan kó kan package kó shave kó gbogbo àwọn tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ lómi gan-an dàbí ilé tó ń fi ọ̀sẹ̀ ẹ̀rùn sí tó ti pọ́n pọ́n bíi kíní kan kò ṣe é wò kò make sense ó rí package kó dẹ́kun fàdúrà ọlọ́run lọ́wọ́ arákùnrin tó láwọn níyàwó táwọn ti bímọ kan sọ́dọ̀ ìyá àwọn wọ́n ti wà gba iyàrá mẹ́ta mi se te mi ri me ni pe

0: first of all, salary ti wa ti awe jojo n gba ko make sense te mi je ma gba salary kan ko de joko ti gba lo mo gbe salary kan ni eyin ba switch o ba switch awe sori business abi ke yin pada sori business ki awo ma sise yin lo so that e ko ma fi e ma ma sort ara sira bayin ati pe yawo yin e stop e fun awon re to ni awon re lo n gba lamoran alajade ni ke ti sole kan yen awon yan lo n gba lamoran ta o ti n gba moran ta àmọ̀ràn tá yẹn dẹ̀ ti fẹ́ máa fẹ́ ti nílé ẹ stop àwọn ẹ má jẹ́ lọ́rẹ̀ mọ́ tóbìnrin ò bá ti lọ́rẹ̀ tíyàwó lé ò bá ti lọ́rẹ̀ ẹnu ọkọ̀ máa ka ẹ sì máa manager yẹn dẹ̀ tó bá jẹ́ àwọn nítorí ìṣúlẹ̀ wọn nínú ilé ni ẹ máa sọ ọ̀fẹ́ ọ̀dọ́ bá ti nílọ̀rẹ́ ta àwọn ọ̀rẹ́ ta ẹ máa kó sínú ẹ̀ máa sọ ti dábọ̀ sí dá ẹlòmíì gan ọ̀rẹ́ lọ́kọ́ gbé bọ̀ táwọn máa gbà èèyàn tó wà ní lọ́kọ́ máa gbà lámọ̀ràn tí ò dá.
1: Ẹ ṣeun fún ìmọ̀ràn tẹ fún wa. Mo lérò pé arákùnrin yìí bọ́ gba àwọn ìmọ̀ràn yìí. Èmi máa gbà yín nímọ̀ràn kan tẹ bá ríṣẹ́ tó dáa ẹ lọ síbi mi ìmọ̀ràn mi ò ju bẹ́ẹ̀ lọ tẹ bá rí iléeṣẹ́ tó dáa tó máa lè sanwó yín ẹ lọ síbẹ̀ ẹ jẹ́ kí ìyá yín wà ńbẹ ẹ jẹ́ kí ìyá yín wà ńbẹ láti bẹ̀ pẹ̀lú gbogbo ìmọ̀ràn táwọn èèyàn fún yín ó ti rọrùn tán so ẹ̀yin lẹ mọ ọ̀nà àbáyọ sí àwọn kankan míì tó kù ètò yìí ń tẹ̀síwájú tó bá di ọjọ́ bọ̀ pẹ̀lú ọlọ́yẹ̀wọ̀n tó bá di lọ́la ẹ̀ láǹfààní láti gbọ́ ọ̀pọ̀ mílérò orúkọ ti tèmi ní adéolú adétúlá ó dàrú.